0: tè mi nígbà tá a délé ayé a mú nǹkan kan wá o tá a bá tún lọ níjọ kan ni wà láyà tó ní mú nǹkan kan lọ wọn mọ di gbogbo nǹkan tá a ti kójọ nílé ayé wọn mọ dílé a lọwọ báyìí a mọ dàálẹ ni o bá lè mú nǹkan kan lọ kò sí ń tá a mú wá kò sí ń tá a mú lọ àwọn orí onílá dátà bá ṣe rọ náà ni ó jẹ àṣesílẹ tí ó padà wàá jẹ àbọ wà á bọ ẹsẹ mọ gbogbo ohun tá a bá ṣe lénìí náà ni ó dìtàn lọlọ àrọba gbogbo àlà á dìtàn o ẹni tó bọ ẹni tẹbi ń pa ẹni tó fún ẹni tó ẹni tó gbẹngbẹ lómi àwọn ṣe olóore yìí náà ni ó padà jẹ àṣesílẹ wa tá a padà lọmọ bá nígbà kẹyìn.
1: kò sí tó dà lójú ẹ bóyí tó dà bẹnu àtẹlù bẹẹ.
0: ọrọ mi ò yé ṣe ẹni tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹyìn wọ ọlá ká gbáyé ká ṣe dáadáa ni ká pàjù bá lẹ déṣọ àlọlọ ká jó kan tó dáa tó dùn ún lẹ dọmọ nítorí ènìkọ o nítorí ọlá tẹnìkan ò tí ì mọ bí ó ṣe rí ni o adéyìnká ọlásùkàn mi ló kọ mi pàpín bàálẹ pìlà yìí lásàrò kò tí so lórí ọbẹ nínú àwòtán gan ajá àlọ ọyọ ti gbó lásán nítorí bèmi ò bá ránko ọpọlọpọ ọgbà náà ni mọ ń já sí pé abàmì èèyàn náà ni mo rí torí pàwọ ìgbérú mọ.
1: èèyàn tó kọ tí ó tú ẹsẹ wá.
0: kọrọ mi ò yé mi. aya mo ń bọ ẹ jẹ ká sáré de. ọyọ àti bàyí ní tí kò rọ mọ. mo ń bọ.
1: kùlù náà sí.
2: káàdì
1: pàṣẹ ìmọ̀ tì.
3: a ti ṣe bí ọyọ láàrí. Ọyọ́ ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.
4: Yàrá mi yẹ ẹsẹ̀.
5: Asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Ọyọ́ àti bá Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò yú ẹ̀ṣẹ̀ yú ẹ̀ṣẹ̀ ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrùn ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọyọ́ àti bá Unity Forum jákèjádò àgbáyé fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba àmì ṣẹ́gi ọlá fún wípé Ọyọ́ àti bá Unity Forum kéde Ramadan project ti wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ó ní ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kíámà ẹ jẹ́ ká ara wa lọ́wọ́ ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọyọ́ àti bá Unity Forum jákèjádò àgbáyé ẹgbẹ́ àkáǹtì nọmba wọn 2218090525 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 2218090525 UBA Bank orúkọ àkáǹtì yẹn ni Ọyọ́ àti bá Unity Forum ẹ ò ní ṣe lásán o Aláùmọ̀ àmì.
0: Níṣẹ́ lásán gbogbo wa náà lába níbi tó gbé lérè mọ́ ń bọ̀ náà ẹjẹ́ ní tó ń débi ẹjẹ́ ní tó ń débi ẹjẹ́ ní tó ń débi ọyá ẹ̀ tìrì mọ̀ the purpose country yìí náà ẹ gborí wọlé.
6: Ọ̀fẹ́rẹ́gẹ̀gẹ̀ iwájú la ó máa lọ ìràwọ̀ ìjọ́jọ́ lẹ́kọ̀ọ́sùn náà ó ọ̀fẹ́rẹ́gẹ̀gẹ̀ iwájú la ó máa.

wọn yín láti Libya, orílẹ̀-èdè Libya, orílẹ̀-èdè United Kingdom, United States, orílẹ̀-èdè Canada, pẹ̀lú àwọn tí a tilé-tilé náà ní orílẹ̀-èdè Nàìjíríà níbí. Gbogbo oore inú oṣù yìí, Ọlọ́run ní bí kọ̀ọ̀kan dùn wá ń bẹ̀. Ìnala Gàbúrò Rahim lọ́lọ́run. Allah forí jìn lọ́lọ́run. Tó bá tún forí jìn èèyàn tán, a tún wá ṣe èèyàn lóore. Gbogbo àwọn àìṣedéédé wa, àwọn àìṣedéédé wa níbi ìrékọjá wa, kí Olúwa kó dáríjì wá. Kó wá tún wá kẹ wa, tó bá dáríjì wá tán. Orí ìwọ náà ló ṣàdéhùn pé tó bá dáríjì èèyàn tán, tó forí jìn èèyàn tán.

gbogbo àwọn tí wọ́n ra ọwọ́ ra sẹ̀sí ọlọ́run lọ́run kí ọlọ́run kó gbàdúrà wa kó wọ́ láàánú oṣù yìí kó wọ́ láwọn ẹni rere ní wájú ọlọ́run kó wá gbàdúrà wa gbogbo ìtàn fẹ́ ní dáadáa kí ọlọ́run kó ṣe fún wa ẹtẹ̀mí wa kọ̀ láburú kí ọlọ́run kí ó lè jìnà sí wa insha allah bí kúrúwà tó dá. Ola àwọn òbí wa tààtàrà àwọn jáde. Ọlá Mẹ́ka, Ọlá Mẹ̀dínà, Ọlá Sàfà àti Mọ́rùwà. Ó wọlá àlú Ọ̀yọ́. Ó wọlá àgbò ilé ẹnìkọ̀ọ̀kan wa náà.

0: ẹ jẹ́ ká jẹ́ olójú kòkòrò iṣẹ́ ládá iṣẹ́ ore nínú oṣù tá a wà yìí torí àdìpẹ̀lẹ́ẹ̀sán náà ni ọlọ́mà ń dá padà nínú oṣù tá a wà yìí oṣù USA tó bá USA wa tán yóò tún wá kẹwàá.
1: Atoto arere pa akoyi baba mo gana omo oyo alaafin nile ni loko ni atileyin odi e tetibe le je wa gbo mi gbaroye mi awon me egbe o AUF oyo ati ba unity forum ni ran mi si yin won ni ma logun e fun yi pe ailaso olorun pa ko to apero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise gibale kan ikan ni mo kaun kase ki olohun adiawo ori onikan nijo titi ndarin onikan soso gi o iwo ori onikan a de darin enikan soso taye fi ye ni ati agbaje owo la fi so ya ajeje owo kan gberu dori iwo se ti e temi o se temi kíkàlùkù ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jábílẹ̀ yìí ń pọ̀ ọwọ́ aago òdu ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́wọ̀rin ìjò ní ṣe púpà wọn. OAUF ọ̀yọ́ àti bàyín dìbòràn ní ìmọ̀ wípé yín pé àìkó yìí tó wà yìí fún gbogbo ọmọ ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ẹ̀ jẹ́ ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé ọ̀yọ́ lárugẹ ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè ká máa lọgun rẹ̀ sókè pátápátá torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ kájọ dàpọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ̀lẹ́mù gbogbo

ẹ̀yin ọ̀tọ̀ pẹ̀lú ìlú gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́mọ́mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò wọ́n ní ẹja bọ̀ ọ̀dọ̀ ọ̀pọ̀ tó ìlú ọ̀yọ́ ga torí ọ̀yọ́ tó ní aṣíwájú lọ́jọ́ kọjá wa náà sì tún yàwó kọ́sì rere nítorí ayé ṣe ní ọ̀yọ́ láàárí wà ló ní ṣe bíbá bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan.

pẹ̀lú ẹ̀kọ́ oríṣiríṣi. Ọkàn máa ń dùn mí ni wípé bí oṣù yìí bá lọ tán, púpọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń gba àgbẹ̀ ẹ̀kọ́ tí Ramadan tó

Oṣù tó kọ́ àpẹ ká máa ní ẹ̀mí àforíjì. Oṣù tó kọ́ àpẹ ká máa ṣiṣẹ́ láadáa. Iṣẹ́ olóore. Oṣù tó kọ́ wa wípé. Kọ́ yẹ kí a máa lùlù bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pa

0: ẹ̀rí pé ilé ọtí ìmọ̀ ń dá ni wọn yóò dá ni páhoro.
1: Àlàáda fọ́kànlẹ̀ ilmo ni lógo ta wá.
0: Kódà àwọn ilé ọtí wọn máa ń mọ àsìkò yìí lára pé.
1: Ẹni tó ń gbà mí jẹ́ òun láti àjà bí.
0: Sátòsù yìí bá ti tún wa lọ tán, àwọn èèyàn tó náwọ́ mọ́ ọ rí gbogbo àwọn ìwà àbàjẹ́ wọn lórí kọ́.
1: Tó bá mi.
0: Gbogbo sì iná tí wọn ṣe mọ́ ní gbogbo oṣù inú oṣù tá a wá
1: yìí.
0: Wọ́n máa ń rántí ọjọ́ sábàtì. Wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n máa ń rántí ràmàdánù náà. Wọ́n máa ń yà á sí mímọ́. Wọ́n tó bá ti wá di pé àsìkò ọdún oṣù ràmàdánù lọ, àwọn yóò tún máa náwó. Ajá wọn tún máa padà síbi èébì wọn.

0: wọ́n wá di àgùntàn pásọ ìsíndà. Kí máa wá yan àmìlẹ́nu pé gbogbo ẹ̀kọ́ tẹ́ kọ́ nínú oṣù Ramadan ìbùlẹ̀ wa kò tì síná.
1: Ìgbà ẹ̀dá kan ò ká kápákápá ayé.
0: Gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń fọ àwọn ọmọlàkejì yín tí wọ́n rí jẹun tí wọ́n rọ́wọ́ họ rí lóúnjẹ lówó lẹ́bùn lóríṣiríṣi. Gbogbo àwọn wàyí ń bọ̀lẹ̀ kò dà síná. Ṣoṣù Ramadan nìkan.

0: àwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú oṣù yìí tá a bá kọ́ nínú oṣù yìí káwọn replicate yẹn nínú gbogbo àwọn oṣù tó kù náà ni o. Abébí ṣe wà nígboro. Tó yẹ pé àwọn ẹlòmíì báwa ṣe jẹun dáa yóò bá mú bámú yìí. Àwọn mi ò tí ì mọ tí wọ́n fi gbà wẹ̀. Omi lásán làwọn mi ò fi gbà wẹ̀ nínú ilé wọn lẹ́ni.
1: Padà wá máa nira kí n máa ṣẹ̀rù bẹ́ẹ̀gbẹ́ lẹ́yìn ìgbà tí mo dò.
0: Ṣùgbọ́n ògbè wẹnu kó tó wẹ̀ ta o. Ẹ mọ̀ bínú o pé ọ̀rọ̀ àwẹ̀ ni mò ń sọ. Mo tún mú odò fa wá. Ògbè wẹnu kó tó wẹ̀ ta. Bí mo fẹ́ fi fa àyọ náà ni wípé àwọn ẹlòmíì òde lásàgbà ilé kan bí ìbò ni wọ́n. Òde ni wọ́n ti máa ṣe dáadáa, wọ́n máa ṣe yàtọ̀ àyọ̀tọ̀, máa fún àwọn èèyàn lẹ́bùn, ra oúnjẹ fáwọn èèyàn. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn fómìlì ìkè wọn nínú ilé ni wọn gbádùn wọn. Ọkọ ìyàwó gbádùn rẹ̀ nínú ilé, àwọn ọmọ gbádùn bàbá wọn. Wọ́n gbádùn ìyá wọn nínú ilé. Ó gbé ìwẹ́ nú kó tó wẹ̀ta. Ẹ kọ́kọ́ túnú ilé yín ṣe dáadáa ná. Gbogbo àwọn fómìlì ìkè yín ẹ̀gbọ́n ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò àtẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n rọ́wọ́ họ rí ẹnáwọ́ sí wọn. Ẹ fún wọn ní nǹkan tí wọ́n fi gbà wọ́. Torí ajúra wa lọ wà láì kí ṣe ọ̀rọ̀ ìjàkadì. Ọ̀rọ̀ ẹnu kọ́ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Bó sì ṣe wà látètè kọ́ sí nìyẹn. Ó tún bẹ bẹ́ẹ̀ níṣẹ́ yìí. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin. Ọlọ́sùnkàn mi. Bí ó tún ṣe máa wà lọ́nu láíláí nígbà gbogbo. Ayé àìnípẹ̀kun àmì o. Kódà bá a ṣàmì ẹ̀ bí ó ṣe máa wà lọ́nu. A mọ̀ jura wa lọ́nu.
1: Ẹ bó lọ́kàn jọ̀kan, ó ti wá fẹ́ẹ́ sọ̀rọ̀. Sóhun nìkan ni ó gba àmàgbà àwọn tó nà ní.
0: Nínú fómìlì ìkì rẹ̀ òun, gbogbo àwọn tí wọ́n rọ́wọ́ họ rí, kọ́kọ́ ṣàánú wọn náà, kò tó máa ṣe síta, kọ́kọ́ ṣe sínú ilé náà. Inú orí ní ògbè wẹ́nú, kò tó wẹ̀ ta. Ẹ mọ̀ ìyá òde là ń ṣàgbà, ilé kan bí ìbò.
1: Àgbáyé fún ni ọ̀tá wá ṣe ìtanú. Ìsàlékún oore rẹ láyé mi, kọ̀tá máa lémú ní ọ̀nà.
0: Ti mọ̀ pé èmi Adéyinka Ọlásùnkàn mi, èmi ò ní fi tọ́rọ́ díkọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí ni ṣe sọ, torí pé sàn án láàrin, à ń bàbá wa mọ́nímọ́ní, wọ́n ní àjẹ́ ni mọ́ni.

0: ìdúnú èmi àti iná yóò máa pọ̀ sí ni o. Gbogbo èyí tó ń dùn wá nínú kò ní bà ọ̀ wá nínú jẹ́ o. A ní rogùn ẹ̀kọ́ o, a ní jẹ̀kuru o. Lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí ẹbí, lórí ara, lórí ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, lórí bàbá, lórí màmá. A ní jẹ̀kuru, a ní sọ̀kún o.
1: Tó ń kọ́.
0: A ní rogùn ìkáwọ́ lórí fẹsẹ̀ ìjọlẹ̀.
1: Àbí ẹ ti sùn.
0: Ìgbọ́ ṣẹ̀ ti sùn ní ẹ̀yìn tèmi. Ẹ máa sọ fún mi pé oorun wọ ẹ̀ nírọ̀ àkókò ikọ́. Ajá ìlú Ọ̀yọ́ tún ti dé o pẹ́ mọ́.

ọlọ́run bá ń gbọ́ àwọn tí wọ́n dà mọ̀ tán dédè mọ̀ tán dọ́rọ̀ mọ̀ ọlọ́run tán lọ́n fún wọn ní làákà ìfọ̀ àwọn ní ọmọ ń gbọ́ ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ o. ọlọ́run bá ń gbọ́ ó tún ń poró onílùú tèmi nìyí wàá lu àlùdànù.

jálẹ̀ yìí mọ̀ pé nínú oṣù tọ́jọ́ ọjọ́ bí mi náà la wà yìí o april ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ní náà ni ọjọ́ bí mi kẹ lọmọ bá mi fi ẹ̀bùn bẹ́ẹ̀dẹ̀ mi pamọ́ ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin gbogbo ọjọ́ kẹtàlélógún oṣù kẹrin ni ayẹyẹ ọjọ́ bí mi adéyinka.

gbogbo àwọn àkòrí ọ̀rọ̀ wà tàbí ń bá bọ̀ sẹ́mi kí mo ṣe ń bọ́ kúrò lórí ìkànnì mò ń bọ́ lórí omi gbé gbogbo àwọn ẹ̀kọ́ inú oṣù ramadana ká mọ́ gbàgbé wọn gbogbo ṣe olóore iṣẹ́ ìlada tá à ń ṣe lásìkò ààwẹ̀ ká mọ́ gbàgbé wọn lẹ́yìn ààwẹ̀. Mo tún sọ fún wa pé ògbè ìwẹ́nú kò tó wẹ̀ta tí mo fi ń tọ̀rọ̀ gáfàrà pé ẹ mọ̀ bínú ó ti mọ́ra ni gbígbọ́n tí mo fẹ́ fàyẹ tí mo fi ní ogbè ìwẹ́nú tó wẹ̀ta ni pé ká má ya òde là ń ṣàgbà ilé kan àbí ìbò káwọn ará ilé wa kán mọ àsìkò ramadan yìí sí dáadáa ká bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ olóore iṣẹ́ ládá láti inú ilé wá. Kó jẹ́ pé àwọn ará ilé ni wọ́n kọ́kọ́ gbádùn wa dáadáa atọ́kọ àtaya àtàwọn ọmọ àti ẹbí àtàrà gbogbo àwọn tí wọn ò rọ́wọ́ họ rí nínú àwọn fómílìkì wa nǹkan náwó sí ọ ká má dà wọn dá lásìkò yìí torí nǹkan ò yí sí nǹkan ò rọgbọ lásìkò yìí o níbi jíjẹ mùmú ká mọ gbìyànjú bí ìkápá wa ṣe mọ. Gbogbo àwọn iṣẹ́ olóore iṣẹ́ ládá tí mọ̀ ń mú èèyàn gba àdìpèlé orí àdìpèlé ẹ̀sán náà ni ká máa rà wọlé kí ká máa fún àwọn èèyàn ní ìfitáàrù jẹ ká máa fún wọn ní sàárì náà jẹ kódà kó jẹ́ pé èso làbídùn lásán lára fún ẹni tó gba àwẹ̀ tó fi sí ọpọlọpọ oore ló ń bẹ níbi eléyìí ká tó wá aṣọ ẹni tó gbé ìrẹsì kalẹ̀ fún èèyàn láti fi sínú ká tó sọ ẹni tó gbé wà kalẹ̀ ẹni tó gbé sẹ̀mó kalẹ̀ ẹni tó gbé ògì kalẹ̀ ẹni tó fi ṣúgà tí tó fi méèkì tí ládà àwọn bí ó ṣe máa tóbi lọ́nu ṣùgbọ́n láti inú ilé nìkan ẹ̀jẹ̀ ó ti bẹ̀rẹ̀ ká má ya òde là ń ṣàgbà tí ilé wa kan bí ìbò gbogbo àwọn mọ̀lẹ́bí wa ti ọ̀rọ̀wọ́ họ rí ẹ̀dá kun ẹ̀jẹ̀ ànáwọ́ sí ọ ká má dá wọn dá lásìkò yìí o jíjẹ mú mu ọ̀rọ̀ gbọ́ lásìkò yìí ká tó tún wá sọ ìdáná àti ìjẹ ìmú inú àwọn.

ó wá ń kọ́ ẹnìkan ló bá post ẹ lórí status òun ti post ẹni ẹ wá bá tún post ó ní I am cleric cleric àkànfẹ́ do you need solutions to your major issues like working but no gain ẹyọnú àwọn àgbà ìmúlẹ̀ ìmúlẹ̀ àwọn àgbà stopped work you are a hustler but not casting out stubborn client and so on. Ẹ mọ̀ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ rẹ̀ tó ti fọ́ ní ìsinmi rèé o ìdí ń bá bọ̀ díẹ̀ díẹ̀ tó ti ń fọ́ ní kìnkìnkì ṣùgbọ́n ibi tó ti fọ́ nìyàn yẹn ni pé ìwọ́ tó ń sọ pé you are a hustler but not casting out stubborn client n tó ń sọ ni pé àwọn tẹ ọmọ yáwúyáwú tó ń lo àwọn èbó ń jìbìtì èbó tí èbó rẹ̀ bá fẹ́ ṣe kíní tí ò fún lówó tí ò rí lù ní jìbìtì tí èbó náà gbọ́n tí ò rí lù ní jìbìtì ó wá ní kọ́ wá bá òun ibi tọ́rọ̀ rẹ̀ ti wá fọ́nì sí mi ni ẹ máa gbọ́. Ngbò kọ gbogbo tọkọ rádaràda tọkọ ọlọ́tún ló sì tán wá ní with God. Only with God all this is possible. Click the link below to chat me up. Ọ wá fi phone number rẹ̀ sí. Mo wá wò títí, mo wá rẹ̀ rín, mo wá wòrán rẹ̀, ó wà gbádá, ó wá wéláwà ní kàràbàtà.

0: kọlọ mọ da wa laamu káwa náà ká mọ dara wa laamu ká mọ mọ tojúbọlé káàkiri níbi dá lómi ìbá ti tojúbọlé tojúbọlé ni wọn ti gbé jẹbẹtẹlé jagun lọwọ pàápàá jùlọ àwọn obìnrin àwọn obìnrin àwọn màmá wa ká mọ mọ tojúbọlé o
1: máa sọ pé ó ṣe ìláyé o ojú má torúkọ rẹ.
0: Torí mo ti kiri káyé ojú mi rí tó ọlọ́run bá ń gbọ́
1: wọ́n sọ pé kábúrẹ́ wa mọ̀ ṣe lọ wà láyé ogún aṣọ kò tọ́ bá lò lójú.
0: Yẹ́ ń padà sẹ́yìn nínú oṣù lámúlànà tá a wà yìí ká jẹ́ kíṣẹ́ olóore wa kó pọ̀ dáadáa.
1: Èmi kan wá tún bá àwọn ìyá tó ti
0: rí. Torí Ọlọ́run ti ṣàdéhùn o, kì í sì ṣàdéhùn kan mọ́ mu sẹ́, ó ní àdìpèlé ẹ̀sán tó máa ń ṣe àdápadà rẹ̀ fún gbogbo ẹni tó bá ṣe dáadáa. Tó ṣe dáadáa nínú oṣù yìí kí tó ṣe oṣù yìí nìkan. Adéhùn rẹ̀ náà ni pé gbogbo ẹni tó bá ṣe dáadáa sí àwọn ọmọlàkejì rẹ̀. Bí ẹsẹ̀ bíbélì kan tí mo máa ń fi sábà ṣe wá sí ní àyín. Tí àwọn disciples tí àwọn ọmọ ọ̀dọ́ Jésù àwọn ọmọ ẹ̀yìn Jésù tán lọ bá Jésù Kristì Olúwa wa tán ń bí léèrè ọ̀rọ̀ lọ́jọ́ níjọ́ kìnìún àná wípé ó wá ń jẹ́ óye wọn wípé ó ní àwọn kan wọ́n dàbí àgùntàn. Nígbà tó bá di ọjọ́ kẹyìn wọn máa ní kí wọn máa lọ sínú paradise ní ọwọ́ ọ̀tún bàbá mi ti ń bẹ lọ́rùn irun aláwo elédùà àṣẹ̀dá àdẹ́dá àṣẹ̀dá pé kí wọ́n máa lọ sí akọ ọ̀tún àwọn yìí wọ́n dàbí àgùntàn. Ó ní ṣùgbọ́n àwọn kan àwọn míì wọ́n tún dàbí ewúrẹ́ wọ́n tún wọ́n ní káwọn náà kán tò sápà àlàáfíà apá òsì ni kí wọ́n tò sí. Àwọn ń bi pé báwo leléyìí ṣe rí bẹ́ẹ̀. Ó wá ní ẹyin tẹ́ ẹ jẹ́ àgùntàn yìí o ẹyin yẹn dáadáa ẹ máa lọ ní apọ̀ ọ̀tún kẹ́ ẹ máa gbabẹ̀ lọ sí paradise nítorí pé nígbà tí ebi ń pa ẹ̀mí ẹ̀yin ẹ fún mi ní oúnjẹ nígbà tí òǹgbẹ ń gbẹmí ẹ fún mi ní omi mu nígbà tí mi ya aláìnílé tí mo ya homeless ẹ̀yin lẹ gbà mí sínú ilé ẹ̀yin. Ìgbà tí ń níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin náà lẹ́ wá ṣẹ́ fún mi ìgbà tí mo wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀yin lẹ bẹ̀ mí wò ẹ̀yin lẹ ṣàbẹ̀wò fún mi sí mi nígbà tí mò ń ṣa àìsàn ẹ̀yin náà lẹ tọ́jú mi o ẹ̀yin lẹ tún bẹ̀ mí wò nílé ìwòsàn. Àwọn tí wọ́n ní làákà ẹ̀ nínú wọn wọ́n ń bi Jésù Kristì pé olúwa wa ìgbà wo la wá rí onírú àwọn ipò tó kà á lẹ̀ yìí tá a wá bẹ̀ ọ́ wò tá a fún ọ lómi tá a fún ọ lóúnjẹ tá a bẹ̀ ọ́ wò lọ́gbà ẹ̀wọ̀n tá a tún yẹ̀ ọ́ wò lọ́gbà ìwòsàn tá a tọ́jú rẹ tá a rí ọ ní aláìlásọ lára tá a dáṣọ bọ̀ ọ́ tá a rí ọ nínú òtútù tá a pè ọ́ wọnú ilé wa. Ọ wá ń jẹ́ oyè wọn wípé nígbà tí ẹ̀yin tí ẹ bá ti ń ṣe àwọn gbogbo nǹkan wọn yìí fún àwọn ọmọlàkejì yín ẹni tí bí ń pa tẹ ẹ fún lówó tó fi jẹun tẹ ẹ fún lóúnjẹ ẹni tó gbẹngbẹ tẹ ẹ fún lómi mu ẹni tó gba àwẹ tó di àsìkò sínú tẹ ra nǹkan sínú fún ẹni tí ò rí sàárì jẹ tí ò tiẹ rí tí táwẹ bá ń bọ̀ bá ìrònú bá àwọn ẹlòmíì ni pé kí láà fi gba àwẹ yìí ná kí láà fi gba àwẹ yìí ná nígbà àwọn ọ̀rọ̀ wọ́họ́.

nígbà tẹ́yìn tẹ́ fi ọ̀rọ̀ ẹnu yín tẹ́ fi pẹ̀tù sí ẹlòmíì nínú ẹni gbogbo ìgbà tẹ́yìn bá ń ṣe àwọn nǹkan wọ̀nyí sí àwọn ọmọlàkejì yín èmi gangan náà ni ẹ ṣe sí ọ̀rọ̀ mi ò yé yín ọ̀rọ̀ nù bíbélì ni o ọ̀rọ̀ olúwa ọ̀rọ̀ olúwa nínú bíbélì tó ń túmọ̀ sí wípé gbogbo dáadáa tá a bá rò pa ṣe sọmọlàkejì wọn ọlọ́run olódùmarè náà lásì sí o ọlọ́run ọba yìí sì jẹ́ ṣe ọba tí mò ń jẹ èèyàn gbé tó wá ń sọ fún àwọn ewúrẹ́ tọ́tẹ̀ àbí ewúrẹ́ tó fi wọ́n wé ewúrẹ́ tó ní kán máa lọ sí àpò òsì kán máa gbàbẹ̀ lọ́nù náà ìléru ó nítorí tí ebi ń pa mí tẹ̀yìn ò fún mi ní oúnjẹ ẹni wọ́n ní oúnjẹ ebi ń pa mí wọ̀n sì fún mi wọ́n fi yàn ní lójú ni wọ́n ní omi ò fẹ́ ń gbẹ́ mí ẹ̀ sì fún mi lómi mú ẹ tún yàn mí lójú ni mo ń ṣàìsàn ẹ sì bẹ̀rẹ̀ níwò kódà ẹ tọ́jú mi bó ba lè kú kó kú kọ́ máa lọ náà ni ó rí lára yín ẹ̀yin náà tí àwọn èèyàn míì tí wọ́n rí àwọn ẹlòmíì bó ti jẹ́ pé èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n mọ̀ ní cancer patient lẹ́ni yìí o kíní hepatitis kíní kan ló mú ẹni yìí o wọ́n ń re owó jọ láti fi gbé ẹni yìí ṣáàbù lọ́lẹ̀ òkèrè àwọn púpọ̀ ẹlòmíì wọ́n sì ní owó yìí lọ́wọ́ ní àníṣó àníṣẹ́kù wọ́n wá máa wò wọ́n tó jẹ́ pé ẹlòmíì gan ẹnìkan péré ó lè tẹ́kẹ̀ bíìlì tí wọ́n fi gbé ẹlòmíì lọ sílé ìwòsàn ní ovase láti lọ fi tọ́jú àìsàn tí ó ń bá wọn jà yìí gbọ́n wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n owó máa jó wọn lọ́wọ́ ni yóò máa jó wọn lọ́wọ́ ni tó jẹ́ pé kìí ṣe iṣẹ́ ẹyin kan lẹ́sẹ̀ tó dowó yìí o alùbáríkà ni o ọlọ́run bá ló fún yìí o ọlọ́run kò sí sèé tá a mú wọn kò sí sèé tá a mú lọ́nbẹ̀ ó ní ìgbà tẹ́ ẹ rí àwọn èèyàn wọn yìí tẹ́yìn ò sì ràn wọ́n lọ́wọ́ tẹ́ ẹ fún wọn ní owó láti fi ṣètọ́jú wọn tẹ́ ẹ tọ́jú wọn ẹ rí wọn tó ń ṣàìsàn ẹ tọ́jú wọn o ẹ mọ wà nínú ọgbà ẹ̀wọ̀n ẹ bẹ̀rẹ̀ ní wò èmi gan náà ìdè prison yard lọ wo àwọn wọ́n yẹn ń gbà bá padà já tá a bá padà ní owó dáadáa táwa náà dá foundation lẹ̀ á máa lọ bẹ sí àbẹ̀wò sí ọgbà ẹ̀wọ̀n bá a ṣe ń tọ́tọ̀ àwọn aláìní láàmú lọ sí ọgbà ẹ̀wọ̀n táwọn lọ fún ọ lásọ lálọ́ máa fún ọ lọ́sẹ̀ fún ọ lóúnjẹ tí mò ń ṣàìsàn ẹyin ò bẹ̀ mí wò ó tútù mú mi mo wà níta mo jẹ́ aláìní lórí ẹ̀yin ò sì gbà mí sínú ilé yín láńlọ́ọ̀dù mi wàbí kókó ni kókó ní bó ti jẹ́ pé tenant mi náà ya wọ́n ya score up a ní òsè ìta àwọn wa kò sí ìta àmú lọ o tẹ́ gbọ́ ẹni yọ ṣàká a rí ẹ̀sán gbà ó dájú ṣáká tẹ́ gbàgbé pé wọ́n fi mí joyè kan nínú àwẹ̀ tó lọ ni mo joyè yìí fún ara mi náà mo fi ra mi joyè èmi ni chief aṣíwájú àgbà jákà gbogbo nàìjíríà yányán tó bá ti sọ àsìkò tẹ ẹ máa yọ jákà yín sọdọ mi

0: ó ti jẹ́ òye wa pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ pé ká mọ̀ ya alákàtà kí tí ẹ̀sìn tí gbé ọlọ́run bá níjà ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo alẹ́lẹ́sìn kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní elédè kan o ó wà ní kápọ̀ ọlọ́run láti ṣe gbogbo wa ní aláwọ̀ kan òun tó rí wa tó dà wá báyìí tí ò ṣe wá bẹ́ẹ̀ ọmọ n tó rí ọmọ tí ń ṣe o ọmọ tí ń ṣe o táwa ká má lọ́ mọ́ gbé ọlọ́run bá níjà torí pé aṣòro gbé níjà náà lọ́lọ́run gbogbo ṣe olóore tá a bá ṣe nínú oṣù yìí iṣẹ́ ládá tá a bá ṣe kí ọlọ́run bá kó jẹ́ ká bá a níbi tó ti lérè kó mọ̀ fi ládá ẹ̀ náà dùn wá a ti jẹ́ òye wa pé tá a bá rí àwọn aláìní ká mọ̀ bọ́ aláìní o ká mọ̀ fún aláìní.
1: ọ̀rẹ́ nínú owó ẹ àkọ́mú olóye ṣó.
0: torí gbogbo wa nígbà tá a délé ayé kò sẹ́ni tó ní nínú wa o. Kò sẹ́ni tó ní o káàmù nǹkan kan wá o kò sí ìta dì lọ níjọ tọ́ba dìgbà kẹ́ ìta bá ń lọ káàmù kankan wá kò sí ìta mú lọ o. sẹ́yìn náà tẹ́ ẹ bá fẹ́ mọ báwo mo ṣe fẹ́ pé náà tẹ́ bá fẹ́ sponsor àwọn program sí wa nínú àwẹ̀ báyìí. Kẹ́ẹ̀kan sí wa lórí WhatsApp bó ṣe wá sí àwọn àfa àkànlẹ̀ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kan nínú àwẹ̀ yìí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp 070-6887-4274 bó ṣe àwọn wá sí àwọn popular clerics yẹn ẹ bá fẹ́ ká mọ̀ play láwọn àsìkò kọ̀ọ̀kan nínú àwẹ̀ bó ṣe kùránì ni àwọ̀ mọ̀ ṣe ètí àgbà wa ká níwọ̀n bí apá wa bá ṣe ká ṣùgbọ́n tẹ̀yìn náà bá fẹ́ ká tún ká bá tún fẹ́ fi kún ó sì jẹ́ pé àfa Abdulrahman yìí náà ni Adeyinka àfa Adeyinka Ọlásùnkànmí fíìbì mọ̀ọ́mú Ajíṣe bí Ọ̀yọ́ online television and radio yányán báyìí pé èmi náà lẹ́fẹ́ kí n máa wá ṣe wá sí ìwá sí ìwàásù inú àwẹ̀ kò yé yín ẹ kó ti mọ̀ pẹ́lẹ́tẹ́lẹ́ pẹ́jọ́ rọ̀ ńlọ́run aróyé ní sẹ̀ bákà igbé kíké ní sẹ̀ yẹ lóko.

0: The hospital lo yo ala fin bi omo won ni badan Asiru Ahmadu Afa Aglo ti won ni etere multipurpose venture ta ti gbo polo won lekan ati Afolabi Nurudeen Alaro lati orile ede Libya artist Michael Awusola Angelo lati ilu Abuja omo baladigbo lo mu idini Adekunle baba evangelist Moses Akande Aketunde Adegoke Isaka Abiodun lati nu Oyo ati ba Unity Forum gbogbo won ba pẹ̀lú àwọn tí wọ́n fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́ Abdulrahman Abdulbasit graphic designer wa Olanike Nipsey brand Roti Image Plenty Fashion Home àti Best Icon Furniture.
1: Àwọn ọmọ bá tààlé mọ bàbá lórí bẹ́ẹ̀ bá ní wọ́n tún gbẹ̀mí ara wọn.
0: Pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo lè mọ̀ràn ti dákọ̀ wọn táà náà ń tì á lẹ́yìn, àwọn tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́, àwọn tẹ́ ń fún wa lówó lóríṣiríṣi. Adúpẹ́ o, adúpẹ́ pé òkun. Alájà Adé Àríwọ̀lá láti Amẹ́ríkà.
1: Oníṣòwò kò ní sọmọ, ilé tàdà fọ́ láyé òní símọ́.
0: Ṣé ẹ gbọ́ wà sí nínú orin? Ìjọ kan ẹ̀ yá Màlìkì yá mọ́.
1: Kálẹ̀ ṣàṣẹ yege, má jẹ́ pé ṣùgbọ́n tako ní Ọlọ́run, takun jẹ́ ńlá.
0: Lámọ́lè wàláwá ládà tí ò ní sówó. Fálá dúkà gbogbo dúkìá tá a kó jọ ní àárín kò ní síkọ̀ ọ̀kan nígbà náà mọ́. Nígbà ọ̀gbẹ́ni àlòkìá mọ́ àwọn dáadáa tá a bá ṣe lè ní fi ń jẹ́ kásàmọ́ àti dáadáa àwọn nìkan náà ni ó.

abstain. Ní gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́, ká kúrò ńbẹ̀, ká sá fún gbogbo àwọn nǹkan tí mò ń ba àwẹ̀ jẹ́. Ìsọkúsọ, ìsẹkúse, ìjẹkújẹ, ìmukúmu, ká mọ̀ mu omi, ká mọ̀ jẹun, gbogbo àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ rè. Ṣùgbọ́n ìsọkúsọ, ìwòkuwò, ìgbọ́kúgbọ́, àwọn nǹkan tó ṣe pàtàkì nù, ká sá fún wọn. Ká sì sá fún ìpè ṣiṣẹ́ nínú àwẹ̀. Ìyá mi fún ara rẹ̀ náà ni ọmọ rú ìpè lé orí àwọn ọmọ rẹ̀. Tọ́wọ́ wá dọjọ́ wájú tọmọ bá bẹ̀rẹ̀ sí ní dààmú, yóò mọ̀ wá ságàkiri, yóò wá ti pé ara ilé kan ní sòun, ìyàwó kan ní sòun, ìyá ilé kan ní sòun. Ẹlòmíì ò ṣera rẹ̀ tán, yóò wá máa kí ọwọ́ àbámọ̀ bẹnu fẹ́nìkan ní sòun. Àwọn nǹkan tá a lè máa ṣe náà ni pé ká máa ka Kùránì. Ẹni tí ò bá lè ka Kùránì kọ́ máa fa tẹ̀sùgbà bó ṣe láìláì láò lásán ni wàhálà ẹ̀ Ọlọ́run gbà lọ́wọ́ rẹ o. Bó ṣe Astaga fúrò láì lásán ni Ọlọ́run ti mọ̀ ọ́, ó ti mọ èrò ọkàn rẹ̀. Ọlọ́run tó mọ̀ wá ká tó mọ̀ òun, kó tó ká tó máa sìn, ó sì ní ká wá òun ká mọ̀ òun ká tó máa sìn òun. Ó mọ̀ wá dáadáa, ọmọ gbogbo ti ń bẹ nínú kọ́lọ́fín ọkàn wa. Ó ṣe láìláì lọ́lá lásán lọ bá mọ̀ wàhálà ẹ̀ ó lọ ò ń ka Kùránì náà ni. Bó ṣe Astaga fúrò láì lásán ni ó ń ka Kùránì náà nu. Ẹ wá o. Àwọn míì, ẹni tó bá tó tán tó ti lówó lọ́wọ́ ó lè ṣe o, tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ kankan mọ́ ní gbogbo oṣù yìí, tó jẹ́ pé iṣẹ́ ládà iṣẹ́ olóore nìkan ni òfin gbogbo oṣù yìí ṣe. Tó ti lówó lọ́ tó tán tó jẹ́ pé bí ò bá ṣiṣẹ́ láàrin oṣù méjì kò àfẹ́ ti gbésí ayé rẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ní ga tó ní go, má lọ ya ọ̀lẹ́ o, ebi ń bẹ́ ń gbòòrò èèyàn ń bẹ́ o. Kó o lọ ṣiṣẹ́ o lè máa fọkàn fáyà láò bẹ́ẹ̀. Bí ààyè rẹ ò bá sì yọ, Ọlọ́run ọ̀hún understand. Kọ́ concentrate torí ẹlòmíì bíi ìdí machine lọ́wà, machine tó lè géèyàn lọ́wọ́, tó lè gbẹ̀mí èèyàn lẹ́yìn bẹ̀ láwọn ẹlòmíì ti ń ṣiṣẹ́. Ìjọba àti ọgbọ́n fọkàn ka láìláì ìlànà ní ọba wà kárí ìdèwé, ìjọba kọ́ ọbọ̀ machine lẹ́nu. Ọlọ́run ọ̀ Ọlọ́run kò ní ká ara wa lè mọ̀ lórí pé abẹ́ ṣèjọsìn fún.

0: Ọlọ́run fẹ́ ìrọ̀rùn fún wa ní òṣè fi ń gbogbo nǹkan ni wá lára.
1: Àjẹyọ̀ kókó mi o.
0: Káwa gangan ká máa ní ara wa lára lọ́kàn kù ni. Ọlọ́run ti fi gbogbo ó ti ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún wa. Káwa náà ká máa wá ìnira fúnra wa tó kù ni.

0: iṣẹ́.
1: Wọ́n ń gbọ́ mi láti orílẹ̀-èdè Gabon, Nigeria, United Kingdom, United States àti orílẹ̀-èdè Canada. Orílẹ̀-èdè márùn-ún tí wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwọn tí wọ́n ń gbọ́ mi láti Gabon, àwọn méjì ni láti Nigeria náà ẹnìkan. United Kingdom àwọn márùn-ún, United States ọlọ́run àwọn mẹ́fà ni o. Canada àwọn méjì náà ń gbọ́ mi ní ààyè. Ṣé ẹ pé my first travel without no visa. Ohun ẹ̀mí ó ti dé ìlú Èbó káàkiri. Wọ́n gbọ́ mi láti Austria. Ọlọ́run bá ń gbọ́. Gbọ́ mi láti China, Libya, wọ́n ti gbọ́ mi ní láti Libya darí láàárọ̀ yìí.
2: Má lè gbàgbé lọ́jọ́ tí a wí bó ṣe wáyé.
1: My first travel without no visa. Kí n kára àmì ọkàn dé gbogbo àwọn ìlú yìí lọ́kọ̀ọ̀kan lọ́gán kùbáhùn. Kára àmì náà bá ti débẹ̀. Àwọn ohun mi ti débẹ̀, mo ti kọ́kọ́ fọhùn ránṣẹ́ sílẹ̀ síbẹ̀. Kára àmì náà padà débẹ̀ lókù. Mélòó sì ń gbogbo ara mi? Ń sọ fún Alhaji Ademola. Tẹ́ bá ti ń padà lọ Amẹ́ríkà, kán dì mí mẹ́rù.

0: Orí àjẹ ǹjẹ́ tán o, kò ní mọ ní èmi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nìkan o. Yóò mọ bá wa kalẹ̀ tọmọtọmọ tẹ̀bí tẹ̀bí tara tara, atarọ́ mọ dọ́mọ ọmọ.
1: Àmì kí kú máa pamọ́ nínú.
0: Ọyẹ ìjà lọ mọ́ṣáláṣí.
1: Alájà jẹ́ ní ìfà ìfàsẹ́yìn.
0: Ẹyin tí time zone wa tó bá rí bákan náà ìjà lọ mọ́ṣáláṣí.

0: بسم الله يقول هو الله
1: الله
0: الصمد
1: لم يكن له كفوا احد
2: اللهم صل على سيدنا محمد الفاتح لما اغلق ولا اتم لما سبق ناصر الحق بالحق ولا هادي الى صراطك المستقيم ولا لي اك قدر ومقدار الحسن
0: امين
2: رغم واجاكو صلى الله عليه وسلم
0: صلى الله عليه وسلم
2: اجاكو صلى الله عليه وسلم
0: صلى الله عليه وسلم
2: كاكو اللهم صل
0: اللهم صل
2: صلاه
0: محسنه
2: على سيد المرسلين
3: على سيد المرسلين
2: امين
3: امين
2: مكي بابا ان يرون tiwọn bẹ ń jòkóó bàbá wa láàárọ̀kùn mímọ́
0: adamọ́lá fayata
2: ọmọọ̀sá jẹ́mi ogun
0: amen
2: mọ́kí bàbá wa mukaddam aláwọ̀ ní dàáyín láàmú
0: amen
2: mọ́kí bàbá wa ọ̀sẹ́kù ọjọ́ tí lọ mọ́kí bàbá mukaddam sadala sọ ibùlógà mọ́kí bàbá àwọn àlùfáà wa náà kalimatulahi
0: aluliya
2: pé ọba jókòó kọ́ jẹ́ ìtọ́ da ìtẹ́yìn jẹ́ ìdá ọlọ́run oníjọ́ bàjẹ́ mọ́kí àwọn bàbá wa tí wọ́n ń bẹ́lẹ́gbẹ́ wọn afawa adua migba mọtara bẹẹ kí afawa amadu mo kí gbogbo àwọn afa ìrẹ nìkan sànù mi kọ́ mọ sọ kọ́ yín fún mi bàbá wa ami náà bàbá wa aláwùmáyí bàbá wa mezuna tọ bàbá wa zoibu loga bàbá wa ahamusa kakun bàbá wa sọ́ọ̀tù bàràám ẹbí bàbá mukadumọ bàbá ṣàdùrọ̀fì àti lọ́yà wa neymar mola àti bàbá mukadam sọ́ọ̀lì onídàdà àti lígà mo kí wọn wà fà ẹsẹ rire ẹni wọn bá kí wọn wà fà ó ṣe rire. àṣẹ́wò sọ́ọ̀lì àlẹ́ àrẹ́nu wá sí ti bẹ̀rẹ̀ alúfàwà sọ́ọ̀lì ù àlẹ́ àrẹ́nu bẹ̀dá bá fẹ́ bẹ̀dá bá kọ́ olúwa ti ṣèyí náà o ẹni bá gbà falúfàwà tí ó sórí rẹ bẹ́yẹ bá gbà falúfàwà yóò sórí rẹ.
4: àṣẹ́wò sọ́ọ̀lì wọ àlẹ́ àrẹ́ àṣẹ́hùn sọ́ọ̀lì wọ àlẹ́ ara ló bẹ̀dá bá fẹ́ bẹ̀dá bá kọ́ ó ti ṣe ìlà ẹni bá gbà balùwà yóò sórí rẹ ẹni bá gbà balùwà yóò sórí rẹ.
2: bàbá àṣẹ́hùn sọ́ọ̀lì wọ èyí tẹ́ ń se lónìí ọlọ́run ní jọjá se ma kọ́mọ lọ bẹ́ẹ̀ àfààní mahama bẹ́ẹ̀.
3: sallallahu alayhi wa sallam
2: bàbá wa aránú ẹni máa padà. àṣẹ́hùn sọ́ọ̀lì wù àlẹ́ aránú àṣẹ́hùn sọ́ọ̀lì wù àlẹ́ aránú ẹni tó jẹ́ máa sọ yìí ti sọ yìí.
0: wọ́n ní tọ́jú káwọn máa ṣe táwọn sọ yìí.
2: bàbá aṣẹ́hùn sọ́ọ̀lì wù.
3: bàbá aṣẹ́hùn sọ́ọ̀lì.
2: ẹsẹ̀ mọ́lúdì ànábì.
3: wọ́n lọ ẹsẹ̀ mọ́lúdì ànábì.
2: lásìkò táwọn èèyàn fi mọ́lúdì sí.
3: lásìkò táwọn èèyàn fi mọ́lúdì sí.
2: ọlọ́run sì bá yín ṣe.
3: ọlọ́run sì bá yín ṣe.
2: èyí náà tó ká mọ̀ pé gbígbà fún ọlọ́run ni.
3: wọ́n lé èyí náà tó ká mọ̀ gbígbà fún ọlọ́run ni.
2: ẹni tó lọ́wọ́ ọ̀gbà fún
3: ò lè ṣe bẹ́ẹ̀ se yi.
5: Ne o se moludi lojo alaruba ni role.
3: O se moludi lojo alaruba ni role.
5: O si tupo.
3: Ero si tupo.
5: Ah, o ba ri be.
3: Bo ba ri be.
5: Aluba asali.
4: Alalo, aluba asali ho.

0: Aba Mahmudu sare ti bale Allahumma salli salatan sina ala sayyidil muslimina Allahumma salli salatan sina ala sayyidil muslimina
1: Allahumma salli salatan sina ala سيد المسلمين اللهم صل صلاة موسنا على سيد المسلمين
0: النبي محمد
2: صلى الله عليه وسلم
0: ان بقى تو اسكو تا النبي او فايي له اواري النبي محمد
2: صلى
0: Ara na po 16 days ila nabi o fi gbanu njo me indilogun e to je verse yi tin so yi ke le mo iko molude anabi tan se yi ba ba se la se tun se ninu tolorun yonu si ni anan muhammad aba mahmudu ma bo ojo ti lo
1: fa maqida rasulullahi alayhi salatu wassalamu fi akhir shahr safar
0: Nígbà tó di pé anábì ti ń bá ṣe ọlọ́run bọ̀, nígbà tó dọmọ 63 years, ọ di ìgbẹ̀yìn oṣù Safar, ààrẹ bá kí Anabi Muhammad.
1: Wọ́n ká náà mọ̀ rí ìjọ àṣàmẹ́ àìlè ọ̀tà àṣàrà yà ó mọ́.
0: Ààrẹ náà ṣe oṣù wa fi lo ọjọ́ mẹ́rìndínlógún lérí ààrẹ tí ò lè dìde.
1: Yehudu nasu ileyi.
0: Ngbata seri are na si.
1: Yehudu nasu ileyi.
0: Ah! Are na nbe pelu anabi de bipe anabi o le jade sawon eyan. Afa down ojo ti lo.
1: Wa kana ibtidau ma di lesi ma tabi sudan.
0: Are to pa anabi ngbati o bere eri ni koko fun anabi. Ike are san nabi are to pa gan e fori lo kokko bere ma bo
1: wa bo isa alayhi salatu wassalamu ya mursalin
0: are na bere lojo monday gege bi wi gbe igbese aye nabi monday la bi igba ta fe gbe dide gbe o ma ju si olorun ojo monday ina rawo olorun fun ni we gbe ije anabi de
1: wa ma ta fi
0: anabi si tun ku lojo monday
1: fala ma kala ya mun sinel sa kula ma idu
0: ba to di la ro mo lojo monday ta ni kale na mere ale na le
1: fa sina bilal wa sana sabai
0: ba to di la suba Bilawa lo senu nabi lati lo gba se pe mo fe lo perun gege bi ti se tele igba to denu na nabi
1: wa koma bi babi rasulillahi
0: o ko lenu na nabi in salama
1: fa qala
0: eh bilaba pe
1: assalamu alayka ya rasulallahi
0: ijo ron ko ma bayi wo ojisi olorun
1: fa qala láti Fatima tú.
0: Fatima ní dìde sí Bìlá, ànábì ò lè dìde.
1: Fakọ láti Fatima tú.
0: Fatima bá sọ fún Bìlá.
1: Iná wọ súnlẹ̀ lẹ́ àìmásíkú lọ, Bìlá fún sí i.
0: Ọlọ́rẹ̀ ànábì, ànábì ò lè dìde látàná. Ọrẹ̀ ànábì, ń sọ bẹ́ẹ̀ fún Bìlá. Má bọ̀.
1: Fada ala Bìlá lulì Màsíjídà.
0: Bìlá ò lè lọ mọ́sálásí, ó dúró lẹ́nu ọ̀nà. Nígbà tọ́lọ́rẹ̀ ànábì kò tí ẹ̀ gbọ́ tí ń wí dáadáa ló bá pé.
1: Fada ala Bìlá lulì Màsíjídà, wọ́n lámúyẹ̀ fún amọ̀kálá máa.
0: Bìlá ò gbọ́ tí Fátímà wí, ó sálámà sá ànábì kò gbọ́ jẹ́ ànábì, ó lọ mọ́sálásí ó tún padà wá.
1: Fala máa àfà àṣùbọ̀.
0: Nígbà tó a di pé àṣùbà ago mẹ́rin ti kọjá, márùn-ún kọjá, ago mẹ́fà lọ́ọ̀lù tó yẹ ti mẹ́lẹ̀.
1: Jẹ́ Bìlá ló sàlẹ̀yà.
0: Bìlá bá tún wálé lẹ́ẹ̀kejì pé ilẹ̀ mọ̀, ànábì ò ní jáde ní.
1: Wakọ̀ ọmọ bí ìlíbà bí.
0: Ó dúró lẹ́nu ọ̀nà ànábì.
1: Fakọ́ lákàsá, wákàsá.
0: Ó bá tún sálámà sálọ ọ̀nà ànábì pé ká ànábì ó dìde, àsìkò àṣùbà fẹ́ kọjá.
1: Fasẹ̀mí àwọn súlù ńlá Aisha Otawu.
0: Ọwọ́ ànábì wa gbọ́ ohun Bìlá tí ń sálámà sí òun. Má bọ̀.
1: Fakọ́lá. Ìdíkùlù ya Bìlá.
0: Ó ní wọn Bìlá wọlé.
1: Ìnì Màsíkúlù Bìlá Fúsí.
0: Ọ̀rẹ́ mi ìgbádùn látàná.
1: Wàsákúlà aláìyá Màrídí.
0: Àárẹ̀ náà lè débi wípé àti dìde ó dìnira.
1: Yẹ Bìlá ìlú.
0: Wọ́n Bìlá.
1: Mú wa bàbá kí àyún sọ́ọ̀lì Ábì náà sí.
0: Lọ sọ fún Abubakiri ní mọ́sálásí ni mo ní kó kírun fáwọn ìjẹ̀mẹ́.
1: Fún àwájà Bìlá ló bá kì í àbùká àṣẹ̀dídá.
0: Nígbà tí Bìlá rí láyìlá àìlọ́lá, ẹ̀sọ́ pé sọ́lọ́lá wa lè wọ́sọ̀lá. Nígbà tí Bìlá rí bí ìnira ti bá nẹ́bì tó. Nígbà tí ó jáde, Bìlá bá dàmú, má bọ̀.
1: Fún àwájà Bìlá ló.
0: Ọ̀ya yìí, nígbà tí Bìlá jáde.
1: Bá kì í àbùká àṣẹ̀dídá.
0: Lọ bá bẹ̀rẹ̀ sí ní sunkún ẹkún náà pọ̀.
1: Wọ́n wá dán àyẹ̀ jẹ́dá owó wàhálà ara sí.
0: Ń fi ọwọ́ ara rẹ̀ gbá rẹ̀ lérí.
1: Wọ́n wá ìnádì.
0: Ìwọ́n pariwo pé.
1: Wọ́n mú sí tó.
0: Òun sì àgbákò. Ìlà sọ bẹ́ẹ̀ ó lọ́ sí àgbákò.
1: Wọ́n kì í tọ́ ọ̀rọ̀ yá.
0: Àgbọ́kàn lè mi lọ fẹ́ já yìí.
1: Wọ́n kì í sọ̀rọ̀ sáwù náà.
0: Egun ẹ̀yìn mi ní ọkàn yìí.
1: Yálẹ̀ ìtàlí.
0: Ọmọ ṣe wọ́n.
1: Lámùtẹ̀lí dídì omi.
0: Ẹsẹ̀ tí ìyàwó mi wùn sínú ayé yálẹ̀ ìtàlí.
1: Yálẹ̀ ìtàlí.
0: Òun ṣòfò lónìí.
1: Yálẹ̀ ìtàlí.
0: Àṣé ayé tó ń gbé yìí, àṣé wọ́n padà rí tí ọba òun jẹ́ bẹ́ẹ̀.
1: Yálẹ̀ ìtàlí.
0: Irú ayé wo ló ń wọ̀ yìí.
1: Lámùtẹ̀lí dídì omi.
0: Ẹsẹ̀ tí ìyàwó mi wùn sínú ayé yìí, òun fojú rí ipa níbi rí nira. Má bọ̀.
1: Fada ala lè máa ṣe jìdá.
0: Nígbà tó ti gbé Bìlá lè wọnú mọ́sálásí.
1: Fakọ́lá.
0: Ó bá pé.
1: Yá bàbá kiri.
0: Ìwọ Abubakiri, ìwọ bàbá ọmọge.
1: Iná Rasúlà láì.
0: Ojúṣe Ọlọ́run ni sọ fún ọ.
1: Ìyàmú ká tún sọ lé Abi Nasi.
0: Ó ní kí n sọ fún ọ pé kò kírun fún jẹ̀mẹ́.
1: Fúwa Màsíkú lọ Bìlá Fúsí.
0: Ọrẹ ànábì, ànábì ń bẹ lérí ààrẹ, ànábì ò lè dìde. Ẹni agbójúlé ò lè dìde. Ọrẹ àfa àwakọ̀ lálàáfíà. Bí Abubakiri ti gbọ́ ọ̀rọ̀ yìí tí Bìlá jíṣẹ́ fún.
1: Fọlá máa rọ Abubakiri mi wá bá oṣù lílá ìkọ́lé àní wọn.
0: Nígbà tí Abubakiri dìde níbi tí Bìlá ti jíṣẹ́ fún pé ọrẹ ànábì kẹ̀ àbí ń ṣàwàdà ni. Nígbà tó wù mí rábì ànábì ebi tá ànábì jókòó sí bàbá bá ànábì bẹ́ẹ̀.
1: Lákìnà.
0: Ìdààmú bá bá Abubakiri náà. Àmọ́ láti Nàfsáù, ẹ̀mí rẹ̀ dàrú. Má bọ̀.
1: Fasọ̀rọ̀ àṣọ̀ràkà.
0: Lọ́ba pariwo ókè oníyé.
1: Wà á kára Màkúṣì ìyá àlẹ́ yìí.
0: Lọ́ba wólulẹ̀ lọ́ba dákú. Nígbà tí ọ̀rá ànábì. Abubakiri bá dákú pé ẹ́. Kọ̀rí ànábì rí. Àtijọ́ ta ti ṣe ìsìlámù, òun ní kírun fún wa léyìn, kí ló fẹ́ ṣẹlẹ̀?
1: Fàtó jẹ́rìí mùsùlùmí náà máa wọ̀.
0: Gbogbo àwọn mùsùlùmí tẹ́ ń bẹ́ nu mọ́sálásí, ìdààmú bá wọn, kálukú bá ń dárò pé yé. Àwọn máa ṣòfò. Àwọn máa pàdánù. Àwọn máa ṣeré ibú. Má bọ̀.
1: Fásẹ̀mí ànàbíyù. Fásẹ̀mí ànàbíyù. Àyè ìsọlá tó wà sálà mọ̀dọ̀ jíjà.
0: sunkun ninu ile ohun kalukun lo ba nabi nibi to sun si
1: faqala ya fa
0: Le kana anabi ba yira pada o ni wa fatima omo mi
1: ma asasiahu
0: e se ta won yen sunku ti won gbara dale in gbo ohun aro ki lo sele
1: faqalati
0: fatima ni baba mi
1: dojali fakidika mi ni o ya rasulallahi
0: won daro pe wa anabi fe ku ni o fe ku laarin awon won dara yi pa won o ni ri wa anabi mani won sunkun pe iwa anabi o fa awon le na ni
1: fada rasulullah aliya
0: ba anabi ti gbo pa awon muslimi ti nbanu je lo ba dide o ni e ba npe se na haliwa
1: wal fadilu bulu abasi
0: e ba npe fadilu o ma abasi wa
1: wataka alehima
0: anabi ba dide lo ba fo oko awon mejeji legbe o ti re anabi de bi ke ko le dide anabi o le jeun anabi o rorun sun mo anabi wa dide o ni e pe aliwa fun mi e se pe fadilu o ma abasi wa fun mi anabi wa fo oko awon mejeji o fi owo ko won lorun bayi mabo
1: faraja ila al masjid
0: anabi ba wo o wa jade lati nu ile re o wa ni egbe mi legbegbe kin lo yoju sa won sabe ekun ti won sun yin ni mi la
1: wa sallani rakate li fajr min yawmil isleel
0: anabi wa dide o wa roju o wa yen nafila meji fa won sabe o kirun asuba ajo na pelu nira la nabi fi ki o fe nu awon sabe nu awa kirun na pelu barari o ti ya o si kirun na fun wa
1: suma wala bi waji ila nasi
0: gba ta nabi wa kirun ni o wa fe yan nabi ti lara masalasi o wa koju sa awon jema lo wa pe
1: kola
0: o wa koju si won ni
1: ya ma sali muslimina
0: o gbe muslimi mo ri pe nu yo dun laaro yi
1: ya ma sali muslimina
0: gbogbo emumini te kojo sinu masalasi
1: ya ma sa muslimina
0: oni mo pe gbogbo ojo awa muslimi pata
1: antu bi wida illa taala
0: in dagbere fun yin in lo do oba to ni mo jise ise to ni mo je pin loni emi anabi o faye le
1: wa alaykum bi taqwa wallahi wa ta'ati
0: wa alaykum bi taqwa wallahi iberu olohun odowo yin bi basilaye mo wa ta'ati esi ma tele tolohun na
1: fa inni mufariqu dunya
0: emi anabi be faye le ni fa inni mufariqu dunya mo fe fi aye ile ni mabo
1: wa sa awalu yawmi min al-akhir
0: oni na ni akoko ojo mi ohun na si lo pin aye mi
1: wa akhir yawmi min ad-dunya
0: oni ni mo raye mo le ba ti soro yi emi anabi tu foju kan yi mo
1: fa ko ma wa sa ba ila beti
0: eri ama sa be la ila e so pe sallallahu alaihi wasallam eni sallallahu alaihi wasallam anabi ni o ohun ni ku lo nitori tiwa yi ma bo
1: fa kam
0: ah eh
1: wa sahaba ila baiti
0: anabi ba dide e ma lo le ngba to ba won muslimi soro tan
1: fa allahu ta'ala ila malakul mauti
0: hey anna olorun ba ran malaika ti pa yan ipi ko lo ba nabi
1: ani ahabito ila habibi
0: lo ba ngbe mi ore mi wa oran si lo gbe mi e
1: bi ahsani surati
0: ba ba lo be mo gbe awo malaika wo mura dada gbe awo orin wo debi pe ba nabi ba ri o atara le re kuni kuda mu ba nabi
1: fa ini asina laka anta dikhula fa dikhul
0: baba tanu na nabi jo ba fo laye jo wole o gbodo wole lajidi
1: fa in lam yasin laka fala tadkhul
0: baba ni o mo wole o gbodo wole
1: fa bita malakul maut ala surati arabiy
0: baba malaika ko sokale o sokale lawo larubawa o balẹ senu na nabi la ilaha illa allah e come send your name mabo
1: faqala
0: to ba pe
1: assalamu alaykum ya ala baiti nabuwa
0: malaika ti pa yan lo ti duwo lenu ona nabi o salama sile nabi o ni salamu alayka
1: ya ala baiti nabuwa
0: e nabi salama si ti jọlọn ko ma ba yi
1: ah
0: nje mo le wole
1: Fajabati Fatima tu.
0: Fatima ni dalu, inda malaika kulo
1: pe. Babalati.
0: O so fun pe.
1: Ya Abidallah.
0: Wo to mo dada yi. Ya Abidallah.
1: Ya Abidallah.
0: Wo fa to du yi.
1: Ya Abidallah.
0: Omo.
1: Inna Rasulallah.
0: Eh, anabi te wa wa te tori e salama.
1: Masiku la bilafusi.
0: Anabi ora yi lasiko yi ko le da yin lohun. Ibi ta nabi wa nisi ko le ri dalu baba
1: fa qala assalamu alaykum ya rasulallah
0: malaika ku tu salam lele keji iko ti olohun ko ma ba wa na muhammad
1: wa ya ala baiti nubuwa
0: eh ole nabi iko olohun ko ma ba yi
1: adkhul
0: ijamu le wali
1: fa sami'a rasulullah sautahu
0: aba gbo wa nabi ni jina jina
1: Fasemia Rasulullahi sautahu
0: Abaduwa gbohun malaika ku tin salama lekini in salama lekeji in salama leketa
1: Faqala ya Fatima
0: Fatima wa da nabi lohun pe
1: Faqala ya Fatima
0: Fatima pe
1: Mani Faqala Rasulullahi ya Fatima
0: Fatima anabi so fun Fatima pe tanu
1: Mani ala libabi
0: Tani mbele nwone.
1: Fakolati.
0: Awa tofuwa nebi.
1: Rajilo Arabi yo.
0: Ala kuni ilan bawa keni. Koma ekpe kuti okpa baba honi mbele nwone. Oni rajilo.
1: Rajilo Arabi yo.
0: Ala kuni ilan bawa keni.
1: Nada.
0: Okuni ne ni salama.
1: Fakulitu.
0: Ah. Anabi ba so fun Fatima pe.
1: Fakulitu. Inna Rasulullahi.
0: Oh, oni Fatima ni mo ti so fun.
1: Inna Rasulallah masiku la bilafusihi
0: mo so fun pe wa nabi oraye o le jade si yen lasiku
1: suma na da saliza
0: oba tun pepe e tun salama be ne
1: fakuli tu misila o
0: baba kun be un da kojo ti lo
1: fa na sa ilayya na sawatan
0: ngba to wa di wi pe fatima wa ni kun o jade kun o lo yoju si pe mo ti so fun yin leye fatima nigba to okunrin na woju
1: fakisa jilidi
0: ojo pelu re se merin ohun gbo ohun re tele ni ohun ori ara ohun ba change le kan na nigba to foju kan
1: wa khafa qalbi
0: emi o fere si ni magba idamu ba igbesi aye ohun
1: wa ta gaya ola oni
0: awo yi pada koja awo to n lo mo ohun ri pa awo ohun ti change
1: fa qala nabi alayhi salatu wa salam
0: opada wonu le o sala iba nabi pe to n kele mo la okunrin ti wa yin ni
1: ola
0: eh la nabi ba pe
1: atadirina
0: njo meni ti wa mi ni atadirina
1: atadirina maliwa
0: njo meni to foju kan ni
1: atadirina maliwa
0: njo meni ti salama lenu ona
1: atadirina maliwa qalati la
0: Fatima ni ma imoluwe mori ke salama ni musiri pe yi lo wa wa imoru eni ti se
1: qala alayhi salatu wa salamu
0: anabi ba so Fatima pe
1: adimu lasati
0: wa adimu lasata ani ti fole adun lori ni adimu lasata mo bo
1: adimu lasati
0: ani ti pali ayo je lori ni
1: wa ko ti ushawati
0: ani ti ba gugu adun to da ti ba je le kan na
1: wa
0: lori ni
1: wa mufariqul jamaati
0: ani ti fa ayo ku laarin jama e pe to se to wa lori ni
1: wa mo amule kubur
0: ani ti mu yan lo sa la gidi o lori ni
1: fa ba ka ti fatima to di allah wa ali abuka sadida
0: adawade anabi tu fo ara re fo ma re fatima ba sunkun fatima sunkun fa anabi wa re fatima ki omo sunkun ma ba ti le uka pe laye to afira ni le jokan anabi re omo re mo bo
1: fa ko ya ti ya fatima
0: lo ba ni wo omo mi
1: ba la ko la ti ya waila taw
0: ni ya wailatau
1: qala ti fatima ya wailatau limauti li khatimi li anbiya
0: fatima lo mo sofo pelu pe iku eni to gbeyan awon nabi olohun soju ohun oju la nabi fe fi ku wala dibo
1: wa muzitau lima ma ti khai wole ati ki ai
0: eh eni to daju to si lo laju ninu awon tin beru olohun ohun lo fe ku olaye ni
1: wa se ata likito ile wa yu mina samai
0: ba tin gbo ola to do ohun ti malaika jibril wa soro fun wa eni ti gbo fun wa lo fe ku yi
1: ko di uri matili ama min kalamika
0: eh la ila oni tin ba wa nabi soro yi uri mati o ti de won fun mi
1: min kalamika
0: ile ri oba soro mo wo baba mi ko soro si so mo laare awa re nanu owo nlo nanu ni
1: wala asima ubadali yawmi salamaka
0: to salama to salama si mi to ma sadua fun mi adua to se fun mi o ja lo ninu
1: wala nabiyyu sallallahu alaihi wasallam la tabuki ya fatima
0: eh anabi wa fo gba omo bayi owo wa omo ya oluwa omo mi ma sukun ma
1: la tabuki ya fatima
0: anabi fi aso nu Fatima loju pe masuku ma
1: la tabuki ya Fatima
0: baba
1: fa innaki
0: wa mami
1: awal ali
0: wala koko aso ara mi gbogbo ti mo bi lomo oju emi mi na won ti ku Fatima yi nikan loku awal min ali
1: awal i
0: wona la koko ti won ba n pe ta la koko ninu ile mi ti o seku bi ba silaima wo Fatima yi na ni baba fa yi
1: ma kola nabiyu alayhi salatu wa salamu
0: eh anabi ba so Fatima pe
1: qala nabiyu alayhi salatu wa salamu dukhul ya malakul maut
0: Fatima sara re giri so fun malaika ti o pa mi pe ko wole ko gba emi mi
1: fada fada
0: dona ba wole lo ba wole ti anabi
1: fa qala
0: to ba pe
1: salamu alayka ya rasul allah
0: ki olohun ko ma ba iwo ojisi olohun
1: fa qala alayhi salatu
0: eh anabi na da salama
1: pada ya malakul maut
0: wa malaika to gbe mi emi na ki obo ti ki emi na
1: adita sayya ami ko bidon
0: so wa kimi ni abo wa gbe mi mi
1: bala
0: anabi ni bi tin wo yi oju yo se wo adita
1: sayya ami ko bidon
0: so wa kimi ni abo wa ba ile mi nu je babo
1: bala
0: malaika ku ba soro pe
1: kitu sahira wa qabida in ansantali
0: mo wa ki oni mo si wa gbe mi re ni ama baba fun mi lase pe ki ngba ina ni olon to ni ngba
1: wa illa farije
0: baba wa fun mi lase farijini ki ma lo
1: faqala ya balakul mauti
0: malaika ti pa yan ba so fa nabi pe
1: faqala nabiyu
0: ya nabi
1: ya malakul maut
0: oni wa malaika ku
1: aina taqita jibrila
0: oni jibrilu ore mi ibo lo fi si ejo wa ni anabi bere jibrilu nigba to doju ku oni aina jibrilu
1: aina taqita jibrila
0: ibo lo fi jibrilu si
1: faqala
0: malaika ku ba so fa nabi pe
1: taqitu samai dud
0: mo fi si sama aye ni nibe ni jibrilu wa ajo bo tele ni àwọn gbà tó dé sọmọ ayé mi ó dúró kò lè tẹ̀lé mi dé yìí.
1: wà á lè máa lè àyíká ẹ̀yà sùn.
0: àmàláìka ọlọ́run wọ́n kọ́ bíbá ní sọmọ wọ́n dúró ti màláìka jìbìrì ìlú níbẹ̀.
1: pàlàmù yẹn lè bẹ́ẹ̀ sáà tàá

0: alam ta'alam alam ta'alam
1: omani
0: anna la mi akodi koruba
1: ki oba tin pase mi o ti no wa gbe mi mi wo jibrilu omani
0: papa la bala
1: mama olon ti so fun mi mama lo je mi no tele malaika kuwa mama kuni ni wa nabi ofayele afa itisu
0: faqala an-nabiyyu alayhi salatu wa salam basil imali lillahi min al-qawamati
1: eh aba so fun jibrilu oni basiri ani o si salaye fun mi
0: mali
1: ti bo ni olorun fe se mi si
0: lillahi min al-qawamati
1: kini tolorun pale mo fun mi mo gba ipe loni ni ku laye ama kile to tolorun se kale fun mi pelu mo ti fe ku laye
0: fa qala jibrilu
1: jibrilu ba so ba nabi pe
0: inna bi wa basama'i qadifu ti ati
1: eh olorun malaika olorun won be ni sama asdi si gbogbo le kun sama le pata
0: wa li malaika safa sufufa
1: malaika gbogbo malaika tolorun ni pata won to leje otun ati leje osi fa won ti fi dale ara si olorun
0: yantasiruna fi samahi liruhika
1: won ti pale mo pe mi wa nabi o koja loni oni lo fa yele
0: wa bi wa bulijilani qadifu ti ati
1: ati si gbogbo le pa jenna kale ipo wa nabi lo kokko wo
0: wa li o bi kulli aqadi tasayyalati
1: ati si gbogbo yàrá kọ̀ọ̀kan lọ́sọ̀ pẹ̀lú àwọn obìnrin tó dáa àwọn obìnrin ẹ̀jẹ̀ náà níbẹ̀ ni wà níbi ó dé sí.
0: yẹ tẹ̀sí wúlà lé òyì ká.
1: wọ́n retí pé mi wà níbi ó gùn kí lónìí
0: fàmí
1: ìwà kú láyé lónìí.
0: fàkọ́lá nàbí ìwàlẹ̀ sọ̀là tó wá sàlámọ̀ alẹ́ amúdùlí ńlá ìwọ̀ bẹ́ẹ̀lẹ́ àmì.
1: alẹ́ bá ní mo dúpẹ́ ṣé ń tọ́lọ́ fẹ́ ṣe fún mi nu ìtọ́lọ́n tọ́jú kalẹ̀ fún mi nu ìwà jìbìrìlù mo dúpẹ́. Allahumma salli salata musina ala sayyidil musinin
0: Allahumma salli salata musina ala sayyidil musinin
1: Allahumma salli salata musina ala sayyidil musinin
0: Allahumma salli salata musina ala sayyidil musinin
1: Dan ba tu bijibirilu pe wa jibirilu na ma bo
0: ala basili jibirilu kaifa takunu mati yawm alqiyama
1: wa nabi wa jibirilu salaye fun mi ki lolorun se kilo gbalẹ se kale kilo toju kale fa awon ijo mi
0: ala
1: jibirilu ba pe
0: o ba si wu ka ya rasulallahi
1: ke salaye nti olorun ni ki won se leto kale fun o
0: inna la taala
1: oba to ni gbogbo aye
0: ala inni urimtu liljinali aramtu liljinali ala sayyidi alanbiyai
1: o ti sele won fun gbogbo
0: ata tẹ̀dí kúlẹ̀ ọ̀hún mẹ́tàkà.
1: ó ti sẹ́lẹ̀ wọ̀ fún gbogbo òjò tí ń bẹ láyé gbogbo òran tí ń bẹ láyé gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé wọn ò ní wà jẹ́nà ṣáájú àwọn àjọ àná mahama.
0: fakola nabi iwale ala ana tọ́ba kọlibi.
1: ó ní ala ana tọ́ba kọlibi ẹ̀mí mi ń balẹ̀ bọ̀ wá ipe palẹ̀mọ́ tọ́lọ̀ ń palẹ̀mọ́ fún mi yìí náà lédi àwọn jẹ̀mọ́ mi ó tó. ìbànújẹ́ pé ìlera àwọn ìjọ mi mẹ́ ń dínkù lẹ́mìí mi pẹ̀lú tí mo gbọ́ yìí.
0: súnmọ́ kọ́lá nàbí yìí wọ.
1: anábì bá pé.
0: yá màláku mi máa ti.
1: wọ màláìka kú.
0: kò dúró mi ní.
1: súnmọ́ mi ní.
0: fọ́dà náà yóò àlejò kọ́bídà rú àwù.
1: máa bọ̀ wá gba èmi tọ́lọ̀ ràn wá gbà lọ.
0: kọ́lá bá bàlágà rú o. ní ìsúnra ti.
1: nígbà tó di pé màláìka kú tó kí anábì mẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí lọ́rùn anábì.
0: bàlágà rú o. nígbà tó ìsúnra ti.
1: nígbà tó wá di pé ẹ̀mí anábì wá débi eré ìdodo.
0: kọ́lá nàbí yóò yá jìbìrìlù.
1: anábì bá ké olùwà jìbìrìlù.
0: máa ṣàdùn màrá àti ìmọ̀ òtí.
1: aláǹdí mi yá jìbìrìlù.
0: yá jìbìrìlù.
1: wọ́n ṣe mi.
0: yá jìbìrìlù.
1: wọ́n ní ọlọ́run wọ́n rán sí mi tẹ́mi mi fi balẹ̀.
0: yá jìbìrìlù. sádùn màrá àtúnyìn máa ò ti.
1: ìnira ara nì mí ẹ̀mí lọ fẹ́ bọ́ lọ́rùn mi yìí wọ́n yọ wọ́n yọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ jìbìrìlù bá gbé.
0: afa wa li jìbìrìlù wa jẹ́ àkùnrin.
1: bí jìbìrìlù ti wojú anẹ́bí ó ní kójú yóò ṣe é wò jìbìrìlù náà bá gbójú sẹ́gbẹ́ kan inú rẹ̀ bàjẹ́. mo bọ̀.
0: fàkọ́lá nàbí.
1: anẹ́bí bá sọ fún jìbìrìlù.
0: akáta anáfọ ìlàwájú.
1: ẹsẹ̀ tó kájú òsì wò mímọ́.
0: kọ́lá.
1: jìbìrìlù bá gbé.

0: Tẹ́ ń gbọ́rọ̀, tẹ́ ń gbẹ́dọ̀ kéde, orí ni wá o, àwa láwọ̀ dúdú. Ọ̀yìn kábà nílé olúwa náà nu, aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ́ ò nílé lóko pẹ̀lẹ́yìn odi tẹ́ ti ń gbóhùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà la wà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

0: ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni
1: ọwọ́ mi agbárẹ́
0: bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni kò sí èyí tí a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gba lágbára.

0: Oin, ṣe gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀. Ká tó fi wàásù Amẹ́rùjà sì yẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí, ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá mọ́. Ìhun tá a wẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹ pa mọ́ ká tẹ pẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹkí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọlẹ́yìn Jésù Kristì Olúwa wá sọ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ò gbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn, ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́ ẹ̀fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísì, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ́sẹ̀ fún. Gbogbo orí tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe fún o. Ọlọ́run náà là ṣe fún o. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ẹran lẹ̀sán dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹja máa ṣe dáadáa lóòrèkóòrè. Ọyìn ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Ká a bá sì sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéèjì àmà àkọ́mọ́ràn.
2: Ìgbà ọdún kan.
0: Ó ṣe ń tàbí sẹ̀sán dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa, ó tún wá sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn takọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn takọ̀ òsì ó dàbí ewúrẹ́. Ṣé ẹ mọ̀ pé ewúrẹ́ ni èyí gbọ́ràn? Ó ní kán máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yìn òfun mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yìn òfun mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless, ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ́tọ́ yìí. Owó tí wọ́n sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún sẹ́, a sẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwọ̀ mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nǹkan kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà, táwọn èèyàn wa tá àyè lọ́bẹ̀ wò, táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù. Tá a ní àǹfààní. Láti lọ bẹ̀ yàn wò, táwo ò sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí Bọ́lára tó fi ṣe jogo.
0: Báà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Bọ́lọ̀ǹgbẹ́ wa rè orí
2: ọ̀dọ́ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin, ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wa ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbólẹ̀ àìsàn ẹ̀sà mi ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wa gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé wọn. Òkè lókè ni kí wọ́n máa wà. Fẹ́sí ń ṣe sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ sì ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́ máa bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́la àwa náà yí pa ká mọ̀ bó sì ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sàṣìṣẹ́ sí Ọlọ́run ni tá fi ń fún àlọ́. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn á ràn gba ni.
1: Orí kan tó sun wọn tó ràn gba.
0: Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
1: Ìkàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ lónìí ló ṣètì. Má dáa ń fún mi kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò kátọ̀rọ̀.
0: Ọmọọba ládìgbò lòun ìdí ni Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàǹdélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pásẹ Kẹlẹ̀mọdé ọmọ àti. Aṣírò Amadu Adeniyi Afa Glo Daniel Tere Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlápọ̀ ìtàn kò ní rí alá.
0: Afọlábí Nurudeen ni Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Aṣírò ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Àrómisálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa láò jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ta ó pọ̀ tó àwa láò jẹ́rí wọn o. A dúpẹ́ adúpẹ́ gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn wọn. Bábàbà àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Pápá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà. Ébùdọ́lá ébùdọ́lá. Adéyinka. Lamẹ́ríkà. Ṣàmínú ọmọ adé pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rú òjòkó. Agbẹ́dúdú orí òkè. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí ló mọ àpàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àtìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewu ẹgbẹ́dúgbẹ́ tó sọnù ló mú. Sẹ́ni ẹ̀mọ́ mú lọ mí bàbá Tanísẹ́gbẹ́ gbéwúrẹ́gbéwúrẹ́ àgùtà bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí o bàbá Tanísẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mí bàbá Tanísẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Bàbá lọmọ Ojúra bẹ̀sà Èké Òsójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn èèyàn nígbà tàkà sí wọ ọkọ̀. Kílé lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ Ojúra bẹ̀sà Èké Òsójú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dúgbò mú gbodò mú lójú di ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín Ṣàmínú ọmọ adé pọ̀jù ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé òlú sọ́lá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi tí wọ́n ti ń tó kólówó kòwó kí wọ́n fò fọgbà lẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá àdá kan. Ẹyin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn alágbèǹgbà ọ̀dọ́ ọ̀ràn sẹ́ńkùlẹ́ lẹ́ńkùlẹ́

0: àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Aṣọ bó ti ju ìlú mi, àti ṣe bí Ọ̀yọ́ online radio, àti dìbí àràbà.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ẹkú dédé àsìkò yìí o.
1: Ìlọrí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ hàn. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òrùkí lọ́yọ̀ọ́ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tá a bìkalẹ̀ sí. Adéyìn

pẹ̀mbọ bí àwọ irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ hun. Ọlọ́run ó kù tọ́jú wa. Tí ò bá sí Ọlọ́run ni pákútẹ̀ ìbá ti má parọ́ èmi àti ẹ o. So rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tí wọ́n ń gòkè, tèmi ń gòkè. So rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ fẹ́ pòpò òde inú wọn gba kámú ni o. Nítorí pé Ọlọ́run ọba ò gbà fún wọn, Ọlọ́run ọba ó kù tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè sí a lè ṣe lè wí ọba tó pa lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdá àbọ̀bọ̀ tèmi wà láì. Hàn-ín pàkúté ìbá ti má parọ́ òní tipẹ́ dé yín ká. Olùtọ́jú gbogbo ayé adúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè. Wàhálà àwọn ọba ti jámọ̀ gangan, torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ó kù tọ́jú wọn o torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lè fún wa bí ọ̀sà bí ọ̀sà ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa àwọn alátìlẹyìn wa á dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun kán lè máa fún wa náà bí ọ̀sà wọn ò tún fún wa bí ọ̀sà kán lè máa fún wa bí odò kéékèèké ọlọ́run máa bù fún wọn bí òkun bù fún wọn bí òkun alágbá lúgbò bú fún wọn bí ọ̀sà bú fún wọn bí òkun bí ọ̀sà ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó kù tọ́jú wa o tó máa tọ́jú wa lọ. Deyinka yín náà ní ọmọ ọ̀dọ̀ àgbà ajá lu ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ranko mo rákàtà èèyàn mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba ó kù tọ́jú mi ẹyin náà sọ fọ́lọ́ mi pé ọlọ́run ó kù tọ́jú mi o ó kù tọ́jú mi ọlọ́run ọlọ́run ọba mo mọ̀ dúpẹ́ ó kù tọ́jú mi o ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni ó kù tọ́jú mi lórí ọkọ lórí ìyàwó ni ó tún ó kù tọ́jú mi àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni ó kù tọ́jú mi o ọlọ́run ọba ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o ìwọ nìkan ni ìwọ ni alpha àti omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka ayín náà ní òpàpín bàálẹ̀ fìlà ilásà àròpò tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamọ́ntíkan bí ó ṣe rí. Ayín mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà rèéṣẹ́ mi náà tún lọ ọmọ ọba aládèjìkanjìkan tògótògó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé nílà àánú onímọ̀ tí ń wò sùnsùn sùn ọ̀rọ̀ jẹ́nu ohunrun mo tún sùn tẹ́nu mi tún ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́ wúyẹ́. Aláàbò aláàánú lórí ìgbésí ayé gbogbo wa èmi pẹ̀lú àwọn tí ó ń gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí ayin ọlọ́run ọba ọba ara ó kù tọ́jú mi mò ń bọ̀ ná mo tún ń bọ̀ ná. Adéyinka abọ́gbọ́n nù ni mí tọ̀sán tọ̀sán torútorú èmi tún lọkùnrin sì bá olórí aláròyé yín rèé ní láàánú òní mọ̀ tí ń wò sùnsùn sùn ẹ̀rí ń báyìí bí ni mo mú bí iṣẹ́ lè mọ̀ ńlá o ẹ̀yin tèmi Adéyinka rèé hùn òbíṣẹ́ mi pa mí dín mi dọ̀gá àgbà mo fẹ́lẹ̀ mẹ́bùn tọ́lọ́ bá mi fún mi Lẹ̀dùmàrè ṣe ń ṣàlékún ẹ̀yin náà ẹ wo ẹ wò ẹ gbé wo ẹ gbé wò ẹ yẹ wo ẹ yẹ wò ẹ yẹ wá wò sáàrin ara wa ẹ wò wá sáàrin ara wa gbangba gbangba lẹ́rìí pé mo iṣẹ́ iṣẹ́ kí n tó da kọ́ni mo jìyà títí n tó jèèyàn mo mọ̀ kẹ̀dẹ̀ ẹ̀jọ̀ pọ́tọ́rì tọ́ ìyá ń jọ sí wọn tó jẹ́ ń kẹrù mi dáàfin ẹ̀yin náà ẹ wò wá wò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mo gún tó tún fodidi ẹni fọ́ rímu tó tún fọ̀ tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rù àti kìbọ́ mi ò sí inú tèmi Adéyinka ọ̀hìn wọ́n mọ̀ ó ṣe tèmi náà kọ́sẹ̀ ni ní wo ta mọ ẹni ká anybody torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹ̀lú kí ìlú ọ̀yọ́ náà ní sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ kọ́ pé ajíṣe bí ọ̀yọ́ làárí ayin ọ̀yọ́ ní ṣe bí baba ẹni kọ̀ọ̀kan Adéyinka ayin rèé o ẹ kú kàlẹ́ ẹ kú rọ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ ẹ kú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ́ dọ́dọ̀ yín bẹ̀ mo kì í o mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tọ́lọ́gùn tọ́lọ́gùn mo kì í tọmọlúàbí títílẹ̀ òdua títílẹ̀ òdua ẹ̀yin tèmi à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá ọmọ tí ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí tí tá a bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn.

ẹ̀yin bá mi, ẹ̀yin mọ̀ mi, ẹ̀yin alátìlẹ́yìn mi, ẹ kù tọ́jú mi o, ẹ̀yin supporters mi, ẹ̀yin listeners mi lójoojúmọ́, torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo back end lórí sáfà tí mo rí iye àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, inú mi adùn, ara mi agbá yágiyágidi, ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Torí pé ẹ̀yin wà ń bẹ̀ wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́, ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ̀run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà, torí pé bọ́lọ̀run bá rán wọn tọ́ndé kápá láti ṣe tí wọn ṣe ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín, ẹ kú tọ́jú wa o, ẹ kú tọ́jú mi, ẹ kú tọ́jú wa.

0: Where will I be without your support? Where will I be without your help? Without you, help, where will I be today?
1: Thank you for your
0: grace. I bet it's in it that way. Ajọdun lẹnu o. Ajọdun ọdun keji ta da ikanni ile bere bere. An tori bi idan bi idan la se ta bi bere lọjọ na lọ. Bi idan bi idan ni mo se ti mo lohun re gbogbo. Alan ta kun payin kekeke soloko. Bi idan bi idan la bere lọjọ na lọhun o. Abi bi ere bi ere. O wa ajọ bi ere wa lai ke sere mo o. Olorun ba n ke sere o, awon eyan gbadun wa o. Awa na a se n gbadun ara wa latara gbadun ta awon eyan gbadun wa. Wa lai won feran wa po. Ọlọ́run bá ń gbọ́, wọ́n fẹ́ràn mi pọ̀. Èmi náà fẹ́ràn yín o. Tinú tinú ni mo fi fẹ́ràn yín. Ọlọ́run, ẹ̀yin náà ẹ̀ ní ṣiṣẹ́ o. Gbogbo àdáwọlé yín ni ọmọ yọrí sí rere o. Gbogbo ìgbà tẹ́yìn náà bá ń rawọ́ rasẹ̀ sọ́dọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba, ẹ mọ bá àánú àtójú rere Ọlọ́run pàdé o. Ojú rere àánú èèyàn, àánú èèyàn, àánú Ọlọ́run, àánú àwọn mọ̀láíkà, àánú àwọn àlùjànú, àánú àwọn mọ̀láíkà, àánú Ọlọ́run, àwọn èèyàn, ojú rere wọn, ẹ mọ bá pàdé o. Torí bẹ́ẹ̀ bá gẹ̀sìn nínú tèmi nírọ̀lẹ́ yìí aláì ẹ̀ ní kọsẹ̀ Yinka hàn inú mi sì ń dádùn. A níbi ń bá bojú ẹ̀yìn tí ń bá tún rẹ́nu mi inú mi a sì dùn. Ara mi àgbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ Ọlọ́run látàrí tẹ́ ẹ ṣe yìí gbogbo sọ́pọ́ọ̀tì tẹ́ ń fún wa yìí wà láì àìmọye tálẹ̀ǹtì ni ó tún dìde látara tàwa náà. Ẹni ó níyì ò ní tọ̀hún ẹni tó ní tọ̀hún ò ní ti bí. Àwa lè rojọ́ ni àwọn olówó lọ́wọ́ ẹ̀yin lówó lọ́wọ́ ẹ sì tún ṣàánú wa. Àwa náà ń fi ọ̀rọ̀ ṣàánú àwọn èèyàn àwọn ẹlòmíì tán bá ti fẹ́ rúpin tán bá tẹ́tí sọ́dọ̀ wa bóyá orin bóyá tò tó tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ bóyá tá a ti ṣe sẹ́yìn tá a fi ń sọ pé káwọn èèyàn kan máa rọ́jú tá a fi ń sẹ́yìn tá a ti ṣe sẹ́yìn tá a fi bá àwọn ìjọba bóyá tá a ti ṣe sẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ níyànjú ni wọ́n kàn gbọ́ lásìkò kan. Ẹni tó bá fẹ́ ronú tó fẹ́ pokùnso tẹ́lẹ̀ ni ọba ní pokùnso mọ́. Tí wọ́n bá sọ pé tiẹ̀ rí bákan tí ọba tún wo ọpẹ ẹgbẹẹgbẹ̀rún èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ ọmọ pé bí ń tí báyìí ni tiẹ̀ jẹ́ lọ́dọ̀ tàwọn ẹlòmíì o tí gbogbo èèyàn bá ń dá sòro wọn jọ. Ẹni ó ní sòro ilé yìí ò ní tọ̀hún ẹni tọ́ ní tọ̀hún ò ní ti bí ṣe bówó lásán ni wọn ò ní báwọn ẹlòmíì bá sí pèpele. Tí wọ́n sì pèpele ìṣòro tán nílẹ̀ fún ọ tán ní kíkú gbogbo wa káwọn èèyàn ọmọ wa dá sòro wọn jọ ká máa dá sòro wọn jọ kíkálukú ọ̀sẹ̀ mọ́ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro pé kíkálukú ọmọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro níbi tó bá ti rí tẹlòmíì tó fi ìṣòro rẹ̀ lẹ̀ báyìí ọ̀yà agbésòro rẹ̀ ńlẹ̀ kán mọ́ ń kóbó pé àṣẹ mi ò tiẹ̀ ní ìṣòro kankan. Ẹni tí ò dókò ẹlòmíì rí yóò sọ pé oko ẹnìkan ò tó ko baba ńlá baba tó. Ọlọ́mọjà ní sòro ọlọ́mọjà rí sòro ọlọ́mọjà kí sòro dé bá wa. Ìdùnnú ló ń jẹ àgbà ẹ mọ dunnú ni o ẹ ní rogun ìbànújẹ́ o. Ìran ẹ̀rọ̀ fọ̀kan kì í rogun gbóná o tútù làárọ̀ dẹ o tútù làárọ̀ bàbá mo pàṣẹ ìtura ìdùnnú sílẹ̀ ayé yìí. Adéyìnká ọmọ aláṣẹ nìmi mo dé tàṣẹ tàṣẹ mo dé ti gbólóhùn tàfíèsí tàfíèsí. Tọ̀rọ̀ akin tọ̀rọ̀ akin tọ̀rọ̀ amọ̀ràn tọ̀rọ̀ amọ̀ràn tọ̀rọ̀ ọlọgbọ́n tọ̀rọ̀ ọlọgbọ́n. Kíkálukú wa máa mú bẹ̀ a ní ẹ̀ máa dúpẹ́ nínú ohun gbogbo kásà máa dúpẹ́ kópa ẹ̀wà kó tó wá máa pọ̀ ju ìbéèrè wa lọ. A ní ó ń pé ọdún méjì lọ báyìí ó tiẹ̀ ti pé ọdún méjìlá pé on the 24 ní oṣù tá a wà yìí làwọn ó pé ọdún méjì tá a dá ìkànnì yìí sílẹ̀ wà láì tán bá bí ọmọ ní ìgbà tá a dá alẹ̀ lọ́hùn ọmọ ó ti máa rìn yóò ti máa gbẹ́sẹ̀ wọ́n tún ti fẹ́ wélé ọmọ náà. Ọlọ́run ó kú ìtọ́jú mi o ẹ̀yin èèyàn mi ẹ kú ìtọ́jú mi o ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ mi bí ò bá sí isu kí làbá máa pè níyàn a ní bí ò sí èlùbọ́ kí làbá máa pè lọ́kà àmàlà bí ò sí àgbàdo kí làbá máa pè ní sapálá ẹ̀yin tèmi kí làbá máa pè lẹ́kọ̀ọ́ yangan ẹ̀yin tèmi mo ní kí làbá máa pè légbo funfun ẹ̀yin tèmi kí làbá máa pè ládàlú ègbó pẹ̀lú ẹ̀wà ẹ̀yin tèmi kó sí tá a máa pè ní sapálá ẹ̀yin tèmi àní bí ò sí isu kò sí tá a máa pè níyàn bí ò sí ẹ̀yin kí làwa ìjà máa jábọ̀ kankan ọlọ́run bá ń gbọ́ mélòó lára mi.

ẹ kú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá a lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ ọlọ́ mọ̀jẹ̀ ń sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

ipo to si ni olorun loka mi ye o ona ba ngbo mo ma won ta jo lo suku to je pe oro to da lenu won saka saka ju awa lo olo ba ngbo olorun lo di ka wa ye ori mi lo samiyan olorun ba ngbo melo la gbogbo ara mi kini mo ma wi na ki mo ma so olo ba ngbo olorun loka wa ye o wa la ipo to si mi okan wu o didi o wu olorun lo fi gbe ogo fo le wa olorun lo gbogbo fo le o Olorun lo gbe oko fo le wa o. Mami edu ore madam fun mi kemi lati lo Ibadan. Mami daada nu. Awon lati leyin wa nu. Edu ore, edu ore edu dede mami. Baba mi fa Taila miti latowo Londo state madam fun mi kemi lati lo Ibadan. Afolabi Nuruddin Alaro Alaro latori le de Libya. Omo oba lati golumo idini Adekunle. Baba mi daada Evangelist Moses Akande Akintunde. Artist Michael Awosola Angelo lati ilu Abuja. Baba mi daada Basiru omo Ade niran. Lati ilu Eko omo Oyo ni won si pelu Eko ni won gbe. Etiri multi purpose venture Afar Glow Asiru Ahmadu Adeniyi egbon mi daada nu lati ilu Papo. Adupe o amalo re. Ona pe mi po o alai ona pe mi po won o le santan Olorun lohun enu mi Olorun lohun enu mi Olorun lohun ti jade latenu mi nibo lawo bawa ti o ba se Olorun ba wa so boya ba ti wa ninu kugbu ninu nkolo ti won ba ti amale oi sugba Olorun na ni nko ayo Kí la wa jámọ́ tí ò bá sí ọlá Ọlọ́run lára wa tí ò sí ọlá ẹ̀yin alátìlẹyìn wa lára wa. Bàbá mi Saminu ọmọ Adépọ̀jù bàbá mi Fàtà Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà. Miriam Sinkins Adesewa Adepoju lamẹ́ríkà. Bàbá dáadáa sàn ní Success Odùọlá ọmọ Ògúndàrí ọmọ wọn nílùú Ìbàdàn láti ìlú United Kingdom lọ́hún London kan lọ́hún lọ́hún bẹ́ẹ̀ ẹsẹ̀ o ẹ̀yìn alátìlẹyìn wa àti bàbá mi tẹ́ ẹsẹ̀ jọ ẹ̀yìn àwọn alátìlẹyìn wa lẹ́nu ijọ́ mẹ́ta ìtẹ́ ní mọ̀dá kọ àwọn bàbá mi dáadáa tọ́lọ́hún dẹ́mọ̀ láti Seattle kan bí ẹgbẹ́ Seattle. Ní ìlú ọba lọ́hún ní Amẹ́ríkà lọ́hún bàbá dáadáa bàbá táwọn ìwọ̀n popular dáadáa pọ̀ ọlọ́run bá ń gbọ́ àwọn òyìnbó gan wọ́n máa ń ṣàọ̀dá sí wọn wọ́n láwọn gbádùn mí pọ̀ wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ discover station wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ṣùgbọ́n àwọn gbádùn mí dáadáa ọlọ́run ọba yóò jẹ́ kémi náà gbádùn yín yóò jẹ́ kémi náà gbádùn ara ẹ kú ìtọ́jú mi o. Sunny Success Odùọlá ọmọ Ògúndàrí láti London UK lọ́hún. Àwọn èsì wọn mọ̀ gbọ́ lè ṣe wà lọ́jọ́ kan. Àwọn tí a ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ ẹyin tèmi ní tòótọ́ ẹyin tí a ní tòótọ́ nù òdeyìn kápẹ́ ń bọ bí a wérin ọ̀rọ̀ jẹnu ohunrun mo tún sùn tẹnu mi tún ṣe wúyẹ́wúyẹ́ èmi ọmọ oníyà mẹ́ta kan méje kan àtọkàn lélógún kan mo gbóngbó níyà ni mi ọmọ ọ̀rọ̀ gbọdọ̀ níyàn èmi náà tún lọ máa tóbọ̀ sòrò olóògbé yajúpọ̀ lẹ́rún rínú kedere adéyìn kan ọmọ ha lójú ìyá ọmọ lójú ará àdúgbò lójú ara èrò gbára àtòrò gbòòrò lójú ẹni wọn jọ ń wòra wọn èmi tún lọ máa lójú gbogbo abínú ẹni àti àwọn òsìkà àlú àwọn òsìkà àlú ọ̀fẹ́ràn èmi o torí pé wọn ní gbọ́ adéyìn kápẹ́ ń bọ bí àwọn erin èmi náà sì ní gbà nínú ni ọjà fẹ́ràn ara wa. Ẹ kú ìtọ́jú mi Ọlọ́run ọba o ẹ̀yin ní alpha àti omega mi ẹ̀yin ní ìbẹ̀rẹ̀ àti òpin mi o síwájú mi ẹ̀yin lẹ̀ ń kẹ́yìn mi ẹ̀yin lẹ̀ ń bá mi lọ ẹ̀yin lẹ̀ ń bá mi ṣe ẹ̀yin lẹ̀ ń bá mi sọ láti gbà tá a ti bẹ̀rẹ̀ wà láì nínú oṣù yìí ní ọdí on the 24 ni ó pé ọdún méjì ta bẹ̀rẹ̀ kínní bí eré bí eré bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ. Akàrò ni pé kò sí ilé iṣẹ́ rédíò kankan lọ́yọ̀ọ́ kí ló wà ní kápá àti ata lè ṣe in ló mú ọgbọ́n àtinúdé ilé yìí wá o fóònù tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ Infinite Hot 4 Hot 4 in ni mo fi bẹ̀rẹ̀ náà lọ́jọ́ náà lọ. Wàhálà ẹnu iṣẹ́ yìí náà ni mọ́ra wọn ní fóònù yìí ló la nálé lórí kọ́lọ̀ ó ṣe é ṣe bí ṣe ń ṣe ó tó gbé ìyanu rẹ̀ dé ká tó gẹ̀ẹ́tì fóònù mi Deyinka Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi kí ni mo jámọ́.
ìdámọ̀ kankan. Ọlọ́run ọba ń gbọ́, Ọlọ́run ọba ní tọ́jú mi o, ẹ̀yin olùtọ́jú mi, àdúpẹ́ o.

láì àmọ̀ pé mi tọ́lọ̀ ọba tí ń mú wa lọ àti àti ń rí jà sára rẹ̀ báyìí àti ń rí jà sára rẹ̀ báyìí báyìí díẹ̀ díẹ̀ wípé ibi tọ́lọ̀ sì mú wa lọ ọ̀nà tó jìn dáadáa ni tó jìn gan tó jẹ́ pé ọlọ́run ibi tọ́lọ̀ mú wa lọ àti ń rí píkíọ̀ rẹ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ ibi tọ́lọ̀ mú wa lọ àti ń rí òkú àti ń rí ìjàsá rẹ̀ díẹ̀ díẹ̀ ṣe é mọ̀ pé kò sí bí náà ṣe jólókó tí mọ̀jàlá ò ní délé sọ àti ń rí mọ̀jàlá rẹ̀ àti ń rí ìjàsá ibi tọ́lọ̀ mú wa lọ àwa ń sọ pé íńtánẹ́ẹ̀tì ni a ń sọ pé báyìí báyìí ni íńtánẹ́ẹ̀tì lásán ni ọlọ́run bóyá láti ipasẹ̀ wa ni First Indigenous Radio Station lọ́yọ́ ni yóò fi wáyé sílùú Ọ̀yọ́ yàtọ̀ sí ètí skul ni ti ń bẹ ní Ajayi Crowd House tí ó jẹ́ First Major Indigenous Radio Station fún ìlú Ọ̀yọ́ bí tiẹ̀ sì jẹ́ private bóyá látara wa bóyá láti ọ̀dọ̀ wa lọ́lọ́run ó fi dá lẹ̀ ibi tọ́lọ̀ mú wa lọ ọ̀nà tó gùn gan tó jìn gan ni ṣùgbọ́n àti ń rí ìjàsá rẹ̀ àti ń rí ìjàsá rẹ̀ torí pé a wà lójú ọ̀nà. Wàláì kíkà lọ́lọ́ ń kà wáyẹ kò tọ́ sí mi o kíkà lọ́lọ́ ń kà mí yẹ kò tọ́ sí mi o.

orí yín bẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dú orí. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Nàìjá, ẹyin tí a tilé tilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀ǹbẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ ọ̀la yín làwà fi ń yan ló já wà hàn àgbẹ̀. Ẹ̀mí mímọ́ ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ̀ wa o, ẹ̀mí.

tí ó bá sì wọ tó ń sálàbù lórí wa lórí ilé ayé wa. Pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sùn wọ́n wọ́n ń nú bá a bá ṣe bá ìwọ̀n ayé mú bàbá wọn bá rí wa lókèrè wọn aṣa ìyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn a tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣàlàbọ àìmọye àfúnjẹ ojú oorun ọhín ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ ọ́ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá ti ẹ̀ jẹ́ pé oògùn lágbọ́kàn léni, àìmọye àwọn tán ní yàrá ya fòrò aláyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí yòó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó ti ẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọn ọ̀gá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. Àwa dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólóko bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólóko. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

0: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokan.
1: Ajisebi Oyo Lari, Oyo Nisebi Babeni Kokan.
2: Ọlọ́run ọba òkú tọ́jú pé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yà láti gbà yín wá nílé lóko pàdáyìn òdì dẹ́yìn ká. Mo lérò pé àti gbádùn mi bóyá lálẹ̀ yìí tí n bá tún padà wọlé tọ́lọ́run bá ti ní ká rí náà ṣáàjì.

ojú ọlá rẹ wò mí o kémi náà fi lówó kí n lọ lọlá kí n lọ lọrọ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn hàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ wò mí o tọ ìyá yín náà ní ti máa gé pété ná torí kò síná ayin fáìrọ ìbánisọrọ mi ti bẹ kú oníyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ bá mi fìfẹ jẹ ẹkọ ìbínú hàn a máa bẹ torí ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ a sì bẹnu ẹni tó bá ní a máa bọ nìkan láàmì débá ńlẹ nítorí pápákọ dẹdẹ kọjọ kan rí òrùn arọ wà á jẹ fún bàbá ìjọrọ májèlé jẹ kí n láyè ìpín sí ẹrọ wọ láyè ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹẹtí ń gbọ mi ọdẹ tẹẹtí ń gbọ mi tẹ ibi iṣẹ tẹẹtí ń gbọ mi ilé yín ọ̀nà yín ọdẹ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbójú nítorí pé tutututu báyìí láàárọ dẹ o ayé òní gbóná mọ yín kò ní gbóná mọ èmi náà àdúrógún òfin pínpín ìlú òní lè mọ wa tutututu náà láàárọ bàbá mo fọ àyínlé ọlọrun ọba lọwọ mo fi ọlọrun ọba sọ yín òyìn sọ ọlọrun ọba àbúrẹ tó nípa tó dájú tó ju ẹwù orin lọ kó máa wà lórí ẹmí àti dúkìá ẹmí àtẹyìn títí dìgbà míì láti máa pàdé adé yìí ká pẹ ń bọ bí awo irin mi fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ àìní bá mi nínú ìbànújẹ́ ká tó rí aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì ààyè wọn ò fẹ́ nkù àtọ́jẹ́ ìlú kù adé àfúnmọ́rẹ́ mi àtàgbà wò sí lọ́fà ọba rọ̀gúndà abáde yìí lọ́mọ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rí gidi ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì láti mọ pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa mi bàálẹ̀ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwòtán gan-an múráyé náà ló kọ́ bàbá tó bí ń lọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ òkọ̀ àríkẹ́ ògọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ògọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laarin Oyo Oyo Ajisebi Baben kankan.
2: Ajisebi Oyo online radio. Ajisebi Oyo.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajisebi Oyo láárí, Oyo ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
4: Ẹ gba ọ̀rọ̀ yìí wá, ìdílé ti ṣàdúrà nù.
5: Bẹ́ẹ̀ni ìgbà ádìnnú lẹ̀ máa ń yí.
4: Ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ apá kan wàlfà.
5: Fi kan lè ta ala.
4: Emi gbólóhùn ọlọ́run ọba ni.
5: Fi súra ti Yusufu
4: Ali. Inú súra tu Annabi Yusufu.
5: Wà já o á bá àwọn ìṣá ìyàbùkún náà.
4: Bẹ́ẹ̀ bá ń jẹ́ súra tu Yusufu. Ẹ̀rí bẹ́ẹ̀ bá ń gbọ́rọ̀ Annabi Yusufu. Wà já o á bá àwọn ìṣá
5: ìyàbùkún náà.
4: Nígbà wọ́n dẹ̀tẹ̀ pẹ̀lú Yusufu nù ni. Wọ́n wá bá bàbá wọn. Lásìkò ìṣá yìí. Wọ́n wá sunkún.
5: Àìkádìbà ń.
4: Ẹkún náà tí wọ́n ń sun yìí, ẹkún rọ ni.
5: Wà máa ń di ibò.
4: Wọ́n sì ń bọ̀ lọ́dọ̀ bàbá wọn Yakubu. Wọ́n wá mú ìkòkò kan dání.
5: Àgàsù kára.
4: Ìkòkò ọ̀hún wọ́n mú wọn jẹ́ ń pa ni.
5: Fàpọ́ọ̀lù lè àbí.
4: Wọ́n wá sọ fún bàbá wọn.
5: Azazi bunlabi akala ibonu ka yuva.
4: Wọ́n wọ bàbá wa Nabi Yakubu. Yusufu taari mọ ìkòkò tó pàjẹrè.
5: Fàkọ́lá Yakubu.
4: Nabi Yakubu wá ń dáhùn.
5: Adna mi ni.
4: Súnmọ́ mi, ìwọ kòkò súnmọ́ mi.
5: Fàdánà mi ni o.
4: Ìkòkò bá súnmọ́ Nabi Yakubu.
5: Fàkọ́lá làwọn ayé tu àdìbò.
4: Anabi Yakubu wa sọ fún pé ìwọ kòkò.
5: Lima kalita waladi.
4: Ése tó pa ọmọ mi.
5: Wà kúrò tàìní.
4: Ése àrítútù ojú mi ìkòkò o sì pa kí ló dé.
5: Fa à ń kọ́kọ́ lọ ta aládìbò.
4: Ọlọ́run bá fún kòkò lọ́rọ̀ sọ.
5: Fàkọ́lá máa ṣá lọ́rìn.
4: Ìkòkò ní tó tó fún ọlọ́run kò jẹ́ rí bẹ́ẹ̀.
5: Ìyá Yakubu.
4: Ìwà Nabi Yakubu.
5: Wọ́lẹ̀ ní ìṣọ́fà ká Nabi yá.
4: Wọ́lẹ̀ ní ìṣọ́fà ká Nabi yá. Ọmọ wa gbé alẹ́ fún mi. Ilé kéwù la wà yìí, má wíbi kú wí.
5: Wọ́lẹ̀ ní ìṣọ́fà ká Nabi yá.
4: Olùmọ̀ bí ọ́ pẹ̀lú ọlọ́run tó sà ọ́ lẹ́sà tó fi ń jà Nabi.
5: Máa kálí tún láhùn láhàmáà.

0: Ọlọ́run ìwọ Yakubu ewo ni fún wa agbọdọ jẹ.
1: Wọ́n lẹ́ ta akúrú aláàrídùn.
0: Kódà ilẹ̀ ilẹ̀ torí ikọ̀ gbọdọ̀ jẹran wọn.
1: Wà iná máa ànádi ìbọn gàrí ìbọn.
0: Àmọ́ èmi kò tí wọ́n mú wá bọ̀ àlejò ní mí nínú ìlú.
1: Àtẹ̀yìn

0: Yaku.
1: Ani mo tun pe wa nabi Yakubu.
0: Nkan te li tun Yusufa.
1: Baba ni ko baba pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kolo won pa mi re.
0: Tama alaka li fukara fi arizani.
1: Kolo won pa won re. Bi o ti pa awon talika re to ba digbe yin aye. Eyin talika e wo bi e ba de e si dobo lodo awon olowo. Eyin talika e wo bi e ba de asin baba asin ya asin gba atusi aburo.
0: Ya ya ko
1: iwo ya kubu
0: nkan talitu Yusufa.
1: Baba se pe mo ba pa Yusufu.
0: Alaka ni Allah.
1: Kọlọ wọn bọ pa mi rẹ.
0: Kama alaka ya umara fi akhiri zamani.
1: Ẹ lọ́wọ́ gbọ́ ọlọ́run yẹ ní Allahu Akbar.
0: Allahu Akbar.
1: Mẹ́rin náà ló wí àbí ẹlẹ́kẹrin náà kan.
2: Ẹlẹ́kẹta.
1: Ẹlẹ́kẹta. Bàbá wa rẹ mọ́ torí kìlẹ̀ bá tún jà mọ́ rẹ. Wọ́n bá sọ pé mo bá pa Yusufu. Kọlọ wọn bọ pa àwọn rẹ ìwọ Yakubu. Bí ó ti ṣe pa àwọn àfáà rẹ yányán. Bọ́ bá dìgbẹ̀yìn ayé. Ẹ̀yà àfáà. Ẹyin lẹ mọ bi rabi atule adawi tọjọba laye ri bilikisu alaga tọjọba laye ri ẹyin lẹ ri
0: iya ya ko
1: awo eke wude be awo ori afa mi o si so fun mi n o ti bere ibi biliki ti jọba se lorin ni ibi rabi adawi ti jọba se lorin ni
0: iya ya ko
1: ikaya to la to
0: alafia

0: yabayaba dada.
1: Kẹ́tọ́lá tó kó.
0: Ami.
1: Alàbí alọ́pọ̀ ọlọ́pọ̀.
0: Ami.
1: Kẹ́tọ́lá tó kó.
0: Ami.
1: Alàbí alọ́pọ̀ ọlọ́pọ̀.
0: Ami.
1: Kọ́lá ká lúra ìbí o, oníwájú yabayaba mi dada.
0: Ìkẹ́tọ́lá tó kó. Àlàfin alọ́pọ̀ ọlọ́pọ̀.
1: Ìfẹ́
0: àbọ̀là kò ó pé.
1: Àlàfin
0: alọ́pọ̀ ọlọ́pọ̀.
1: Tí ó yẹ bá dúdú àyí
0: mi. Oníwájú àgbà ẹ̀ àfá dáadáa.
1: Kí ló dé ẹ̀yin nìkan ni àwa sì yín láyé. Akàràmọ̀kàlà.
2: Akàràmọ̀kàlà.
1: Wọ́n bá ń kó owó eléyìí sọ́tọ̀ nínú owó jọra fún. Yàrá àmọ̀kàlà. Ése ẹyin nìkan ni à ń bá bọ̀ nánú ni. O ní.
2: Akàràmọ̀kàlà.
0: Ya Yakubu.
1: Iwọ Yakubu.
0: Nkọtani tu Yusufa.
1: Bí mo bá pa Yusufu.
0: Halaka ni Allah.
1: Kọ́lọ́wọ̀n bọ́ pàrún rẹ.
0: Kàmá halaka lè Umara. Fi àkìrì zamani.
1: Kọ́lọ́wọ̀n oní ẹ̀rí ìkókò ní lọ́rọ̀ wọn.
2: Akàràmọ̀kàlà.
1: Ó ní bábá ti kọ́ ń bá pa ọmọ rẹ ìwà nàbí Yakubu. Kọ́lọ́wọ̀n pa òun rẹ bí ó ti pa àwọn àfa kan rẹ. Bọ́bá ti gbẹ̀yìn ayé.
0: Ìyá Yakubu.
1: Ìmọ̀ ìgbẹ̀yìn ayé dé ẹ̀yin ọmọ Ìlọrin. Ìgbẹ̀yìn ayé mà wọlé wá àwa ọmọ Ìlọrin. Ẹ wo bí a bá lọrin dé, ẹ wo bí a ti bẹ̀rẹ̀, ẹ wo bí a lọ. Kí ló dé pọ̀bà kan bá kú wọn a tún wọnú ilé mi àwọn tó bá kan wọn a jẹ́. Bí mọ́kàájí kan bá kú ẹni a bá tún kan a jẹ́. Bílẹ̀ máàmù kan bá kú wọn a sì tún wọlé mi tí wọ́n ti jẹ́ wọn a tún fún wọn jẹ́. Ọ̀rẹ́ mi lọ jókòó lẹ̀ náà ń bọ̀. Ọ̀rẹ́ mi ni mí mọ̀ jánu rẹ̀. Bí mọ́kàájí kan bá kú wọn a tún bẹ̀rẹ̀ mi jẹ́. Kí lọ wá dé? Ése ẹ̀yin nìkan lè máàmù wá ni. Ẹlòmíràn wàá máa kéwú mọ́ ní àfẹ̀yìn nìkan inú lẹ́yìn nìkan wọ́n ti kéwú ni. Ése. Inú lẹ́yìn nìkan wọ́n ti kéwú ni. Ìmáàmù kíní ẹ̀yin. Ìmáàmù kejì ọdún méjìlá ẹ̀yin nìkan ni. Ìmáàmù kan ń ọdún mẹ́jọ ése. Ọmọ ọlọ́mọ ẹ má bà sẹ́ jẹ́. Gbogbo kéwú tó kélẹ̀ ẹ má bà jẹ́ rárá. Ẹ tún jẹ́ ìmáàmù ọwọ́ lé mi. Ẹyin nìkan ni. Ẹ wá kí n gbà náà ẹ bá lọrin kókó. Ọmọ ọdún mélòó ni? Ibi òwò bí? Ìlú àwọn àfáà. Ẹ wá kí n bá àwọn ẹlẹ́kàn kókó. Ẹyin wo ni? Ẹ ń tẹ́bọ̀ o.
2: Sẹ́tẹ̀l.
1: Ẹ ti lo sẹ́tẹ̀l.
2: Ọwọ́ kò.
1: Èyí tá ń bá lọ yí ẹ ti lo sẹ́tẹ̀l. Àwọn ẹni ọlọ́run. Wáyé ìsákàtú fàbíkì ó ń fi máa dé o.
0: Wáyé ìsákàtú.
1: Àwọn àfa ń bẹ́ lọ rí fa.
0: Fàbíkì ó ń fi máa dé.
1: Ẹyin lè wàrà.
0: Wáyé iná tọkù fàkọ olùhán ṣèdídùn.
1: Ẹ̀kún ẹ̀yọ́ máa yáwá lè wàrà ẹni náà. Àwọn àfa ìlú wọn Ìlọrin ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Gbogbo bí yóò tẹ́lẹ̀ ti lè wọ̀ lọ́rí wá àwọn àfa Ìlọrin ló kọjá lọ́rí wá kéwù. Ń gbàtà ń bẹ lọ́sọ̀gbọ. Lọ́dọ̀ àwọn ọmọ ara láti máa ṣe fíìmù tí wọ́n ń ṣe ìyàwó ni.
2: Bẹ́ẹ̀ni.
1: Àkíní kan gbogbo gbúgbà ìbejì ní ọjọ́ ara wáyé.
2: Ìdè ìdè.
1: Wọ́n dàbí àwọn ẹgẹ.
2: Ìdè.
1: Ìdè.
2: Ìdè.
1: Wọ́n ń ṣe ìyàwó. Ọ̀kan kó mọ ọ̀kan ṣe ìyàwó.
2: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n wá níbi ìyá àwọn bá fẹ́ ṣe tí ó dùn máa wọ̀n fáwọn láyé. Àfa Buhari ni kò wá síwájú fáwọn. Ìwọ́n ṣe wá sí mo ní gbogbo òṣogbo láwa yìí. Mo lọ́lọ́run yá Ìlọrin púpọ̀ nínú gbogbo ìlú. Mo ní bàbá àgbà wẹ́lẹ́ wà ní bàǹbà àmọ́ wá bí gbé ń bọ̀lẹ̀ ti ké orí. Tọ́ba ni èmi ò kéwù Ìlọrin o. Ìbàdàn láti kéwù. Tálàfà yín. Àfà kìnínní. Ń bọ̀lẹ̀ àwọn ti kéwù. Ń lè gbágbá Ìlọrin ni. gbogbo bo ti wele wa ni to omo kewu lorin lo nje
3: Allah
1: Allah o se kan fu lorin ile orin ohun ni leni kan so ma je imamu wa kilo de eyan ti wa mo tin wa ni nje tin ba bo na e se ti gba nure wa wa jo ra won lo gba bayi e sin pe ri se e ri se nonu
0: wa e se ta ti
1: gbo pa nure wa lojo ra won lo
0: fa fi ki lo fi ma de
1: e sin pe ri se
0: wa e na to ku fa ka lo ha se di do
1: awon mo tin nga e wa won ti wa e wo yo mo tin be ti won ni se omi ka iwe okara ni ngun ki le ri se ese idile kan ma je mamu lo fa awon fa kan ti wa ko awon fa kan bo dinisin won fa won ni na lowo ana an gbe rabi atu adawi oja buro ya yin bilikisu oja gbon ya yin baba ti wa joba se lo ni lo ti je ilo ni lo ti je ni ko si ni je lo rin inshallah eyo ba lo de ni abi eya afa lorin e ma gbo baba ri yin e ma gbo kala ti wa eya afa lorin e mura nto e ka jagun lori yi e ma je owo ba ti je ini koko wi awon kan be to ma to sa fu waju njo odun to e ke le won seyin gbo yen le to mo sala si jima awon kan be won mo na way to father salati subu won mo wi won wa de lati abuja won wa to sa fu waju awon afa ti won han qurani e wa bench won seyin eyi mamu ele won da seyin ki o de be lo fi je olo lo fi je imamu sile to kini bo seyin afala labinu bo seyin
4: bo seyin
1: chama no wi lo ni bo seyin
4: be won ye yin
1: afada mo ronu do ni eh ara le bugin bo seyin wari musa bo ni
0: yeah yeah boom
1: o ti ye ke senu eya afa eya afa de saju wa lorin o ti ye ke senu wa si ta ma se nisin awon wa si ni eja ma se je ba jo looto e ma dowo benu soro e soro ikoko ni nsegbe yi ikoko ni nsegbe wa gba nabi yakuba yi olo ba gbe mbapo ma re olo wa halaka mi bi o ti halaka wa afa kan nigbe yin aye
0: ya yakub
1: o tun wa ri iwo yakub
0: nkan ta ni tu yusuf
1: bo ba ti ko mo ba pa yusuf ti won ni mo pa yi
0: halaka ni allah
1: kolo won bo pa won re
0: kama halaka li umara fi akhir az-zaman
1: baba wa re mo abo mi nlo le die bo ba ti pe mo bo ba se pe mo ba pa mo re yusuf iwo nabi yakub kolo won o tun pa won re bi o ti pa awon alase re to ba ri gbeyin aye eya alase wa toni ewe sin ara yin eya alase wa toni ni lorin eyin te ba won office dani e wo ye ye ara yin e wo bi e ba lorin de tori owo eyin te ko pamọ lateyin wa nko ena toni eni na tan olohun loye
3: Allah
1: e jija olorin e gba lorin lowo oya e gba lori lowo eru e gba lori lowo jo sele ri lu kan to be sele yi eyin oloselu mo ki yin gugbo iya ti yin niwaju olohun pamura gaja ni
0: wa qala lahu yaqubu
1: alabi yaqubu wa so fun wa
0: wa kayfa halakuhum
1: baba are mo bi ti sa do anu ni alabi yaqubu wa bi ikoko lere oni bo olohun o se pa won re o po olohun o pa won re nisin bo ni o ti se awon mere rin bo olohun o se pa won re
0: wa qala sayabun qali umara bila imarati
1: o pari era gbogbo le ba to gbe to lo ba dike ti je wa lo mi ko sallallahu alaihi wasallam
0: sallallahu alaihi wasallam
1: e wa ni allahu akbar bi ko lo won daun
0: allahu akbar
1: e wa e ja fara ba le to kale lo ki magribi e wan bi eri Alabi Yakub wa ni iwo koko. Ohun pe k'Olorun o pa ore bi o ti pa lagbaja lagbaja lagbaja lagbaja re iyan merin. Bo l'Olorun o se pa won re ri. Ah, ikoko ni ora won alase. Won ma be.
0: bila imarati
1: mo ni ra se pama opa wore abi opa wore
0: opa wore wa inna la agniya
1: ora wo lowo ti mo wi wa nabi yakubu
0: sayamola deino
1: bese ni opa won bi ayawo banki gbogbo o te fi mo pe ni olowo owo banki ni won je gbese ni ikoko ni gbese ni won je e je gbese bo leje e ti e ti je eh
0: wasa ya bu kal fuqara wa laysa ladain saburun
1: awa talika ta mo ara wa taida awa talika ta ranti eni obi wa e ja fura ikoko ni wa nabi ya
0: saya bu ko
1: awa talika o seku
0: wa laysa ladain saburun
1: awa woni ni suru e ri pa ni suru ni kilo to wa wi
0: wala yani dona bil qalil
1: awon talika mo si ni yonu si nkan to ba kere bi e temi olorun ba fun won won ni ma won ni yonu si
0: wa inna lil ulama
1: that was eh
0: wa inna lil ulama
1: olorun awon afa
0: sayabunqa sayabunqa bila taqwa allah
1: won ni awon afa nbi olorun ti pa won rengbe yayin pe won ni beru olorun ma baba wa re ma ibe olorun wa da lodi oni awon afa muti
0: sayabunqa
1: oni ko sin ta bo setan ode oni awon odu afa kan paye eri oku ni won nge lodi oni awon afa kan be ifun omo tuntun ohun ni won jo lodi oni awon afa kan be laye agba afa na ni won we ti esa afa amo afa lawon yen pe won awon alufa alufa talufa ba lojo kuna ora ma lo ma lo re mi ami o se won so ma lo e wa wo ta afa ba nkan de ara eri ara nta winu pe wali yoro oloko sa nu ye ni e da ko re ba fun lona olohun je bale dada ola qur'anul azim ama musoro kan si ni o kili arin ni eho o wa ka bo da yin na ke gele na na mi bo gba yin ki eho
0: sayo mo ko
1: tori na
0: mila taqwa allah
1: iberu olohun ko wa si laye mo lodo awa fa apawo eni olohun awon agbalagba o be le ri timi bayi e ka ni gbogbo ti jodo afa ko si be olohun mo eyan ri pe igbeni won tun wa bi yin ipe ra ko se igbeni ah igbe kana ha onani tori pe fe gun jibu e je be ru kera tan ke lo torun bo na so bi ka ja gbe mo ni break mo ko mo ri yin sa ke ma gun jibu ke ba olohun dada ati ke gun jibu ke ba olohun pelu binu
3: Allah
1: e fo omu kan won tun wa nko ase ase ti awon afa won wa won wa tese awon afa kokan ton mo number won eyin afa ki lo kan yin bi oro oselu e gbe enu yin sohun olohun o gbe enu awon baba yin sohun
0: amen
1: oro ni eyan moloku
4: hallelujah somebody make some noise hallelujah from glory to glory
5: that's my new name
4: from glory to glory
5: that's where I'm going
4: if you believe shout it louder from glory to glory
5: that's my new name
4: from glory

Ọlọ́ba mi, gbogbo àwọn tó ti ń lò fúnra lọ́wọ́ mi, má jẹ́ wọ́n wálẹ̀ láéláé o. Kò wá máa gbé mi náà sókè. Ṣé ẹ̀ tún gbàgbé pé mo ní ìdí iṣẹ́ ẹni náà látún ti ń mani lọ́lẹ̀? Kò mọ̀ ṣíṣẹ́ tí ò lè lani. Ọlọ́run wà láì kò ṣíṣẹ́ tí ò lè lani o. Ẹ máa yẹ àwọn tán ń ta owó robo, tán ń ta owó robo, tán ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́lọ̀ dọ́lọ́rọ̀. Ẹnu mi àgò, wọ́n ti dibẹ̀ dọ́lọ́lá dọ́lọ́rọ̀. Bí Ọlọ́run bá fẹ́ ṣàánú èèyàn, yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti ṣàánú èèyàn látàrí àánú tí Ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́, gbogbo oòrùn tí bá ń mú, gbogbo òjò tí bá ń rọ̀, yóò sì máa rọ̀.

ba se nso pe covid 19. O fi wa mi ri se gbagbe awon odun kan seyin to je pe awon agbe onje bi kan gbin ege ko mota owo ti oni towo tan na soko ni o ma nri ngba na ewo iru sele to sele ni asiko covid 19. Ewo gbogbo asiko lockdown awon olonje nikan na nlowo lo daada o gbogbo awon eyan yoku ni won aribi se lo atopa awon ise ijoba te to n gba salary mo mo ore mi kan tin gbe nilu eko to je pe lin ati oyo lati n fo nje ranse si eko ni se n gbe ge se pe o sise o sise o sugbon ko ribi se lo lasiko lockdown awa le debi pe awon baba ati mama na n fo nje ranse lati oyo Alon sa anu awa lo yo state ti po pa ilu gomina to lo nbo wa Alon aba mo meme si tin aluko na aba mo ti fula ni pe ni bu e ope lo pe GSM lara awa lo yo state ẹyin tẹ wà nílẹ òkèèrè ẹ bá àwọn èèbó ṣiṣẹ lọdọ wọn tó ń jẹ tó sùn tó ń wọlé wá bá gbogbo àwọn èèyàn nínú ilé lọdọ wa ń bí àwọn wèrè tá a yàn síjọba àwọn ò ní ìrù kanlẹ wọn kàn gbé pọlíṣì jákujàku kan dé ni wọn à ní

níjòrò ni kí ló dé tá tún fi wá sí padà ṣe bọ́n sọ pé twitter fẹ́ bírèkì nàìjíríà ni kí ló dé tá tún fi sí padà sọ ìyàwó sí mọ́ nǹkan fẹ́ bírèkì nàìjíríà àwọn tí wọn lọ́pọ̀lọ́ yìí wọn yóò ro nǹkan wò ní rọwájú wọn ní rẹ̀yìn bẹ́ẹ̀ náà ni àwọn ncc náà tí wọn àjẹ́ká ṣe registration new sim mọ gbogbo àwọn sim tó sọnù lásìkò tán tán ṣe àwọn òfin yìí wàhálà wàhálà sí ọ̀sẹ̀. ẹ jẹ́ ń padà sẹ́yìn ọ̀rọ̀ covid-19 tí mo bẹ̀rẹ̀ ń lásìkò covid-19 pàlá ìgbogbo àwọn tí wọ́n ní ẹ̀gẹ́ lóko ní ọdún náà lọ́hùn ọlọ́hun wọ́n ń bọ́ọ̀lù ni o tẹ̀bá ń gbọ́ bowling on a bowling level bowling upon bowling wàhálà àìmọye àwọn èèyàn náà kọ́ lọ ilé wọn àwọn àgbẹ̀ ní ẹ̀kẹ́ pẹ̀rin ẹ̀rín pẹ̀kẹ́ wọn. àdúrà àwọn kan fẹ́ gbà ọlọ́run lo covid-19 ní sábàbí ọ̀rọ̀ mi ò yé yín ni mo fi ní ìdí iṣẹ́ ẹni làámọ́ ni lọ́lẹ̀ nǹkan tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ má lọ rò pé iṣẹ́ rẹ ó kéré wàhálà ìta àbá ti jalè kò síṣẹ́ kan tó kéré o kò síṣẹ́ kan tí ò lè la ni ọlọ́run ọ̀rọ̀ sísọ a máa la ni o wàhálà ìtàlà àwàdà ṣíṣe ìsì ńlá ni o ńlá ni tààràrà tí ńlá ni sówó ní tó ń pòkì kéèyàn káàkiri àgbáńlá ayé o ẹ̀bùn a máa ń gbé ni tayọ.

0: nílẹ̀ Yorùbá tó máa ní ọmọ ọlẹ́ nìkan la yóò gbà. Ibi gbogbo báyìí náà ló gbà lágbára. Ibi gbogbo lọ́gbọ̀ lọ́pọlọ. Sì tí yàásín wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ògún gbọ́. Ògún rèé ojúbọ rẹ̀ rèé o.
1: Ọjọ́ yìí tún lọ. Ọ̀sẹ̀ yìí tún lọ. Wákàtí yìí tún lọ.
0: Ẹyin tèmi, ìgbàwo la bẹ̀rẹ̀ àárọ̀ yìí ná, ìgbàwo la jísáyé làárọ̀ yìí ná. Tá a lọ, mọ́tẹ́lásí láfẹ̀ túmọ́. Aago mọ́kànlá ló tó ti kù sẹ́jú méje lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí o. Mọ́kànlá àárọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó kù sẹ́jú méje. Wà láì ẹ mọ dúró wo kò ṣe dúró wo bó ṣe ń lọ ní ká ẹ máa fún ní close market. Ọlọ́run ìní tuntun ń lọ nìyẹn o. Ìní tó ń lo odò.

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tán na ọ́ sí alánà wọ́n ní Adeyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá tí ń dẹrù bòsì ẹ ṣeun o mo dúpẹ́ o àì náà ní tán owó yín ẹ ní róńgbé sọnà bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Odùọlá ọmọ Ògúndàre ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnrin lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kódà tí ìlú Ògùn state ọ̀yọ́ náà ni gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàárín ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn báwo bá ara wo wọn á fi rù kẹrẹ kíra wọn wọn á fi rù yọra wọn. Mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tológun tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbọ́ ohùn mi
1: o.
0: Gbogbo àgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn.
1: Yóò ràn mí lọ́wọ́ ni yóò ràn mí lọ́wọ́ ló ń bá mi ràn wọ́n.
0: Mo ka inú mo ka bíbélì kan ní alẹ́ àná.

0: àánú a sì sèmi tí ń bá rí àwọn kan. Monday sọ́ọ̀sì ni wọ́n ní lọ bíṣẹ́. Tuesday orí òkè ni wọ́n nígbà bíṣẹ́ kankan lọ. Wednesday ẹ tún bá wọn lórí òkè. Thursday ẹ tún bá wọn lórí òkè. Jimọ̀ ẹ bá wọn lórí òkè. Orí òkè orí òkè orí òkè orí òkè sáásá lójoojúmọ́. Ẹdúná sẹ́ mọ́ ọ̀kẹ́ Ọlọ́run ni. Ó ń gbàdúrà fún iṣẹ́. Ó ń gbàdúrà kó lówó lọ́wọ́ ò gba bíṣẹ́ lọ. Ojoojúmọ́ orí òkè. Ń bẹ nínú àdísì tá a rí kà pé níjọ́ kan Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà àwọn kírun àṣùbà tán láàárọ̀ ó fi àwọn ọkùnrin tá à ń wí sínú mọ́ṣáláṣí òun lọ. Mo tún di ọwọ́ pé òórùn kàtàrí ní àsìkò tán máa ń kírun ẹlẹ́ẹ̀kejì un lọ́bọ́ tó bá wọn nínú mọ́ṣáláṣí lórí àdúrà náà ni. Ó tún lọ ó tún padà dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tà máa ń kírun ẹlẹ́ẹ̀kẹta lọ́bọ́ tún bá wọn lórí ẹni lórí àdúrà. Ọlọ́run wá fún àlówó Ọlọ́run wá fún àlówó Ọlọ́run wá fún àníṣẹ́ Ọlọ́run wá fún àlówó yà lọ yà lọ yà kàrín yà lọ yà sàlám yà lọ yà lọ. Yarasak, Yasala, Yarasak, Yasala, Yarasak, Yalatif, Yalatif. Bo se yo ko boku. Lo yo ko boku si won. Abira alele. E gba bi se yin lo, eyin ode yi. E gba bi se yin le eyin ole afajo yi.
1: Olorun ba mi ran won lowo.
0: Iru won, ni o ma je ka won eyan lero padu e gba. Igba te n gbadura. Te gba bi se lo. Nibo ni gbigba do ti debo. Sebi to tin joku to nso lenu. Ah, kemi mama wa seto lojojumo. Bawo ni awon baba wa nilu Ebo. Won se gbohun mi ti won fi ran alo pe nkan ta mo yi to need re ja kun lowo ni bi tin se.
2: Lowo Olorun ba mi ran won lowo.
0: Bo ni baba so ni, so ni Sussex, o se fun mi lowo data lana. Ke mama wa ke mama gbeyanju. Mo fi Olorun ba se. Lawon ana ijeta ijerin. Ti ma ti ra glow card. Won wa bun mi ni data 40 megabyte. Ti ma dira glow card mu ri marun o bu mi ni 40 megabyte bi mo se se nu ti mo nse ti mo fi n tele re jo ti mo fi n wa ko to di pe baba bu mi lowo data lana ke wa ma joko ke ma sadura lasan se so ni success si won kan gbo won kan wo pe mo fe gbo enikan lowo won ba jowo sori afefe iyun ni o ba dodo mi ko la do se gba ki n joko sinu masala si lasan odun yi tun tin lo o e yara in brain e ma lo opolo adura n gba ayin adura n gba o adura n gba adura n gba awa ni ka funra wa ni brain ka mo bi a se si soto adura leyin ta se si seto adura leyin ta adura fi ma n gba ani e ma wo ran odun yi lo tun tin lo yi o si yi tun ti

0: lẹ́yìn tèmi ọgbọ́n mà dígì. Fi gbadi ìfọn gbadi òsì sílẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ tó mú kọ́kọ́rọ́ dání Adéyìnká Pẹ̀mbọ bí awé.
1: Ayé ìyàwó yìí àṣẹ̀dáyé ọba.
0: Adéyìnká Ọlásùkàn mi kásà máa ṣe dáadáa ògùn dá plenty. Ẹ kù dédé àákò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi.
1: Ó lọ dára ẹ mọ̀ ra ẹ̀tọ́ tóbi gan-an.
0: Bọ́ bá ṣe pé ní ojúmọmọ ni ẹ káàárọ̀.
1: Ní kírun kò lè lé ọlá ẹ sí.
0: Bọ́ bá ṣe ọ̀sán ẹ̀ka àsán
1: òkú. Ẹyin kò lè pẹ́ o.
0: Bọ́ bá jẹ́ àjálẹ́ ni ẹ̀kọ́ àjálẹ́.
1: Ara mi táyé fi ń sọ pàfẹ́ mi. Má ṣe ń sọ.
0: Bọ́ bá ṣe pòrú ni ẹ̀kọ́ àjìn o mo kìyìn o.

0: Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba Adẹ́dá Ṣẹ̀dá. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní àmọ́ bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyè àláwòrán àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ stíkà lè mọ́. Ọlọ́run mọ̀ ni. Yàsín Ọlọ́run ni òkè ságbára mi ò ogún gbọ́. Yàsín Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni. Ìgbọ́kàn léwé ìgbọ́kàn légbo Ọlọ́run ni.
1: Gbogbo nìkan mọ o, fọ́mọ alákọ̀jì o, fún gbogbo ọmọ àkọ́jì.
0: Torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o. Táǹfẹ́ á ní kò mọ̀mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò mi ò fún dá plenty. Yà sí àwọn àpótò máa yín mú ni. Tẹ́ máa wá wò mí tí máa bá tàbá tó pàdé ń gbòòrò tẹ́ máa tún á rí mi. Tí mo tún wo àwọn aṣọ mi mo ṣe máa ń wọ̀ tẹ́mi ọ̀ka nǹkan kún. Wọ́n á ra ẹ̀rí ṣe ẹ̀rí. Wọ́n ó tún wo èmi gan mọ̀ kí wọ́n máa yín mú sí mi lẹ́yìn ẹ̀rí ẹ̀rí ẹ̀rí. Mo tún wá pariwo ta pé mo fẹ́ dán láwò abẹ́sẹ̀ Èkó wọ́jọ́ láì gbọ́kàn lé nǹkan kan àfọlọ́run. Àwọn kan tuntun yín mú irú rẹ̀ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ̀ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn kan òkò tó dé Yinka Lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wá Lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Àyìn
1: láwo tá má lè pọ̀ títí mú lérò ẹni tó ń fún lànà o ẹni tó ń fún yọ ni èmi ó tọ́ pẹ́.
0: Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run a wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o yàsín ògún gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá a délé ní yìí ibi tá a bá a délé ní yìí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa ṣẹ̀ tí rẹ o yàsín kìí ṣọgbọ́n kìí ṣe agbára Ọlọ́run ni.

0: Àwọn èèyàn rí tán, wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n yín mú lẹ́yìn ni à. Kí èsè mi, èmi kọ́ wa Ọlọ́run ni o, ọgbọ́n kọ́ o. Mo sì mọ̀ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe, yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kójọ rí, bá mi ò kórú ẹ̀ jọ rí o, lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ. Mọ́ mi gan, ìwọ̀n ṣòwò kan rú ẹ̀ rí.
1: Àwọn ọmọ òkú mo lérò.
0: Ṣé fámílì kí wà kankan ti ẹ̀dírú ẹ̀jọ́ rí gan?
1: Ọmọ òkú pọ̀rọ̀ bí ti kọ́.
0: Lèmi tí ìwọ̀n ajámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn alátìlẹyìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe.

0: fi mọ.
1: Bí mo bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lóṣogbo òrò kí àsálà, wọ́n á ní ogbó àtọ̀ rẹ̀ ò Adéyinka.
0: Mo sábùjá lọ́rọ̀ pẹ́ o, àbọ̀dọ́ lọ́rọ̀.
1: Igá mú pèdè-pèdè délùú
0: Ìbàdàn.
1: Wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
0: Ọkàn ṣálọ́ lọ́hun yẹn.
1: Kò ní kàn mọ́ láéláé fa àbàdà.

0: Àwọn ti lọrin wọ́n ń pè mí ní Deyinka orí olówó. Orí olówó. Bóyá à ń jọ rìn o, a ò sì mọ orí olówó. Adéyinka orí olówó. Àwọn ti lọrin nu o. Wọ́n ń pè mí là ń jọ rìn. Adéyinka orí olówó.
1: Kíni kọ́ lè ṣe?
0: Kí ni ó ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe? Kò sí nǹkan ọ̀hún tó lè ṣe o, àfi nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́. Dákun jẹ́ kó ṣeé ṣe. Gbogbo àwọn tí wọ́n máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀. Àwọn tí wọ́n máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀. Àwọn tí yóò gun ọkọ̀ ojú irin. Àwọn tí yóò gun ọkọ̀ ojú omi. Àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá, tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́. Àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n mọ fi tì wá lẹ́yìn. Ọlọ́run wá pa wá mọ́ kó sọ wá jùgbà náà lọ. Ọdún ogún ọdún lè ní kókè wá ọmọ ìjẹ gbaingbain. Okay, bye.

nígbà mo sọ pé a fẹ́ ṣètò ní jóni tí mo ròyìn fáwọn ará London wọ́n ní ìdọ́ndọ́n wọ́n ló ti ṣeéṣe ìdọ́ndọ́n o àwọn ti London nù.

0: àwọn ará Amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Dẹ́yìnká ọmọ ti dìlú mọ̀ ọ́n ká. Èmi náà kọ́ o, Ọlọ́run ọba màmá ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájẹ abúlé.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀ kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbà ńlá ayé tẹ́ fi ń mọ̀ mí láti Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni alọ́gbọ̀n òdigi o. Ọgbọ̀n mi kọ òkè sòye mi o. Yàsín ìmọ̀ mi ò gbé ògúngbọ̀ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ìhìn níláàkà ètò tó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọn funfun tó jáde ní kòkó dúdú àṣìṣe dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Dẹ́yìnká ń hesọ ọmọ olóhùn. Ìrìn àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Ìrìn àsìkò nìkan ni mo máa rìn ń hesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀, yàsín wà láàyè sábàbí ni
1: o.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn o.
1: Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ́ ní pẹ́ ní sáyé àwòlé àlárá.
1: Kí wọ́n lè rí o, bó ṣe ń dá tó ń dúpọ̀ nìkan máa ń fọ́mọ alá.
0: Ọjọ́ gbogbo akílá ayé lèmi fi ń ṣe ìdúpẹ́. Máa dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Máa tún ṣe ìdúpẹ́ lọ́wọ́ èèyàn tọ́lọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́ kí n là bẹ́ẹ̀ ṣe sí. Mọ́kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà ló

0: jọ ti mo yan.
1: Sọ́jọ́ rírí jẹ́ òkété ńlá bẹ́ẹ̀sọ ni Adéyìnká. Abọ́jẹ́ òkété mi tó febi sùn ó pọ̀ ju ju ayo lọ. Sọ́jọ́ mo lọ ṣe fídíò tán sọ mí lòkúta lójú bíríjì odò òkè òròkí. Nígbà wọn ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tán lẹ̀ ń lòkúta. Sí ni mo bẹ́ sọ ni. Àbíjọ́ tí ó jẹ́ ti ìgbájú olóyè. Dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí. So ni mo fẹ́ wí tí mo fẹ́ rò níjọ́ wọn dì mí ń gbájú. Tán lù mí níbi mo ti ń ṣe live video sí ni mo fẹ́ sọ. Àbíjọ́ wọn ti gba bàtà lẹ́sẹ̀ mi lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tán fẹ́ tì mí mọ́nu túbú sí ń la fẹ́ sọ. Táwọn ọlọ́wọ́ ọlá fẹ́ fọwọ́ ọ̀la àwọn gbà wà lójú Adéyìnká sì ń la fẹ́ sọ ni. A ní bàbá béèyàn bá ro dúndùn ń fọn èyí ò sì họra di kókó egun. Ṣùgbọ́n Ọlọ́run a bá máa dúpẹ́ tó ṣàfàyọ́ wá.
0: Torí wípé tó bá jẹ́ títí wà mímọ́ lọ́lọ́run fi ń dá ní sí láyé.
1: Èmi mo dẹ́sẹ̀ jù tó bá ṣe pé tìwà mímọ́ ni pàkúté ó ti má parò mi ti pẹ́ o. Tẹ́lẹ̀mí gan náà mọ̀ pé ń pé o. Kò sí ẹ̀sẹ̀ni tó pé tán torí pé yìí máa ń rìn ní àárín ayé korí ọmọ mi.
0: Ṣé àánú fún ni láyé?
1: Ọlọ́run kàn dìde ṣàánú mi. Inú ò jẹ́ ń ti bọ́wọ́. Torí àwọn tó ju mi lọ lèmi máa ń kọlù ní tèmi. Ọwọ́ sọ mí di kùkùté tọ́jẹ́ pẹ̀lú tó bá mi kùkùté ara rẹ̀ lómi. Alhamdulillah yóò mọ màmá dúpẹ́.
0: Ká tó dá ìran tèmi, ká tó dá generation tèmi ló ti ń bẹ́ẹ̀.
1: Yes, salam.
0: Fọgbọ́n dálù ọrùn. Gbàràdà lọ́wọ́ ẹnìkan. Wípé kò sóluwà lórí ilẹ̀ ayé.
1: Yes, salam.
0: Sóluwà lórí ilẹ̀ ayé.
1: Sólì jàlá àlewà lè kíra.
0: Sóluwà lórí ilẹ̀ ayé òwò. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀. Ó ṣalágbára nínú ìkòkò rárá.
1: Yes, salam.
0: Nínú ìgbàdí rárá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ṣalágbára nínú ìfúnpá rárá. Ó ṣalágbára ní pírẹsidẹ̀nsì rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú òfurufú o. Táwọn gan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa bọ̀. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀.
1: Yes, salam. Ọlọ́run ni o. O ní ń ṣe bùbú mi, ní ń ṣe dìdí mi, ní ń ṣẹ̀bùrú mi, ní ń sọ mi níwájú ń sọ mi lẹ́yìn. O ní alfa àti omega mi o.
0: Ìlò gbogbo fọlẹ̀ wa.
1: O ní gbogbo fọlẹ̀ mi o. Bí n bá ti dáwọ́lé ajé ó ṣe é ṣe. N tí n bá fi ré ní ayé wọn a sì bá ń fi ré lálákejì.
0: Mo ní ẹ̀yìn ìlò gbogbo fọlẹ̀ tiwa. Ẹbí mi mọ ẹṣẹ.
1: Ètì ń bá fi lọlẹ̀ ní àyín wọn bá mi ré sí ọ̀gbun ìsàlẹ̀.
0: Ti padà.
1: Èmi kọ́ Ọlọ́run ni o.
0: Tó bá jẹ́ family member gan ló.
1: Nǹkan wàá mọ nǹkan tí mò ń ṣe tí mo fi ń wu ilé ju àbẹ́.
0: Tó bá jẹ́ ènìyàn ló dúró ni a ti máa bèrè owó. Onídúró mi ẹṣẹ. Thank you.
1: Alhamdulillah tó ń bá wa ṣe látọdún kẹta bọ̀. A sì mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó tún ṣe bó ṣe máa ń ṣe. Níbi tá a fẹ́ dáwọ́lé yìí tá a fẹ́ gba lances tá a fẹ́ dá radio station gangan lẹ̀ lọ́yọ̀ aláàfin. Torí pàwa gangan ni pace setter àwọn alákọ́kọ́ dálé iṣẹ́ rédíò lẹ̀ ní àyín. Bó ti àjẹ́ pé online ni ṣùgbọ́n àwọn alákọ́kọ́ dá a lẹ̀ o. A tún fi sókọ́ àtòkè ìlú Ọ̀yọ́ àwọn alákọ́kọ́ dá a lẹ̀.
0: Abiyamọ lọ́jọ́ ogún ilé torí wípé mo lọ rẹ.
1: Aṣíwájú wa ò wá ní dèrò ẹ̀yìn láṣẹ Ọlọ́run ọba dẹ̀dá ṣẹ̀dá. Ó tún ṣe bó ṣe máa ń ṣe. Mo nígbàgbọ́ pé ó tún ṣe bó ṣe máa ń ṣe. Ó tún ṣe ju bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ lọ.
0: Ọrẹ òdodo.
1: Mo dá a sí Ọlọ́run Ọlọ́run. Wá gbà àkóso. Wá bá wa gbà àkóso ọjọ́ náà. Gbogbo àwọn tó lò fún ìdìde wa tó lò fún ìrànlọ́wọ́ wa àwọn náà gbọ́dọ̀ mọ rámù nílẹ̀ òkè ńlẹ̀ yẹ fọ̀hún kán dìde kán gbéra káyà wa àwọn ó gbéra.
0: Sọ́nà ìpàdò.
1: Àwọn tán ti gbéra ò ní wàlẹ̀ mọ́ láéláé o. Gbogbo àwọn tán ń gbèrò páwọn ó dá sí àwọn ràn wá lọ́wọ́. Ọlọ́run ò dìde fúnra lọ́wọ́ àwọn náà.
0: Ìwùtúnú mi ló jẹ́ nínú gbogbo wàhálà. awoni kikaniyan mi lohun lori
1: ha aji se bi oyo awa didan idan baba idan ede baba ede
0: oni kon lare
1: idan baba idan oro baba oro
0: anuje
1: idan baba idan ijinle ninu ijinle
0: di agbara mi ni igbadan wo tori re mo ko gbogbo ti mo ti fe sile

gbogbo àwọn tán wa lọwọ àwọn tó tún lò fúnra lọwọ wa ọlọmọọn bá wa ràn wọn lọwọ o ẹyin tèmi àyìn ní tìmọ gèpete fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta jíṣẹ bí ọyọ ní ọlá 24th of May 2023. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wa látòkè dókè o látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún lọ. Ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyò ẹ̀ní jàyé wá sẹ́yìn. Ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: tọ́ orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣebí ọyọ́ yìí tó padà fi ìta sponsor tó kọ fún aláàfin àtàndá alówólódù bí ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpò kúrò ní ìhà yín ẹyin tí a ìkànnì ajíṣebí ọyọ́ náà lẹ́ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ ẹ̀ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fún ràn lọ́wọ́ wa elédùà ọba dẹ́dàṣẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ́ láàárí ọyọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.

0: wọlé tọ wa nípínlẹ̀ Ọ̀yọ́ ta bá sọ̀rọ̀ nípínlẹ̀ Ijó Àánú ọ̀rẹ́ mẹ̀kúnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jú ní kẹ́kẹ́ afíbòyọ̀ nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbóngbó la fi ń pè lólùgbèjà mẹ̀kúnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jú òní gbẹ́sẹ̀ lé àsùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bí gbòógì ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká dìbò wa lógúnlógún ẹ jẹ́ ká dìbò wa lọ́gbọ̀n lọ́gbọ̀n fún ẹlẹ́yin ijó àánú champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jú pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jú dé olùgbèjà mẹ̀kúnù dé action action take it back.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí Ọ̀yọ́ online radio. Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí Ọ̀yọ́ online radio.

Kódà ẹni tó ti rò pín yányán pé káwọn jẹ ẹ̀kọ́ kólòbó kan yòókù káwọn sì máa gọ̀rùn alákejì lọ wà láì. Ìyanu padà ṣẹlẹ̀ náà ni. Ìyanu ṣẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà. Wọ́n fi àsìkò yìí ṣe shout-out sí bàbá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n ń bà mí ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil. Ọmọ ìlú Brazil ni wọ́n sọ wọ́n nífẹ̀ẹ́ sí. Àṣà àti ìṣe Yorùbá. Kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mìí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. Wọ́n bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi, ìyanu yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la o.

0: sẹ́yìn gba àgbọ́ pé ohun gbogbo báyìí ló máa ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa. Ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o, nítorí ẹnìkan tó ti ń sọ̀rọ̀ ètí nù, ẹnìkan tó ti gbàdúrà títí tó wò pé ó tiẹ̀ ti sún ohun àdúrà ohun òkúkú gbàjarí, ọyá ká pátì ká gboko bò mí lọ. Nítorí ẹni ohun tó ti ń rò ó pin, ìyanu yóò ṣẹlẹ̀ o. Tó o bá ti ní gbàgbọ́ níwò yí ọ̀la, mo ń sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé níwò yí ọ̀la, ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin mọ́ mi dáadáa. Kristi Àfọ̀lábí láti Ọ̀sun State ti wa lọ́hùn níbẹ̀. Kristi Àfọ̀lábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu. Atabatubu Elédùmarè. Ọlọ́run ìyanu. Mọ́ mi Kristi Àfọ̀lábí orísun iyè náà ni o.
1: Wà á tún dìde rìn sẹ́.
0: Kódà àárọ̀ yóò dìde rìn, afọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là o. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówó lọ́wọ́ ni, ìjákulẹ̀ ni, àìláyà ńlé ni, àìlọ́kọ ni, àìrọ́mọbí ni. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, ẹ mú ìròyìn ayọ̀ wá o. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ó ṣẹlẹ̀ níwò yí ọ̀la. Tó o sáti nígbàgbọ́. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, Adéyinka. Mo tún ti dé Aláwìyí Ìjánu. Níwò yí ọ̀la, ẹyin tèmi, ìyanu. Àríyanu báyìí, àgbójú òkè dá mi lẹ́nu, yóò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ.

ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí níwò yìí ọ̀la ìwọ gan ó kọrin ìyanu ó kọrin ìdúpẹ́ kódà ó tún fèmí gan ní nǹkan ọpẹ́ ẹ̀bùn ọpẹ́ pé ọlọ́run mọ̀ ti padà ṣe ìyanu ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó nígbà àgọ́ yìí ó padà wàá dúpẹ́ o ó padà wàá dúpẹ́ o nítorí pé níwò yìí ọ̀la má ro pín o ìyanu yóò ṣẹlẹ̀ Adéyinka mo tún ti dé aláwòye ìjanu ọ̀rọ̀ tó ń bá mo kó mo rò ó bọ̀ wá.

èdè mẹ́fọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa tí mò ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń gbá wí pé Ọlọ́run ó ṣe iṣẹ́ tuntun, yóò ṣe ohun tuntun, yóò gbé ara ìyanu kalẹ̀ nínú ilé ayé rẹ. Ẹni gbogbo ètò ń ru, ẹni tẹ́ ẹ mọ̀ pé tò tí mo ṣe tán tẹ́lẹ̀ tẹ́ ẹ gbọ́ tọ̀ náà ni. Pé ká mọ̀ fìrò ń ṣe ra wa léṣe, eléyìí ló wá ń fún wa ni wọ́n ń jẹ́rìí sí i wípé tí wò bá sàtì nígbàgbọ́ ni wò yí ọ̀la ìyanu ńlá.

0: tí a gbọ́ ni.
1: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyẹ̀. Kristi Afọlábí orísun ìyẹ̀. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn o. Kristi Afọlábí orísun ìyẹ̀ náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá fẹ́ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyẹ̀. Kristi orísun ìyẹ̀ náà ní Facebook. Ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni Kristi orísun ìyẹ̀ ẹ̀kọ́ papọ̀ ni. Ní orí TikTok, TikTok Kristi orísun ìyẹ̀ náà ni o. Ní orí TikTok, ní Facebook, ní Facebook Kristi orísun ìyẹ̀ 2. Ayo bẹ bá wà lọ sí orí YouTube, Kristi orísun ìyẹ̀ náà ni ní orí YouTube. Ní orí wọn èyí tí wọ́n ṣe pẹ̀lú Dr. Láyìmí Kábàbs aka Àtàbàtúbú. Àtàbàtúbú orin yìí ti wà ní orí ìkànnì ayélukára káàkiri, kódà bẹ dọ́díò máàkì ẹ bá ń bẹ, bẹ fẹ́ download rẹ̀ ẹ bá ń bẹ o. Orin yìí ẹ rí pé ó ń súre ayọ̀, ó ń pàṣẹ ìtura, ìtùnú àṣẹ ìyanu ló ń pa sínú ayé wa. Kẹ́ ẹ̀yà lọ máa download rẹ̀, kẹ́ ẹ máa gbọ́, kẹ́ ẹ fi sí repeat. Àtìgbà tí mi ti gbà á repeat ni mo fi sí o, torí pé mo nígbà gbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ayé tèmi náà, torí pé kò sí nǹkan tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe. Àṣòro ṣe bí Tọ́lọ́run ọba mi ò lọ́wọ́ sí. Tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí, tó bá ti lọ́wọ́ sí, ìyanu oríṣiríṣi ọtún ọ̀tún náà ni yóò mọ ṣẹlẹ̀ sẹ́ẹ̀sì mọ̀tẹ́lẹ̀ ń kọ́ pé ọtún ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún ọ̀tún náà ló ràn ó ràn. Adéyinka mo tún ti dé o, aláwẹ̀ ìjẹun èdè bábà èdè, ọ̀rọ̀ bábà ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà, kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba Aládèjì gọjìgan tòkó tòkó tọ̀kọ́ tọ̀gọ́, abọ́gbọ́n nú tó ni mí tọ̀ sọ́tọ̀ sọ́tọ̀ orú tòru o. Èmi lọ́kùnrin sì bà olórí aláròyé nílà náà ni màá tí màá ń wò sọ̀sọ̀ sí. Mọ́námọ́ná mi ṣe kárìbọnú bí ẹni tí ọ̀lọ́gbọ́nú ọgbọ́nú mi gbèjì ẹgbẹ̀jọ ni àgùntàn mi ń wò sọ̀sọ̀sọ̀ bí ẹni tí ọmọ bí Ọlọ́run rè. Adéyinka ta ló nígbàgbọ́ ńbẹ ń, ẹ ti nígbàgbọ́ ìyanu ti ṣẹlẹ̀. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la.
0: Lórí ìdáwọlé wa kò.
1: Ẹyin òtẹ́ bá ti wá dé YouTube wọn, ẹjọ́ nítorí Ọlọ́run kẹ́ ẹ subscribe síbẹ̀, ẹ subscribe síbẹ̀. Àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀. Kẹ́ ẹ subscribe níta ẹ̀ tún lè fi support wọn. Àǹtí mi tún jí óyé mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọ́ọ̀ṣì yín ní gbogbo àwọn àpéjọpọ̀ yín. Ẹ̀tẹ́ bá fẹ́ káwọn wá fi orin dá yín lára yá ń bẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí náà lẹ́ pè wọ́n sì mò ń bọ̀ ná.
2: Dandan ni kò ṣe

0: Ọlákun Láyọ̀ Aláṣọkan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Ọlákun Láyọ̀ Aláṣọkan mi Amejoy. Hamegoy. Amejoy. Okun Ọlákun Láyọ̀ Aláṣọkan mi Amejoy. Of Jesus Harmony Ministry. Lọ́yọ̀ wa àyìn níbí náà ni. Ẹni tọ́lọ̀ ń bá sàánú fún lọ́bọ́ nínú ewu. Gbogbo pé wọ́n kidnap èèyàn lọ́tún ló sì yí. Ẹ mọyé àwọn ẹlòmíì tí wọ́n ní. Wọ́n láyẹta wọn ní nǹkan kan, wọ́n légede wọn ní nǹkan kan. Tọ́jẹ́ pé Ọlọ́run sì ń kó wọn yọ. Ẹ mọ̀ gbọ́, ẹ̀yin kété báyìí náà ni bímọ ń sẹ̀. Àánú lọ́lọ́run fi ń gba àwọn là o. Àánú ni o.
1: Ọ̀dọ̀ rẹ̀ lọ́rẹ́ ti ń wọ.
0: Lẹ́yìn bá ṣàtì nígbàgbọ́ pé Ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo. Kò sí nǹkan kan báyìí tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pàdé àmì yìí, kí n tiẹ̀ mú kọ sí. Ṣùgbọ́n yìí náà ẹ súnmọ́ mi níbí. Ẹ dá sọ̀rọ̀ yìí. Ọyá Ọlọ́run ọba ó ṣe o. Ẹ̀mí mímọ́ ó ṣe ẹ̀mí àwọn wòlíì. Torí pé ìwọ ló ń gbógo fọlẹ̀ wa, àwa ọ̀mọ́ ṣe o. O ṣeun.
2: Ẹ̀yin ló ń gbógo fọlẹ̀ wa. Ẹ̀mí mímọ́ ẹ ṣe. Ẹ̀mí mímọ́ ẹ ṣe o. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀yin ló ń gbógo fọlẹ̀ tiwa. Ẹ̀mí mímọ́ ẹ ṣe.
0: Yasalam sílé jàlá àlewàlè ìkìrà.
2: Tó bá jẹ́ fámílì mẹ́bà gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri.
0: Ọlọ́run ọba nìkan láìsú o. Bóyìn kan bá ń ràn ọ́ lọ́ọ́ lè ní. Tó tún lọ ń dà láàmú lọ́la. Tó tún dà láàmú lọ́tún la. Tó ń dà láàmú jẹ́ mẹ́rin. Ọ̀rẹ́ ọ padà sú o. Ìjọ mi ò tiẹ̀ lè bọ́ sí kanra. Kọ́jà ẹ̀yẹ pé bóyá kò bẹ́ kanra mọ́ ọ̀gá. Bóyá wọ́n bá nǹkan míì nílẹ̀. Ó bá nǹkan míì dé. Ní ọ̀bá kanra mọ́. Ṣùgbọ́n Ọlọ́run kó sìgbà tó kanlẹ̀kùn tó náà kì í dọ́ Ọlọ́run tí ò jẹ́ o. Àbà ìmọ̀ ké sí bàbà ìdọ́ Ọlọ́run. Àbà ìmọ̀ ké pè bàbà ìdọ́ Ọlọ́run. Tó bá ti mọ̀ ké pè tó mọ́ bó ṣe lè bẹ Ọlọ́run. Ọba tí gbọ́ àdúrà ni.

0: ni.
1: Ẹyin tèmi, tó bá ṣe pé Ọlọ́run bá máa ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ni o. Ta ni o le dúró ná? Ta ni o le dúró?
2: Orí gbà yóò ọpẹ́ ni fún ọba.
1: Tí o bá ṣe pé Ọlọ́run fàánú gbà wá, èmi àtẹ̀yìn tó jẹ́ pé kìkì dá ò kúrò ẹlẹ́ṣẹ̀ jọ ni wá.
2: Fún mi láyè.
1: Má ṣe ń tèrà mọ́lẹ̀ là ń tẹ̀ ká mo dùn.
2: Fàánú gbà o.
1: Àti ẹ̀tún fi mọ lórí àwọn dábà Ọlọ́run nìkan, àwọn nǹkan ọ̀sìn míì náà.
2: Gbà ogún.
1: Ẹlòmíì á fọ ọkọ̀ àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran.
2: Ẹrù kò lẹ́rù.
1: Ẹlòmíì á gbá ajá, á gbà ń gbàkúgbà.
2: Orí ẹrù tó.
1: Ẹlòmíì á tẹ ọmọ jìẹ́ pa, kò tiẹ̀ ní human feeling pé báyọ̀ tiẹ̀ ṣèṣì ni pé ó ṣèṣì, yóò sì dì tẹ ọmọ jìẹ́ pa. Àwọn ẹlòmíì ti dájú débi wípé wọ́n á máa fi odidi odó. Odidi odó. Ha torí Ọlọ́run.
2: Ajé.
1: Wọ́n mọ bí gún.
2: Òsolú.
1: Olóńgè nílò òye.
2: Ajé.
1: Fígún odidi adìẹ lóye.
2: Òsolú wa lórí.
1: Anú Ọlọ́run fi ń gbà wá ọ̀ tó bá wo ti àìṣedéédé wa ni.
2: Ti ayé.
1: Ọlọ́run ní Nàìjíríà ní ọ̀kọ̀ọ̀kọ̀ parẹ́ dànùdànù.
2: Nínú yìí.
1: Ṣùgbọ́n torí pé ń fàánú ń gbà wá.
2: Gbára nínú ìgbà dí.
1: Iná la fi wà ní àyè o. Anú tó fi ń gbà wá yìí. Ọpẹ́ ni fún ọba ògo.
2: Kò sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá.
1: Yasalam, yasalam, Súlì Jọlá Àlewà lè gbéra.
2: Fún o, táwọn kan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa mọ̀. Afọ Ọlọ́run tí ayé ń pè é. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.

0: mọ̀ gbàgbé o, orin àǹtí mi dàbí wọlé. Kristi Àfọ̀lábí orísun òye. Bẹ́ẹ̀ bá lọ wá wọn ní gbogbo ìkànnì ayélukára. Àwọn social media sí oríṣiríṣi, Facebook ni, Instagram ni, Twitter ni, TikTok ni, kódà bẹ́ẹ̀ lórí YouTube. Ẹ̀yẹ ṣe ti ṣẹ̀jì fún Kristi Àfọ̀lábí orísun òye. Ẹni tẹ́ ń gbórin rẹ̀ lọ́wọ́ yìí, okun lọ́lá fún mi láyọ̀ ọlásùkàn mi lòun náà, gbogbo ìkànnì ayélukára pátápátá ń jẹ́ ibi lọ wà nù. Okun lọ́lá fún mi láyọ̀ ọlásùkàn mi, àmẹ́jọ ni.
1: Èmi iṣẹ́ rẹ̀ ló máa ń rí.
0: Ẹ mọ̀ gbàgbé pé ẹ lè subscribe sí YouTube channel tiwa náà, Ajíṣebí Ọ̀yọ́ TV ní ní orí YouTube, péèjì wa ní Facebook, Ajíṣebí Ọ̀yọ́ Radio TV, Ajíṣebí Ọ̀yọ́ Radio ní Facebook. Bẹ́ẹ̀ tún dé orí IG náà, Ajíṣebí Ọ̀yọ́ Radio TV ni o. A wà lórí Twitter, orí ìbẹ́yẹ̀fò, ìkànnì ìbẹ́yẹ̀fò, Twitter. Ajíṣebí Ọ̀yọ́ Radio lẹ́ẹ̀kan dì wá ń bẹ̀. Bẹ́ẹ̀ lórí YouTube, Ajíṣebí Ọ̀yọ́ TV ni o. Èmi gangan ti ká lára mi, Adéyinka Ọlásùkàn mi lè mí jẹ́ o. Pàpín balẹ̀ bí Adéyinka Ọlásùkàn mi kásà máa ṣe dáadáa. Ajókọ̀ọ́ bí ẹni kìlọ̀ wa.

0: ni wọn tí o ti retí admission. Gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹ ni ò wá bá wọn. Nígbà tó dé ọ̀dọ̀ wọn, wọ́n tilẹ̀kùn géètì wọn ni wọ́n sọ fún ọpá wọn ò sí nlẹ̀. Ẹni tí mò ń bá wí gangan, tí mo fẹ́ kó ronú jinlẹ̀.
1: Mo tún fi àsìkò yìí rántí àwọn tó ń fiṣẹ́ ṣe wọ́n ràn wá lọ́wọ́ náà. Látòrí
0: tí ọmọ rẹ̀ ṣàìsàn tó ń
1: fẹ́ Abdulrahman Abdulbasir, first graphic designer wa. Àtòbí dórí Ọlánìkẹ́, Ọlárìnrere, Nipsey Brand náà, graphic designer wa, gbogbo àwọn bánà wa. Òní máa ń ṣe obìnrin ni o, ó gbòòdù dáadáa, gúdugúdu ni, ó ṣe gúdugúdu méje àti yàyà mẹ́fà. Tóbi lórí ẹ̀gbọ́n mi Root Image, ọmọ wọn nílò ọyàn àfọ̀njá ẹnu dùn ju yọ láti àwọn sọ̀rọ̀ òkè ọya Ọlọ́run. Àánú Ọlọ́run ní ń fọ orí ọ̀fẹ́ rẹ̀ ní ń fọ̀rọ̀ ní sọ̀rọ̀ láyé wa. Tóbi lórí S Malik Wireless Communication Concept SwiftDataDrive.com nítò náà ní Rinsọ Bọ́ọ̀dù. Àdélọ́wà. Ọ̀rẹ́ mi nù ara Hope Culture lókè òròkí lọ́yà Aláàfin wa ń bí. 08076003202. Délọ́wà nù tẹ̀bárí tó bá gbé aṣọ nù tó bá dúró dáadáa òní bá wa gbẹ̀. Ọ̀rẹ́ mi. Tóbi lórí Best Icon Furniture lókè òrò kí gbogbo àwọn àgánú ìkànnì kulu wa nínú studio wa ń hàn yín. Òye yín àwọn nẹ́mọ̀ ń bá wa kàn nọ́mbà wa kàn wọ́n. Kíkàlùkù wọn ní Navin Support. Àdúpẹ́ wọn Adúpẹ́ ẹ̀pẹ́ òkun ó pè lórí àdánìdátàn. Orí ẹyin tá a bá ṣe lórí ìpìnrin tí ò dúpẹ́ ó fi pa àdánù egbèje náà ni o.
2: Iṣẹ́ ọwọ́ rẹ ni Jésù mọ́mọ́ pẹ́ mi wà o.
1: Tóbi lórí AY Venture AY Communication Idris Rotel Mustekin tí ìsọ rẹ̀ wà nínú Erelu Shopping Complex lókè òròkí lọ́yọ̀ Aláàfin Block 11 náà.
2: Àmì bí mo ṣe wà o, mo máa wá dúpẹ́ ore mo dú.
1: Àbí Block 7 ni. Àìlọsọ àìníyè inú ibi ń ṣe nǹkan. Mo tún ní ẹ̀ka sí òkè Mògì lọ́yọ̀ Aláàfin wa ń bí. Gbogbo bẹun gbogbo àwọn fọ́nrán ètò tá a máa ń ṣe ni mo ń lò láwọn ṣọ́ọ̀bù rẹ̀ táwọn yẹn máa ń gbọ́ níbẹ̀. Adúpẹ́ o Adúpẹ́ ẹ̀pẹ́ òkun.
2: Nítorí
1: pé gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì lọ́nà kan ọ̀nà kejì tá a rántí dákọ̀ ọlọ́mọ ìyá ọmọ yẹn ojú ìyá ọmọ nọ́mbà lé yín. Elédùà a máa wà pẹ̀lú gbogbo wa o. Nítorí tí ẹ̀yin ràn wá lọ́wọ́ làwa náà ṣe ń tẹ̀ ẹ́ síwájú. Elédùà a ṣẹ̀ dáadẹ́dá yóò máa ràn ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo àdáwọ́lé yín o. Yóò máa yọrí sí rere.

ṣe o gbogbo ẹni tó ti ṣubú ó tún di ìdè rìn agbe yin di ìdè nítorí pé ẹ ti nígbà àgbọ́ by this time tomorrow ìyanu ó ṣẹlẹ̀ a ti gbe yin di ìdè o èmi gan pa láṣẹ ni tó rọ́ máa láṣẹ ni mò ń ṣe agbe yin di ìdè.

0: kọ́ni tààtàn.
1: Ìtàkùrẹ̀.
0: Tọ́.
1: Káàkiri wọn lọ náà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyàwó wa, Rama, ìyàwó kìíní.

0: ìyàwó kejì nǹkan tiẹ̀ wa ó tiẹ̀ wá dùn níyìn ọ̀kan ń jáde lọ ọ̀kan wọlé wá wọ́n sílẹ̀kùn fún kan wọ́n palẹ̀kùn dé fún kan.
1: Èyí
0: tí ń wọlé bọ̀ ọlọ́run níjọ́ jáde lé wa yìí mọ́.
1: Ami.
0: Èyí tí ń jáde lọ ọlọ́run jẹ́ orí bí irésẹ́ rù kan.
1: Ami.
0: Torí báwọn obìnrin lé bá tò àánú ìyàwó tán bá tò sí àánú rẹ̀ máa ṣe mí ni.
1: Ẹ bá níyàwó àánú ìlà ẹbẹ̀ yìí o. Ẹ bá níyàwó àyàwó òdo mọ́. Bí wọ́n ti kó ra wọn jọ àkekè ń bẹ́nu wọn. Ṣèbẹ́ ń bẹ́nu àwọn obìnrin lẹ́nìí. Ẹni ọba sì kọ́ làwọn obìnrin
0: lẹ́nìí. Ṣé wàá bẹ̀rẹ̀ ẹkún káàsà? Wọ́n máa lè ṣe rẹ̀sì kí n máa wo olúkú Amúdá Bàṣírú Ràfíù Amúsà Ṣènábù ń máa wò wọ́n ràn ní. Ẹ gbà mí o, àwọn tọ̀hún wá jáde pé ṣé ẹ̀sìn tọ́ bá àwọn ọmọ wa ni bàbá kìíní lọ. Ọmọ tèmi ò jẹ́ sí ẹ o lákùn gbà. Ẹ òbú ti bá tọkọ jẹ́. Kálukú wa ń wò pé ọmọbìnrin yìí da àṣírí ibú lọkọ ẹ̀yìn. Ìrẹsì tó fún àwọn ọmọ wa ló ń lù sí. Ẹ dákun èèyàn mélòó lọkọ wa rú ọkọ wa ń sunkún ọkọ ń banú jẹ́ pé wọ́n lọ́run ta ni wọ́n wà fi kíní yìí hàn báyìí ọlọ́run. Bàbá mi kò gbà mí gbọ́, ìyá mi wọn ò gbà mí gbọ́, ọmọ ni wọ́n ń pobi yìí. Nísìnyí fina jominú ilé ọlọ́run. Gbogbo bọ́ kan ti ń pè wọ́n lọ́run ta ni wọ́n wà sọ fún yìí. Gbogbo tó lè bí láyé wọ́n sẹ́rù ni. Wọ́n sẹ́rù ni ẹ̀ ń yàwó ẹ má fi wà pamọ́ o.
1: Olúbọ̀sẹ̀ làátù obìnrin rẹ̀. Kọ́ ni ta tán.
0: Rárá ìyàwó wa méjèèjì. Ẹni tí ń lọ ẹni tí ń wọlé bọ̀. Ẹni tí ó ṣe wá lọ́dàbọ̀ ẹni táwọn náà ń kíkà bọ̀ nínú ẹ̀yìn méjèèjì. Ọ̀dọ̀ wọ̀ yín o. Fasẹ́lẹ̀ hàtù obìnrin gidi lórí èmi ọlọ́run. Kọ́ ni ta tún. Orí obìnrin tí ń bá ń tẹ̀lé ìbáfọ́kọ ẹ̀. Ọ̀rọ̀ ọlọ́run lẹ ń gbọ́ bá àlùkùrá nínú. Kọ́ ni ta tún. Ọmọ bó ti sọ́kọ tiẹ̀. Ọkọ náà ń ṣe bí ọkọ nu. Àríyá ń gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ nílẹ̀ kan tẹ́lẹ̀ lọ bí kíní kan. Ọ gbọ́dọ̀ lọ wáyé kí ni bàbá fi ọ sínú ilé. Bọ́ báyìí tó bẹ̀ tọ́ bá lọ òun dédé kó kó ẹrù ẹ bọ́tà. Ọkọ kan wá rí báyìí. Ọkọ wa sọ tọkọ ní òfin mi sínú mo ti sọnù ni. Lọ́bìsẹ́ wá wá ṣáàdù wá ọkọ nù wá ọkọ wá rí ẹ ṣáàdù ọmọ tiẹ̀ ń gbàṣẹ. Èmi ni kí n bá lọ mi bá lọ dẹrù mi ta. Wọ́n sọ fún ọ pé bó ti lé múlíkà tó léṣe náà sọ̀rọ̀ pàjára ti ẹ̀ wọ́n dúpẹ́ ìtàn lẹ́ yára yín. Wọ́n sọ fún ọ pé mi ti mọ wọlé báyìí. Wọ́n ṣe ṣége wọ́n torí tiẹ̀ lọ bí tí màá lọ ni. Wọ́n kí oru pọnpọ́n oru náà wò máa lọ ó sì lọ lóòótọ́. Wà láyọ̀ lọ bí ẹgbẹ́ ènìyàn darí dé. Ọkọ wa ń wò lé àwọn àyà ọkọ wa ń sàfilẹ̀ o filẹ̀ o torí wàá ló sì nǹkan fọmọ yìí ọ́ dáná o. Gbọ́dà ìní kọ̀ sẹ́sí yàmí lẹ́nu ó sì ń wọ̀ràn yóò gbé fún lálẹ́nu o. Oúnjẹ ni ẹ̀bà tó sẹ́kùnù màmá tó sì sẹ́kùnù ni èmi ti mẹ́ran èmi àti gani bí a ti ṣe láti jẹ eléri wú owó ìwọ́bí ọwọ́ta sí lọ́tà ọ̀rọ̀ tó dé nánu. Ọkọ tún wá ń wò pé àlájá sẹ́túngbọ̀n tí yẹ́ tún wí ìyá ń pè mọ ní ṣe báyìí gbogbo ẹ̀ lọ́lọ́run ó dá sí ó sì dákẹ́ ọlọ́run ó sì dá sí lóòótọ́.
1: Ẹ̀yin àwọn méjèèjì ọ̀dọ̀ wọ̀nyí ẹ̀bọ̀ wọn kọ́. Fàṣọ làátù.
0: Ẹ mọ̀ kọ́ yín lọ́kọ́.
1: Kọ́ ni ta tán.
0: Ẹ mọ̀ sọkọ yín dọ̀wọ̀ ta yín o. Kẹ́ ẹ lè bá ara yé lò. Kọ́ ni ta tún òun làwọn obìnrin tí ń bá ń tẹ̀rí ìbá fọkọ wọn. Kọ́ ni ta tún àwọn obìnrin tí ń bá ń bọ́kọ wọn sí lọ́hùn. Bàbá kú ọgọ́rùn-ún obìnrin yọ ní. Wà láì lẹ́yà ṣùgbọ́n àtòmí ìkílé wọn. Gbogbo èyí tó kù lónìí wọn ò kí. Àsìkò tí wọ́n kí ijó ni.
1: Bisimilahi Ade.
0: Òun ni ó sì ṣáájú gbígbà tí wọ́n ń ṣe ọlọ́run lọ́kàn.
1: Bisimilahi Ade.
0: Àṣẹnu gbígbà wọn gbé oru ọmọ. Láì sí lọ́hùn. Láì sí lọ́hùn. O sì gbàgbé ijó kan tí wọ́n pè lágbájá tán. Ìwọ ọ̀yá. O sì gbàgbé ijó kan tí wọ́n pè lágbájá. Àti sin lánàá. Kí lọ́wọ́ àfi jábọ̀. Ṣé Bisimilahi Ade ló ń gbé lọ́nu sàárè.
1: Ẹ̀yàwó wa ẹ̀sìn ọlọ́run.
0: Ọ̀dọ̀ wọ yín. Ẹ̀bọ̀kọ̀ yín sin lọ́hùn. Ọkọ̀ mi sì ní ìyàwó tí ẹ̀ máa sin lọ́hùn. Ọkọ̀ ò ní kí. Bí wọ́n máa ń pè bàbá Sáídá bàbá Sáídá òun kálukú ní màá wọ́n máa rí yín. Ọya wèrè ni. Àbọ̀lá ọkọ̀ lọ́jà sí ọ pé ń gbà náà. Òun ní wà lìjẹ́ náà. Ọlọ́run ti kọ́ ò ní wọ̀ ò sin lọ́hùn ò lè wọ̀. Ẹ̀yàwó wa ẹ̀ máa kírun. Gbogbo yóò tẹ̀lé máa ṣe tẹ́bá débi wọ́n bá ń ti ń jó. Tá bá pèrún ẹ̀yà abẹ́rẹ́ pé ẹ̀dákun tóbi ẹ̀dákun bọ́ mọ́ta wọn tóbi wà ń bẹ̀ ẹ̀ jókòó.
1: Fàṣọlẹ̀ àtù. Fàṣọlẹ̀ àtù. Kọ́ ni ta tán.
0: Ibi àdénù ẹ̀bọ̀ wà wọn kọ yín o. Ẹ sì tẹríba fún wa. Ìyá akọ ẹ mọ̀rí wọn fín. Àwọn ìyá nìní wọn bí wa. Bí wọn bá bí wa ẹ̀rí wa fín. Ẹ bọ̀wọ̀ ìyá akọ. Ó lọ sí omi mi à ní wàhálà àwọn àlájá àfikálọ̀ rẹ̀ ń ti ilé o. wàhálà àwọn alájà wa fẹ́ pọ̀ bí n ṣe bẹ̀ wọ́n ń bọ̀nu wọ́n yọ pánu ni tani ọba tún yọ pánu bí ẹ bá ṣe ìyá tó bí nǹkan ẹ ń jẹ wọn mọ ni ẹjọ jẹ wọn mọ ni òun ló bí nǹkan ẹ wàá di fáyè sin ni ẹ wọ́n mọ ti wọ́n ní sin ni ọmọ wọn gbogbo ọkùnrin kọ gbogbo ọkùnrin kọkùnrin gbogbo obìnrin náà sì gómi gbogbo obìnrin kọ omi ẹ lọ àfa ẹ lọ màjọ màmú nísìn ẹ lọ wọ ayé ń bẹ wọn bẹ ń bẹ àgbètí bẹ dùn ni lọ wọnà ń bẹ ọrùn mi ọrùn mi ọrùn a sì wálé èyí àti tọ́ pé ẹ ọ̀rọ̀ àwọn ọlọ́jà mi ni ajajaja títí ẹ̀ bá gbé wọn dá sí ìrìn tí ì dé nísìn màjọ màmú nísìn ti ń bọ ọlọ́run bó ti fi pamọ́ fọkọ rẹ wọn ìwọ ọkọ náà wo ibi tó ti ń bọ gbogbo ntọ́ yẹ kọ́ ọ ná fún ìyàwó obi ọlọ́run náà sí alo níbẹ̀ ni ẹ méjèèjì ń bìnrin rẹ.
1: Àlùbọ́sọ̀lá hàtú.
2: Bàṣọ́lá hàtú.
0: Obìnrin gidi.
2: Kọ́ ani tààtàn.
0: Olu mi ni ti bá ń tẹ̀rí ibà fọ́kọ ẹ̀. Ní ti ń bọ̀ wọ ẹ̀.
2: Hàfizọ́tàn.
0: Nínú àwọn obìnrin rẹ̀. Tẹ́bi ọlọ́wọ́ bá tún fẹ́. Òun lóbìnrin ti bá ń sọ
2: lẹ́ẹ̀dì.
0: Obìnrin ti bá ń sọ ojú ara rẹ̀. O ti wà lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀ kò wá ṣe sì nàmá. Gbogbo bíi tí jáde tẹ́lẹ̀ kọ̀ jáde bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn àlè rẹ̀ ó juwọ́ pé rábànà mo ti wọnú ilé ọkọ mi èyí tí mo ṣe sẹ́yìn ọlọ́run fi rí jìn mí. Obìnrin tó bá sọ ojú ara rẹ̀ ọlọ́run láwọn obìnrin rẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run ẹ wá wáyé lónìí ẹ wá àwọn ìyàwó wa láyé lónìí ọmọ olù mi ń bẹ nínú ilé àfa bí àwọn obìnrin dàrú dé ọmọ olù bọ́ọ̀lù ní bá gba òde mẹ́jọ wàláì tí ò ní ráyè tálẹ̀ rẹ̀ sì dé pé mo ti fọ́nú fáwọn yòókù mi o àbí kan yáwá bí òde wa ó sì wá ni aago méjì sí aago mẹ́ta wákàtí kan lè lù fáwa yóò sì wá lóòótọ́ mọ̀ sípàlẹ̀ rẹ̀ ni wọ́n jọ múra wọn wọ́n jọ ṣàṣepọ̀ pẹ̀lú olùlù yé oyún olùlù oorun máa fà lọ́wọ́ àfọ́mọ̀ kó lóyún àfa náà sàbá oyún dé ọlọ́kọ̀ òun náà ló ní ẹ dákun ìyàwó tí a ń bẹnu ilé ọkọ náà kò ní ọkọ lóun lọ náà ní àbá ó dijọ́ ọmọ wọn gbé wákà.
1: Ọmọ tó lọ bàbù wájẹ ọgbẹ́.
2: Ọmọ tó lọ bàbù wájẹ ọgbẹ́.
1: Ọmọ tó lọ bàbù wájẹ
2: ọgbẹ́. Àmì ọmọ tó lọ bàbù wájẹ ọgbẹ́.
0: Kálukú ń wò pé àwọn ọ̀rẹ́ tó sì máa wá ń pè é. Ọmọ bàbá ìyá bọ̀. Gbogbo àwọn ọ̀rẹ́ mọ̀. Ìyá tí ń dábàá gàárí pé wọ́n ń fura. Òun bá tún wẹ̀yìn.
1: Ẹ̀yin olóògbé yẹn ti gbé.
2: Àmì ọmọ tọ̀lá wàbù wájẹ́ ọgbẹ́.
1: Tó ti dókítà kan ti rárá.
2: Àmì ọmọ tọ̀lá wàbù wájẹ́ ọgbẹ́.
0: Ẹ̀rọ kan ti kò tètè fura. Òun tún gbé owó jáde. Àwọn ọ̀rẹ́ kan ní ọkọ̀tà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àrájà wọ̀ fẹ́ wà sóbì ya o. Bẹ́ẹ̀ni ẹlẹ́yìn kẹta àdáwọ́ká wà sóbì ya lẹ́fún wa. Àyẹ̀dá kan yẹ gbogbo àwọn ọ̀rẹ́ bóyá kàṣà ọmọ àkànbí bíi olú ayílà ẹ̀yin obìnrin ha ń jẹ́ kí a máa ọ̀rọ̀ yín àfi ha.
2: Bàṣọ́ làátù
0: obìnrin rẹ̀
2: kọ́ ni tààtàn
0: ẹ̀ máa tẹ́rí.

to abe yin bọlọrun ti ni e so ọlọrun lawo benin renu iwo yawo wo na wo yin ton dalara oh ise kilo nse wo ya so ton wo bo ba ku lọrun eleyi o ti e mu kan bo bo so lọrun eleyi o bo so lọrun eleyi bo bo so lọrun ton o bo so lọrun tin iwo na ni ngareji iwo na ni loke moro baba tin na iwo na ni bo de ologun bi won ye nkan won ni ha e ku alaja alaja pe yen jade na wole ayoka o tu gbajima lọdọ baba ologun na ko sibi tun ti mo olodun ma se nso eri re nbo wa gbon lorun re nbo baya bi won ti je olu aye ni bo ti gbon ni en wa ni ja yo ti ti mo po dan kan be lara won jo nya ko to ku o tun ji ya nu sare o tun wa ka gbangba si gbangba wa bi mi olodun ti ti tuna si ma se nso wo yo mo to bi wo bi to ru lo baba won ko nfa o da gugu epo ni won agbo mo mi wale wahala de ani tete mo ko ma wa ko àwọn olóyè sèpọ̀ mọ́ sèpọ̀ mọ́ bàbá àwọn ni èyí sèpọ̀ táyì gbogbo kálukú lójú ọlọ́jọ́ ìwọ̀ lọ́ni àwọn àṣẹ bọ́mọ́ tàwọn ọmọ àgbà ń kò kọ́ ilé gẹ́gùn kò ń dá lẹ́yìn lómi gíní ọkùn dá mílẹ̀ láyàní ọmọ gíní kọ́ ìwọ̀n náà ni bẹ́ẹ̀ ọmọ òjẹ̀bí ọmọ sọ fún yín kóhun sọmọ nu léyìn àmẹ́yìn ọmọ ìyáwó ni ọkọ̀ bọ́ta ọgbà ẹ wá ba lulukulu ẹ dẹ́kun wọn náà sì mọ̀ kọ́ máa wọn kọ́ ó gbé wá ni ó di sàárè

0: ọkọ àtìyàwó ẹtọ́jú ara yín ẹ̀sìn ara yín ló mọ̀ ya ẹ̀yìn ìyàwó bàbá ẹni àṣẹ wọn ti fúyẹ́ níjọ́ tí èèyàn bá ti wọnú ilé ọkọ àti ọkọ òun là ṣe lọ́dọ̀ ọlọ́run ẹ̀tọ́ láti ọkọ yín o ẹ̀sìn bàbá ara àwọn ọkọ yín àwọn alábàágbé àwọn ọkọ yín ẹ bọ̀wọ̀ wọn àwọn ọ̀rẹ́ ọkọ ẹ bọ̀wọ̀ wọn ẹlẹ́mí àníwá láìka láì nìkan mọ́ràn jùmọ́mi wọn wàá fẹ́ nìkan àdìsá mọ́ wàá fẹ́ òun ṣe rẹ̀ àdìsá wò lọ wàá fẹ́ àwọn ẹbí gan lọ wàá fẹ́ àwọn ẹbí àwọn lọ wàá fẹ́ bọ́kọ̀ rẹ bá fẹ́ràn rẹ di ọ̀tún lamẹ́wàá báwọn ẹbí ọba fẹ́ràn rẹ wà láyé òpó nulẹ̀ ni àwọn ìyá tí wọ́n ti dé ayé káwọ́ tó dé bọ́yẹ ní arúsí ni ìyá mi yóò máa wù wọn kẹ́hìn ọkọ̀ rẹ lọ wàá fẹ́ ó di lóru nígbà tí ọba ti ń régún ti ń yanu iṣẹ́ báyìí lóru ọjà yàbọ̀ òní jáde bọ́ ọba ti kọ̀tọ́ lọ́jáde tọmọ ń sunkún láyọ̀ bẹ́ẹ̀ di tiẹ̀ nìkan tẹ́lẹ̀ gbẹ̀wọ̀ nìkan lọ́ ń gbẹ́ àwọn ìyanu wọ́n wí fún ọ lọ ní ìsẹ̀ ọ̀dọ̀ wọ̀nyí ẹ̀sẹ̀ rere o ìyá kọ́ ọ̀dọ̀ wọ̀nyí kí ọlọ́run tó wá wílí kátó sàdúrà.
1: Wà láti.
0: Ọ̀run wá fi àbọ̀ sẹ́rí ọkọ.
1: Sàkó fún àánú ṣú záwò náà.
0: Bàbá wa ìṣe hákàn lè lákà wọ́n ti dìde. Bàbá wa ìṣe hákàn lè lákà bẹ́ẹ̀ ti lo ayé ẹ̀yìn àgbàlagbà jọ̀hún. Àwọn ọ̀dọ́ ọ̀sìn àlò bẹ́ẹ̀ má ààrẹ lò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ti sẹ̀tọ́ ń jọ̀hún àná àwọn ọ̀dọ́ ọ̀sìn ààrẹ tọ̀ sí bẹ́ẹ̀ má. Àwọn ọmọ àjá àràbùkọ̀ ọjọ́ kọ́ gbádùn ìyàwó ẹ̀. Àwọn ọkùnrin lòsì náà jẹ́yàwó gbádùn ọkọ̀ ẹ̀. Báyé ti rí nu ọmọ rí ọmọ wá hùwà rí pé me and my husband èmi àtọkọ mi ó ti tó mi tọkọ mi tó mi. Ẹ̀yin náà ẹ̀jẹ̀ tọkọ yín ó tó yín. Ẹ má wo bòmí mọ́. Ǹjẹ́ obìnrin bá ti ń lọ wo tẹlifíṣàn nílé kàtọ́ wá dé tí wọ́n ń banú ọkọ rẹ̀ jẹ́ pé ọlọ́run o ń bá mọ̀ ni tẹlifíṣàn ò sí náà ni. Ǹjọ́ ti ti bẹ̀rù ọ̀nà yìí náà mo ti bá kí nínú ilé rẹ̀ tí n ti sọ fún ọ pé ọwọ́ mi ń ṣe bọ́ ìyàwó rà mí náà ni. Bí kábẹ́ẹ̀tì yìí ti yanu láti jọ́nà lọ yanu bí sin nílé yàrá sílẹ̀ báyìí ti ń bọ̀ yìí tẹlifíṣàn bí kí n náwó múra mi nínú ẹ̀ báyìí. Rọ́ọ̀gì inú ilé ẹ̀ bí ti ń sọ yẹn ó ké ni sí àánú ilé ẹ̀ bí ti ń wọlé ẹlẹ́gbẹ̀ẹ́ àti mo wà nínú ọkọ̀ àjàgbé ni. Kì í sobìnrin rè bó o ti ń banú ọkọ rẹ jẹun sobìnrin gidi má bọ ọkọ rẹ nu jẹjẹ nu ọkọ rẹ ọmọ ọdún ni bẹẹ bá jẹ nílùú lásán o sì máa sọ fọkọ rẹ má fàdúrà náà lọ pé àwa tá a jẹ nílùú lásán yìí náà láàmú fi tọkì lérí yàn ẹ sá máa ṣiṣẹ yìí so obìnrin nu àmọ wọn nígbà náà kọ kó o sí ọbẹ yóò kó o birú sí lásán pé kò sí ọbẹ ọwọ à ń tutọ ọ jẹun ni ọkàn máa ń rìn mí ni n bá mọ pé ìta máa jẹ ní wọn fi ọ jámi rìn bá fẹ ọkọ rẹ di mẹta nísìn ọlọmọdé yẹn ò sí léwọ ni ọlọmọdé yẹn ò sí léwọ ọkọ wa ń pẹ láàrín òru la wà kálukú gbọ́n tó ìmọ̀ ni wọ́n mọ̀ gbọ́n ní àbúmọ́lá gbogbo bọ́n ọlọmọ jà sí léwọ yàwó lẹ́fẹ̀ẹ́ kọ́ máa wọ́n sí léwọ lánàá ẹ̀fọ́ nìkan la jẹ kò sí irunú ẹ̀ ó tún lónìí ó tún máa lọ́n máa rẹ́ la kí n máa fi rúpò ọlọ́wọ́n ní jẹ́mi ò sí léwà o òbò já ṣe ìdá àbá ṣe èmi ṣe ń lè kó lọ́ọ̀ ṣiṣẹ́ ńlọ́nu alájíwá yúnúṣà gbogbo tó fi máa tọ́jú àwọn ìyàwó rẹ̀ ọlọ́wọ́n ò ní fi wọ́n o.
1: Ami.
0: Ẹ̀yin ọkọ ntọ́ wọn náà máa fi tọ́jú rámá ọlọ́wọ́n ò ní fi wọ́n wọ́n o.
1: Amina.
0: Abdul Kabir ọ̀dọ́wọ́ Aliyu ọ̀dọ́wọ́ wọn náà lákùn tọ́jú ìyàwó rẹ̀ dáadáa. Tó ọlọ́wọ́ ni wàlá ti tàkà fúnà ọlọ́wọ́ gbà.
1: Wàlá ti.
0: Àwọn obìnrin tó ṣe pé.
1: Tàkà fúnà nù ṣú.
0: Àwọn obìnrin tó bá ti pẹ́ yẹn ọkọ obìnrin òní alájàngbìlà ni wọn onípakalèké tẹrù yín bá wọn ń bà wọn tẹrù wọn bá ń bà yín.
1: Fàáìsùnà.
0: Ẹ̀yin ọkọ àìna obìnrin ìwọ ọkọ tó ń lu ìyàwó rẹ̀ òní láárí. Láti máa ń nobìn agbá àwolobìn ní agbá àwolobìn ní tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ ayé ńlọrọ̀ kúkú nulẹ̀ ìyá kọ́ wá ń sáré wá ìṣá ọmọ pa ìwọ̀n mi bí gbà tí ń jà pẹ̀lú ọkùnrin ẹ fi mí lẹ́la jà ẹ sọ mí lẹ́ lérí ìyàwó èso ọkọ tó níláàrí ìwọ ọkọ àìlù ìyàwó ẹ ní mọlù ọlọrun ní ẹ mọlù wọn àmọ ń wọ fún yín ní nǹkan option wà kí ni mo ṣe ní ìkìlódé tí mo fi ní ẹ mọ lù wọn rárá fáyìí tù húnlẹ ìkìlọ ní ìṣáájú. Ó kìlọ̀ fún ìyàwó rẹ ni wọ ìyàwó mi mo ní bò tí n fi kọ́nsẹ́ẹ̀tì lásájò kọ́ńtà yìí mo ní wọn fara mọ́ ní tí mo kówó rà náà nù mo ní wọn máa jókòó nù lébà jókòó dáadáa borí wọn máa pé ìyàwó alájì kìíní nù ọlọ́ni fáyìí tù húnlẹ ẹ kìlọ̀ fún wọn ni alájì wa yunusa ọ̀ngbọ́nù ìkìlọ̀ obìnrin ìyàwó gbà ni ọba ti ìlú ẹlòmíín ní ìkúùkù mú àwọn ọmọbìnrin òun kì í gbọ́rọ̀ gbogbo fáàrí obìnrin ọlọ́run ni ó ṣe sọ́kọ̀ rẹ nulẹ̀ ìwọ ọmú níyà níjọ wọn ti sìn ọ fọ́kọ ẹ níjọ olómẹ́rí ọkọ rẹ tọ́ attract ẹ̀rí níjọ olọ́dàmú ọkọ rẹ débi pé kọ́ mọ̀jẹ̀ olóde pé ọ̀gbọ́n mọ̀jẹ̀ alóbi kankan olójoojú lóṣù yìí wọlé ń jẹ́ ìrẹsẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ tó bá dé ta gbogbo aṣọ tí ọ̀dà ní ẹwọ́ òun níwájú òyà àmúra bàbá olùrò gẹ̀ǹgàn gẹ̀ǹgàn bàbá olùrò máa pé wọ́n máa kó tó bàbá olùrò mọ́ bàbá tó wọ́n pé kí ètò kí ni tó ń wò yìí wọ́n bọ̀dọ̀ palù nínú sí i ń jẹ́ ìrẹsẹ̀ bẹ́ẹ̀ sọ pé ẹ̀rí kéré ọkọ ẹ̀ ọ́ dàrú.
1: Wàlá tí taka funa nusu sahunna.
0: Yorùbá fa ìzuhunna.
1: Fa ìzuhunna.
0: Báwọn ìyàwó yín bá ṣe Aliyu àti Yorùbá kò sí ijó tí obìnrin pé tán torí nínú fọ́tà àhàwà lọ́lọ́run ti dá wọn níjẹ́ wọn bá ti ṣe tí ó dùn mọ́ yín ẹ̀fìn rẹ̀ ra bẹ́ẹ̀ bá lẹ̀ fẹ́ kà mọ́ tí ẹ̀ tún fẹ́ fẹ́ mi ọlọ́lọ́ ọmọ orí ìtẹ́yìn tó lọ́ọ̀fẹ́ làáfi ní sùúrù pẹ̀lú ìyàwó àwọn obìnrin ó ṣe wọn ó ṣe sí obìnrin dandan ni ẹ wà ní sùúrù ọlọ́run fa ìzuhunna à á kìlọ̀ fún ìyàwó ẹni ni kọ́dà tó bá síbẹ̀ tó bá lọ́ọ́ ní atajù ẹ lo ìfẹ́ má ṣe pèlè ọkùnrin mi ẹlòmíì ọkọ àdé pẹ̀lú ọlọ́run yóò tún àti obìnrin ni yé alájà ìwé gbogbo erí mi ti ń gbóná ìwé lórí ibú ọbẹ̀ wọn ọkọ lẹ́yìn ni wí bẹ́ẹ̀ ó lo ìfẹ́ ni bàtà ti ń ju ọlọ́nà fún ni náà ọmọ ọrùn mọ́ni ó sì ọbẹ̀ tó ní púpọ̀ ọmọ ọrùn mọ́ni ó sì ọbẹ̀ tó ní púpọ̀ kọ́dà mọ́ gbọ́dọ̀ gbogbo àwọn gbogbo ọ̀nà fún mi ó tiẹ̀ kílé àmọ́ ọwọ́ gbé olóòlù díẹ̀ kíní látàdé.
1: Fáìzúhúnà.
0: Ẹ kìlọ̀ fún wọn.
1: Wọ́dùrúhúnà fílmọ̀tọ́jì.
0: Ẹyin ọkùnrin èyí tẹ́ ẹ bá kìlọ̀ fún tí ọba gbọ́ kéèdìjà ọlọ́ni wọ́dùrúhúnà fílmọ̀tọ́jì ẹ̀rí ìlànà kejì nù ni ọlọ́run ní bọ́ ọba kìlọ̀ fún tí ọgbọ́ ó tún ṣe ń tó ní ọmọ ṣe ni. Kò ṣe nǹkan kan ọ̀ ń lọ wo tẹlifíṣàn lọ́dọ̀ bọ̀dá àmúdá ńlẹ̀ kejì nígbà tọkọ rí ọtí ọlọ́run ò tún wá lọ ní ọ̀lọ́ nílọ dáadáa ọ̀rọ̀ amú aṣọ orí wọn gbáyà ní kẹ́ni concert láti jẹ̀rún ní tí ń wọ àfi jàrún òun ti funfun ni ó ti di dúdú ọwọ́ agbè lọ bẹ̀rẹ̀ náà bàbá iṣẹ́ dákọ̀ọ́ bá sílẹ̀kùn nínú yàrá òun yàrá ẹ wá wèrè fá bàbá tòun tóun náà ti ń wọ àtẹ́tẹ́ ìpé jọ́ títí ń bẹ ọwọ́ wọn ọ̀kan rí wọ́n bá rẹ̀rìn yá òòrò gògó ọ̀fọwọ́ gbá ọ bó ti fọwọ́ gbá ọ ni ó jí àwọn ibi ọlọ́run.
1: Fáìzúhúnà.
0: Ìwọ ọkọ bàbá kìlọ̀ fún ẹ tí wọn bá gbọ́ kìlọ̀ tún wá kà.
1: Wọ́dùrúhúnà fílmọ̀tọ́jì.
0: Ọlọ́run lẹ́wọ̀ àyàn ọ̀yàn yàrá rẹ̀ lódì má sùn mọ́mọ́ ẹ wò fi ọlọ́run ọlọ́run ò kí o tí ì ná o bàbá kìlọ̀ fún tí ọ̀gbọ́ wà á yan yàrá rẹ̀ lódì ẹ dẹ́kun níjọ́ wọn àná àwọn ìyá wa gbogbo àwọn ìyá ọlọ́run jọ da fún yín wọ́n ayé lu báwọn ọkọ wọn ọba súnmọ́ wọn òbí ò sì lọ kúnlẹ̀ alájì kí n máa ṣe mo retí yín àti jẹrin ẹ wọ yàrá mi ẹ wọ yàrá àwọn ti sìn òfin ọlọ́run yìí kọ́dà kọjọ wọn lójú pé ìsìn ni wọ yàrá rẹ mọ́ yọkọ̀ wọ ọ̀nà pé ẹ ṣe bàbá múdá mo retí lánàá mi rí èmi mo ti sọ fún ọ gbogbo tí ń lọ wò kíní lọ́dọ̀ yìí sáà ni mo àwọn ọmọ àbúrò ọmọlẹ́yìn mi mo sọ fún ọ ọgbọ́n náà òtún ni wọ́n máa lọ wò ẹ mọ yan yàrá rẹ lórí ẹ̀ka ìwọ tí kìnìún ìrètí ẹ bí n bá sí ẹ̀kan ọ̀nà tán bá lu ẹ̀sẹ̀ náà ìbọn ọ̀dọ́ àkúlọ̀ pọnakanna tó wọn mọ̀ ọ̀rìyàn lọ́kàn ni lórí ibú ọwọ́ ẹ̀ ń lọ ọ̀rọ̀ alájẹ́ àmúdánù bàbá tí bá ẹ̀kan tó ń bá súnmọ́ mi èmi mọ̀ sàǹgbọ́n kan kò jófin ọ̀sẹ̀ mọ́.
1: Fáìzúhúnà. Fáìzúhúnà.

0: ti kúùkù kọ́ rárá. Àyàwó kan ti lọ, ọkọ̀ bá gba létí báyìí, òun náà súnmọ́ kọ, àyẹ̀wò ẹ̀ kẹrìnrìn. Ọkọ̀ náà múlẹ̀kẹ̀ àlùsí tí wọ́n so mọ́ lọ́rùn, ọkọ̀ àfàájì pàtì, òun náà nà wọ́n mú tẹlifíṣàn wíì. Ọkọ̀ náà mọ́ mọ́ọ́dọ́ kọ́mbọ́dù òsì tí wọ́n kàn fún. Láyìdá, àwọn àyàwó kan ti lọ láyé. Wọ́n wàá sọ ra wọn darun ogún. Nígbà bá wa ṣe tán bá yẹ̀wù tán, wọ́n wàá tilẹ̀kùn. Ìpì ìyàwó máa kú ẹgbà míì, àwọn obìnrin lẹ́nu sílẹ̀kùn. Àì mo ní o sílẹ̀kùn. Ẹ̀ẹ́nì sí. Ẹ̀kẹ́ náà tó máa bá wa ní o sílẹ̀kùn. Ntẹ́ ìyàwó bá tún wọ́n gbá mú ìyàwó lé máa pé ẹ padà alájì ni ẹ pè wá. Ntọ́ gbá mú yìí ọ̀dà ọ́ mọ̀ pa. Ṣé ń gbọ́ nǹkan? Ọkọ àti ìyàwó nù, ọlọ́run ò ní ṣerú ẹ̀ fẹ́yìn.
1: Amina.
0: Ẹ̀yin ìyàwó, àyè sì lọ lékejì máa lọ rojọ́. Ìyàwó mi, ilékejì ni ẹ lọ, aníbẹ̀ lòun ti lọ́rẹ̀ẹ́. Àyè lọ lọ́rẹ̀ẹ́ ńlékejì ńlékẹta.
1: Ìyàgò yín, òun ni ìyá yín.
0: Ẹ súnmọ́ yóò mọ ìyá yín mọ̀ràn. Ntàwọn rí tójú wọn èjìn. Ẹyin pé bí a gbé agàtẹ̀gùn, ẹ lè rí ntàwọn ìyá ni rí. Àwọn ìyá wa tẹ rí wọn a màlẹ́ ọkọ wọn. Wọn ò sì ní jà. Wọn ò ní bá wọn jà. Wọn pe ọmọ àwọn ni kọ́lọ́n sájò lálùbáríkà gbogbo wọ̀ sí táwọn rí. Àwọn bàbá wọn ni wọ́n hì mọ̀ bá. Ṣébà wọn mi léwẹ̀ fún àlejò mi. Wàlẹ́ mo sì gbé gara wọn lọ pọ́n. Ẹyin ti sin tó bẹ́ẹ̀ yọkọ̀ dúró ni. Tó ti kọ́kọ́ dé bá tó obìnrin ná. Kọ̀mọ́rú ti ṣe o. Bọ́bá dúró àwa ni. Bọ́bá gba nǹkan kan ni kọ̀fẹ́ mọ̀. Màá bọ̀ mu wá lórí. Ọmọ bá ń bọ́ mi. Wọ́n ní wọlé ní sunmọ́ lórí ibu tí ń bẹ nù lé. Wọ́n lẹ ti wọlé ọ̀tá aago mọ́kànlá. Àwọn ilé ibu kan sì ń bẹ nù lé. Bó ti wọlé ni wọ́n ti dọ́jà. Níyìn lọ wà tètè. Alájà tá a máa wí ti dé. Alájà òun wàrà. Ń bọ̀ nù. Ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ìyàwó. Ẹ dúró dára pẹ̀lú àwọn ọkọ yín. Ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin ọkọ. Ọ̀dọ̀wọ́ ẹ̀yin náà ẹ tọ́jú ara yín kẹ́lẹ̀ rí sẹ̀mí ayé sọ́dà lò.
1: Tọ́jú aya rẹ̀ o. Kó lè já aya rẹ̀. Tọ́jú aya rẹ̀ o. Kó lè já aya rẹ̀. Tọ́jú aya rẹ̀ Yunusa

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bábẹ nìkan kan.
1: Television and radio www.ajisebioyoradio.com ẹṣẹ tẹ ń gbọ ìkànnì wa o ajisebioyo láàrí ọyọ ò ní ṣe bí bábẹ nìkan kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi babeni kokan.
0: Ajisebi Oyo laari Oyo ni se bi babeni.
1: Ha, mimo l'Olorun ba.

wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́ọ̀mọ́ntínṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn, kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn, kéde wa kọ́mọ́jọra wọn. Lẹ́nu wọn nínú ròrí wọn, wọ́n ń lé ọlọ́ọ̀mọ́ntínṣe àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ kọ̀rẹ́tì notion yẹn, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹlẹ́sìn kan, ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan. Àwọn dẹ̀dẹ̀rìn dínrúbú, àwọn dẹ̀dẹ̀rìn pálí, máa jìjà ẹ̀sìn, máa gbé ọlọ́run níjà. Àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn ràn ọ́. Ẹ ní sì gbọ́ wọn, ẹ ní bá wọn mi, wọ́n ti ń criticize ìjọba. Nígbà wọn ti jẹ dòdò, wọ́n ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sòdodo, tẹnu wọn fi kò dodo. Ṣùgbọ́n wa a yà balẹ̀, yà bòkè, yà gigoko, yà bá everybody. God damn it. Béèyàn bá súre fún yín tí ò sẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá mi Adégbèǹga Adébóyè of Blessed Memory. Ó ní béèyàn bá súre fún yín tí ò sẹ́ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képè bọ́lẹ̀, ẹ̀yin mú sí kẹ̀pè fún mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God demo tiẹ láì. Ẹ jẹ́ tuntun sọ. Àní béèyàn bá súre fún yín tí ò sẹ́ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képè bọ́lẹ̀, ẹ̀yin mú sí kẹ̀pè bó mẹ́rin lálẹ́. Ẹ pé get out, ẹ tó pé get lost, ẹ pé go to places, ẹ kẹrin, ẹ pé God demo tiẹ láì. Ọlọ́run nìkan lọ́ba o, àwa nígbàgbọ́ pé Ọlọ́run ń bẹ o. A tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. Ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára Ọlọ́run lódìmọ̀rẹ́. Wàlà haúlá wàlà kò wátá ilá abẹ́là àlúyìnlá sí. Ọwọ́ Ọlọ́run làwá wà o, Ọlọ́run ló nìkan pẹ̀ mí ti àlọ́wọ́. Wàlá yìí tó bá ṣe é ṣe fún wa ni wọ́n ti pa wá dànù tipẹ́tipẹ́ o. Ṣùgbọ́n Ọlọ́run ní ń sọ wa o, Ọlọ́run ní ń pa àlọ́ àti àbàwá mọ́ o. Nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́. Nítorí pé ọba tí ń pa Ísírẹ́lì mọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. Ọba tí ń pa wá mọ́ nílùú Ọ̀yọ́ ìsùn bẹ́ẹ̀ ni kì í tó gbé. Kì í tó gbé o. He neither sleep nor slumber. Ìsọ Ọlọ́run ọba àbò rẹ̀ tó ní ìgbọ̀n tó dá yíyọ̀jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá gbogbo wa o. Tẹ́yìn náà bá fẹ́ dá ṣètò kí n tó máa lọ kí n tó máa dágbé. Torí kí mo ti wá ṣètò tipẹ́ lọ́jọ́ kí n máa ṣe látẹ̀ẹ́kan. Pé kí n jẹ́ gbádùn mi dáadáa bí n kò ṣe gbádùn tíì. Tí wọ́n tún máa ṣe ń gbádùn canvas lórí tẹ́rẹ́nàs. Ẹ̀rín búkú. Ẹ̀rín ìka ẹ̀rín kéékèé ń bẹ lẹ́nu mi dẹ́yìn nǹkan. Ẹ̀rín ń gbàbí kankan sí.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, arògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé téèyàn bá tiẹ̀ fẹ́ wá ojútùú sí náà ni kéèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ put for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Gbogbo làwọn àti ẹ̀fẹ́ sá lọ. Sábàtà lówó. Tábí wọkọ̀ dé Ìbàdàn.

ẹni tó bá wẹjú inú bí irú èmi adéyin kábà iná ni ọmọ bẹrù ẹni tó wẹjú inú ńlẹrù ń bà aya kí ni mò ń bá bọ̀ a ti mọ̀ pa níṣòro ẹ dákun ẹyin tẹ bá ń gbọ́ mi lọ́wọ́ torí níná lórí fóònù ọ yẹ kí n ti jápa 11:30 mo ti ní ìjápa ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni ẹ bá mi chaatì lórí wọ́sàápù kí lẹ́yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútùú sí gbogbo bí gbogbo ẹ ṣe rí kí n lójútùú ẹjẹ́ kájọ sọ̀rọ̀ kájọ sàsọyé pọ̀ ẹjẹ́ kájọ reason together let's reason together ẹjẹ́ ẹjọ́ sàsọyé pọ̀ kí ni ojútùú gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro tẹ́yìn bá wá mọ̀ pé nàìjíríà ilẹ̀ yorùbá gbogbo ẹ̀ a níṣòro pàápàá jùlọ ilẹ̀ yorùbá tẹ́ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o kí wá ni ọ̀nà àbáyọ kí lójútùú sí ṣòro wa ẹ bá mi chaatì lórí whatsapp 0706887-4274 nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí n bá ti rí àwọn èèyàn bá ń dá sí 0706887-4274 ó ní mò ń lò lórí whatsapp àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ̀dákun tó bá jẹ́ pé wá fẹ́ kọ́ọ̀lù lórí normal kọ́ọ̀lù ni ẹ lè kọ́ọ̀lù lórí normal kọ́ ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù whatsapp kọ́ ẹ̀dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi bá dé Facebook oríṣiríṣi page ni bá dé bí oríṣiríṣi channel YouTube channel ni oríṣiríṣi radio station ni kò sí ọjọ́ kan tí ilẹ̀ ò mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè Nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé oye tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wojútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kán sáré dàkún kán tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan owó la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan owó ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà póun ní ìṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tó wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kún. Ní àbáyìí wá ń fún mi ní làbáre. Ó dìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ délùú ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ délùú Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ̀lù rẹ̀. Ó ní ìtakátá ọ̀rẹ́ òun yìí sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí. Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èyàn pè ọ́ para àmọ́ rẹ̀ ò yá. Ọtún kọ́kọ́ ń bu pé sí ò get ara sí ò serious ni. Ọlọ́rọ̀ ń sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná. Rárá, ríra.

0: wa n bi le re oro pe sasema pa awon baba wa ni eni to fa fe mo di oro to ba bere oro na ni ma ni lo fe die gbo eni to ba bere oro na lo fe die gbo o o n ba bi pe la mo yin kin lo se o to fi se ba se bi mo re na lara re o ya ni ile iwosan won mo la won ti gbe lo pa ara re o ya ni lọ́wọ́ la nu kó tó lórin àwọ́ bá bọ́ sí lọ́nu ó ní tó ń se ń bù ní wípé gbogbo kíni kò sí nǹkan kan tán nìdí òun fún yàtọ̀ fún pé bọ́yá létà ó kóun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so ó ní sóun ní ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbó ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbó ní nọ́ọ̀sì tí ó fòmí sí ilá tó fi ń pe òun pe nkan tó yẹ kọkọ se náà ni pé kó pe 911 kí 911 kọ́dẹ̀ téèkì ká take up isu yẹn. Bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tí mo sọ kó kọ́ lù mí láti lu ọba lánàá. Ó tún bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá
1: ó
0: pé kódà kọ́ ọmọjọmọ onílùú. Kọ́ ọmọjọmọ onílùú tí nǹkan emergency bá ti dé tí wọ́n bá ti pe 911. Wọ́n kọ̀kọ́ attend sí ọ̀nà o.
1: Ọ̀run ọ̀run.
0: Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ ọ̀tìyìn bẹ̀rù. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní Germany. Ẹ̀yin ti Faransé. Ṣé bó ṣe rí lọ́dọ̀ ọ̀tìyìn náà ń bẹ̀ nù. Ẹ̀yin ti UK. Ẹ̀yin ti United States of America. Síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ní àyín. Ó ti gbéyàn lọ sí hospital. Wọ́n ti attend sí ọ̀nà. Bó gba káàdì wọn ní dọ́ọ̀lùn pẹ́ẹ́pẹ́. Ibi tí a bá ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid. Wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀. Ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì.
1: Àwọn ìjòyè.
0: Kí ló dé tà ń fi irú eléyìí ṣera wa? Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí?
1: Ìyá
0: yìí lẹ́tìrí tí bọ́yá báńdíìtì àbí tẹ́rọ́rìsì ọ̀pọ̀ àyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ. Tó didi ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: Ẹni bọ̀ọ̀rù mọ̀.
0: Ìwà àmọ̀ bọ́yá tí gbogbo àwọn èèyàn bá kú tán ta lẹ fẹ́ máa jó lórí ilé lórí náà. Kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú? Kí ló dé tà fà lò woman life? Wọ́n fi bá Adé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn sẹ́só. Wàhálà ti wà o, iná wa ń kàn ga o, mo rí iná nínú kàn ga o. Iná ń jó lórí omi ẹ̀yin tèmi. Tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi, ẹni lọ kó irú ẹ̀ wá ni o. Iná ń jó lórí omi o. Ṣé bá ṣe máa wá bá lọ rèé? Ṣáà máa ń wòran ni? Ṣé bá ṣe máa bá lọ rèé? Torí bàbá ń bá a lọ bá ìwà láì, nǹkan kan ò ní ṣèǹjì o. Nǹkan kan ò ní ṣèǹjì o. Ṣé bá ṣe wá fẹ́ máa bá lọ rèé? Gbogbo àwọn tán jẹ́ educated fellows. Tẹ́ mọ̀ fojú ọmọ wéwò, wọn ní voters card. Èyí tó ní voters card ò ní dìbò. Gbogbo wọn ní ìsìn káà náà rí ṣéǹjì kankan jápa. Kán sá lọ, kán gboko bòmíì lọ. Ẹni kálukú ń lé káàkiri ní ìsín yìí o. Ó ń kálukú ti wá wà so service. Tóbi di pé ìhà kọ̀kànmí ni kálukú wá wá ń hù.
1: Ẹni bọ̀ọ̀rù mọ̀.
0: Ẹgbọ́ bó ni náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. Mo sì ń jó yé yín o. Àlà ni ó padà fokọ̀ lẹ́hàn o. Àlà ni ó fokọ̀ lẹ́hàn o.

0: Àrùn ò mọ́ọ̀rù má o, ayé gangan ní mọ́ọ̀rù nísìn, Nàìjíríà ní mọ́ọ̀rù o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ o, Nàìjíríà mọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́. Ajínigbé látùn lọ́sì, agbẹ́niṣẹ́ sọ́sọ́wọ́ látùn lọ́sì. Nípa self-business ìmọ̀tara ẹni nìkan, ọ̀la òjọ́ tà ń wá káàkiri láì níṣẹ́ lọ́wọ́. Àwọn bàbá wa sì bọ̀, wọ́n nídìí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Ìdí iṣẹ́ ẹni ńlá mọ́ni lọ́lẹ́. Àwọn bàbá wa láyé ọjọ́, wọ́n tó ló lè nìkan ló bọ ọmọ jẹ́ o. Ọba àmọ́ ṣẹ́ gítà, ọba àmọ́ pọ́n mítà, olè ń ló bọ ọmọ jẹ́.
1: Ilé ọ.
0: Ṣùgbọ́n níbi ìta wa yìí. Mo sọ lánàá lórí ètò tí mo ṣe. Mo ní wàhálà ìfòró. Fóònù mi ti fẹ́ kú. Pẹ̀lú ìdààmú tí ó sì òsì tí ó sì àti ìyà tí ó dálẹ̀. Wàhálà agbára ẹgbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ owó ní ká o. Mo sọ lánàá o, ẹni tó wẹ́jú lẹ̀rú ń bà o. Wàhálà tí ó sì tí ó dálẹ̀ apá owó kò ní ká.

0: ẹni tó kàn lọ mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé òun.
0: n ò fẹ́ sọ tẹ́lẹ̀ n ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹjẹ́ mi ò já yín tán ẹjẹ́ ń já yín tán lè ní. Mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ bá mọ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ìlú oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi ṣe ọ̀kadà tí mi fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tatakùkù mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́. Nígbà táwò ẹ sọ̀lẹ̀ táà sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ táà sì fẹ́ jalè. Ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. Èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: Ẹni lọ́ọ̀lù mọ̀.
0: Sáwọn ọ̀lẹ́ yìí tẹ́kùn gbòòrò tí wọ́n ń se bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí kankan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá po firi sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ̀ tí wọ́n ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ́hún ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi sẹ́rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ṣe ń rélura wọn kí kọ́ má ṣàyọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lóun ọ̀ gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. Àwọn ọ̀lẹ́ afàjọ tí wọ́n sì fẹ́sẹ́ ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. Ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: Wọ́n ti ju ọwọ́ rọ́bà wọ́n ń sòrò.
0: Ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n la ayọ̀ ọkàn. Àwọn mélòó náà lè fara da ìyá Nàìjíríà torí ká má bàa mọ bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. Ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbè àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn ò torí wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀ èyí tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n máa sọ sínú òwe tí wọ́n wọn ní bá wọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: Ẹni lọ́ọ̀lù mọ̀.
0: Àwọn ni wọ́n máa wá kọrin mọ́ ọjọ́ lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. Tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. Ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. Ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: Kò gbọ́.
0: Sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí awo erin aago méjì láti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdànù dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjì láti padà kọjá àṣẹ́jú kan. Ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ń fẹ́ dánu dúró mọ́. Àròyé ni iṣẹ́ ìbáàkà igbe kíké ni iṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ o. Ọ̀run mòru Nàìjà mòru ilẹ̀ Yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa. Tọ́ Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà kásàmà ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtà lẹ́ọ̀m ẹyinjú olódùmarè tí ò ṣe é fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bèmi ọ̀bá rẹ́ranko mo rábà mi èèyàn ni o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní ọmọ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàbùn bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwarí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nìpọ̀n tó dájú tó ju ẹ̀wùrin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi ta tún máa pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún di wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehehe.

0: Sengbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se tengbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan owo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki Asi otito ni ora on baba wa ni layo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi papo owo so wopo gbe ilu oga agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fáwọ̀ tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tí ó bá wá pò ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà ní ti pòrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ ní ìyẹ̀ ni yóò yẹ wá o orí ìyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọyọ ò ní mẹrí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọyọ lásìkò wa lókè lókè láàmọ wà lọjọkọjọ adéyínká ọlọsùkàn mi lè ní jẹ pàpín tí gbogbo yín tẹ ti mọ sí pàálẹ ẹkẹ tèmi náà ní látàrò ti sùn lórí ọrọ náà ọyọ àti bàbí ní tí kò rọ mí rán mi níṣẹ àánú àná ni mo lọgun ọrọ sókè pátápátá wípé ijó tó bá kàní lára làádìkú ìjó àti wípé ajíṣebí ọ̀tọ̀ làárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Giuseppe Oyola rí. Ayọ̀ ti ṣe bí bàbá ẹni wọ̀ gan.
1: Atótó arére pàkó yí bàbá mọ̀ gan náà. Ọmọ Ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Oyo àti Bayunity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìlásọ Ọlọ́run pàkó tó àpérò gbogbo ọmọ eríwo ìwò Oyo lọ̀kanra. Tí ọrin ńlẹ́ ọmọ Arísẹ́gí Bàlé kan, ikàn ni mo káhùn kásẹ̀gí olóhùn ajáfún ìwòrì ònìkan níjọ́ títí ń dárìn onìkan ṣoṣo gí ogí o ìwòrì ònìkan. À ṣe dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi. Bí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ aago òdo Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin ìjò ní ṣekú pa wọ́n. OAUF Oyo àti Bayunity Forum ní máa wípé yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ̀ jẹ́. Ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàpọ̀ pọ̀ kó lè bá àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yin lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yin ọ̀tọ̀ ìlú, gbogbo ẹ̀yin bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò. Wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ sí ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ jọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún yàwó kọ́sì rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárí. Wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajíṣe bí Ọ̀yọ́ láàárí. Wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì.

Fàṣẹ ni wọ́n sórí kunkun sọ́ba Olúwa. Àwọn tí wọ́n gbọ́, àwọn ni wọ́n mọ̀lá o. Àwọn tí ọgbọ̀ wọ́n parẹ́ máyé lára. Ara

aye le ada soro mo raye mo safaye aye tutu eyan tutu mojuba

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí ọ̀yọ́ online radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí ọ̀yọ́ online radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kíni ìhún a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio. www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: ìròyìn.
1: Mo ń tẹ̀síwájú lọ́nà náà, mo ń gòkè lójoojúmọ́ ni.
0: Ẹkọ́ àtàárọ̀ ní gbogbo ibikíbi tí abẹ́rẹ́ kan fi tọ́ bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ nípa nígbà ilẹ̀ ìfìlà. Ìlàṣà àròkọ tí so lórí ọbẹ̀ nínú àwọn gbangba.
2: Bí mo fi ń lọ.
3: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́nì kọ̀ọ̀kan.

0: ẹgbọ́ ta ló lè jí tuntun lè pa, ta ló lè pa tuntun lè jí, Ọlọ́run ọba mi nìkan náà ni o. Egbe lẹ́yìn ẹni àdá lóró, egbe lẹ́yìn ọmọ òwe kan, Ọlọ́run ọba ìgbà lọ́wọ́ rẹ̀. Mímọ́ ògbó ni fún orúkọ Ọlọ́run ọba Olódùmarè, Ọlọ́run gbọ̀gbọ̀rọ̀ bí ọwọ́ àṣọ, àkìkì tán. A ní tá a bá kìgbọ́n, tá a tún yìnbọn, a tún ń kì ní o. Lèbí ṣe máa ń kí Ọlọ́run ọba mi lóòrèkóòrè. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run ọba Olódùmarè. Wàlá haúlá wàlá kò wátá. Ilé àbẹ̀lá àdé ràzín. Agbára tó dá òfin sí méjì.
1: Ẹ̀mí mi tún bá rẹ nígbà tó lọ. Mo wọlé fún ọ̀hún bàbá.
0: Agbára tí ń mú ọ̀sán tí ń sọ ọ̀sán dòru. Agbára tó tún lè sòrú dọ̀sán.
1: Ẹyìn rẹ kò sẹ́lò mí. Àìkọ́fẹ́ kò sẹ́lò mí. Ọlọ́run Olódùmarè tó pọ̀ nígbà tí agbára ìwọ ni o. Ọlọ́run.
0: Ẹyìn rẹ kò sí ẹlòmí o. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni, ìwọ ni, èmi ni tó ń jẹ ẹ̀mí.
1: Olórí ẹgbẹ́ ìrùkọ wa ń
0: tẹ́lẹ̀. Alpha àti Omega.
1: Òmúlẹ̀.
0: Ibẹ̀rẹ̀ ohun gbogbo àti ìparí ohun gbogbo.
1: Olùdáyé kò sẹ́lòmí.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbà ńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàrin, Oyo ò ní ṣe bíbá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe láìbù ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n ilé yìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà ẹ máa sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣẹ́ máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́ọ̀yà aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìṣàkúṣà pọ̀. Wọ́n ní wọ́n ń sọ pé òun ṣe bírèkì lẹ́kọ̀ọ́ bírèkì wọn ò mú dáadáa ní bírèkì lọ bírèkì lọ fẹ́ẹ̀lì. Ó tẹ́ríbù ó tẹ́ríbù ṣùgbọ́n ìkáká lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àti fún àfarapa lọ títí wọn àti ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ni pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìpàdé tó yẹ kéèyàn máa sáré ìṣàkóso eré àṣàdíjú ó wá ti sá eré bírèkì wá mú wọn ibi tó ti ń ju kíní ó sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan tó ń sọ̀rọ̀ ni ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ti december tó fi yàtọ̀ sí january o kò sí ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ̀rọ̀ àwà kọ́lọ̀ lè bá a sọ wá ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọnú ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lé ní lórí ni ọ̀yá gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ó. Gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀. Kọ̀rọ̀ mi yí àwọn èèyàn lálẹ́ yìí. Lájà lẹ́yìn. Kámọ́ sì ń gbọ́ tó rà sì wí ò tá sì gbọ́ o.

Ọlọ́run máa sọ mi o, kọ́ máa pa àlọ́ àti àbọ̀ èmi àtẹ̀yìn mọ́, ṣùgbọ́n ẹ má sọ December lẹ́nu o. Gbogbo wa la mọ̀ pé ní àsìkò yìí ní orílẹ̀-èdè Nàìjíríà bí kùrukùru díẹ̀ máa ń fẹ́ wà. Ìwọ́ la mọ̀ sáré àṣà pàjúdé, sáré àṣà dejú. Ìkánjú òun pẹ̀lẹ́, àwọn àgbàlagbà sì sọ pé ọgbà ọgbà ni. Ibi tó ń sọ pé ọ̀fẹ́ kánjú lọ, irú ẹ̀hànà tí ń sáré ìsákùsá tó fi lọ kọ́ lu àwọn ọmọ ọlọ́mọ tó fi ká àwọn kan lẹ́sẹ̀ tó fi pa ẹnìkan o. Irú aré tó wá ń sá pé kò ń tètè dé lọrin, báyá yóò tún padà séko ni. Ń gò kanyàn lẹ́sẹ̀ tó láṣídẹ́ǹtì tọkọ̀ ọ̀run. Só lè lọ ibì kankan mọ́ làwọn àgbàlagbà fi bọ̀ tán fi ní. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbà ọgbà ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́ o. Torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan ilẹ̀ a máa mọ́ ń bò mí. Bílẹ̀ bá mọ́ ń bì kan a tún sún bò mí. Ọlọ́run bá mi lọ́ba ara. A fẹ̀dọ̀ ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà. Ẹbẹ̀ kan lèmi ń bẹ Ọlọ́run ọba Olódùmarè. Èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o. Kọ́ mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún. Lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni. Kún fáyà fún Ọlọ́run lónìí o. Kó rí bẹ́ẹ̀ kò sẹ̀ bẹ́ẹ̀. A ní ẹ mọ̀ sọ December lẹ́nu. Ẹ mọ̀ sọ oṣù December lẹ́nu. Oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ December lẹ́nu. Ẹyin ni kẹ ẹ sọ́ra yín òjé. Àsìkò ọyẹ́ àsìkò December mọ̀ ń bẹ́ bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà wá ní àyín. Gbogbo lásìkò la sì mọ̀ pé ara máa kan gbó àpọ̀ kan jì ní táìmù yìí. Bẹ́ ẹ bá fẹ́ bóde nílé ẹ máa pa náà lé o. Ọlọ́run ní jára ẹ̀dá àní rí náà ń kàn ga. Ọlọ́run ní jẹ́lẹ̀ ó jóná. Kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence. Ká máa do due diligence àbí wò lè rí àwọn ilé ìbò ṣe pé ìbò ti fẹ́ yọ ń léyìn. Olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

0: ọjọ́ Monday ṣe download tán lọ pé níbi tí mo wáyé lórílẹ̀ èdè wọn Nàìjíríà. Ṣe download ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ record birthday song kan fún ẹnìkan. Ìbádé ṣọ́ọ̀bù nínú ṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbẹ̀. Mo rí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi. Ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀. Ó ní ìpẹ́ ń buyè. Tán sáré tán pa iná iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Ó tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà òun ṣáná sí ibi ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú. Ọwọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé generator tó gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà. Iná bá jò ó di iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjokíjo. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà. Mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà. Àìsí mẹ́la ìbáwọn adáṣe oje. Mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà. Mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ. Mọ ẹyin èèyàn bá lẹ mà pé mínírààsì náà ẹlẹ́ lò ó fún bí fire extinguisher. Kéléyìn tó máa jẹ́ bí ìtanilẹ́kọ̀ọ́ gbé léńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù. Ọkàn bẹ́ẹ̀ kan ni fún àwọn èèyàn tí a máa wọ pé àbíléyìn tí wọ́n máa mú minerals ó minerals ni. Wọ́n kàn mú ni wọ́n kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì. Wọ́n kàn spray rẹ̀ sí ni ọlọ́run bá sáà lù iná náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyè iná ṣàkókò. Ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà dodo sọ́run àjàǹté. Èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí. Ibi ìyá ti ń sùn léfin jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan. Kò sẹ́nì kankan tó yè òkú wọn ni wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta. Àfọwọ́fà a máa wá blame ọjọ́ kan a máa blame oṣù kan. Ẹ dákun ẹ̀jẹ̀ a máa due diligence. Ká máa ṣe àtà o. Ọlọ́run ọba yóò máa sọ wa o. Ṣùgbọ́n káwa náà ká máa ṣọ́ra wa. Ká mọ ìyá Fọlọ́n sọ tí tó ń pokùn dẹ̀dẹ́ gọ̀pẹ́. Ọ̀rọ̀ mi ò mọ yéyín Adéyinka Pẹ̀mbọ bí àwo irin. Sọ̀rọ̀ mi ń yéyín. 07068874274 lẹ́rọ̀ bá ní sọ̀rọ̀ mi. Tó bá jẹ́ pé outside Nàìjíríà lẹ́yìn ti fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ máa fi +234 sí níwájú ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ̀ ẹ dẹ̀ lè text message lórí WhatsApp. Bẹ́ẹ̀ bá fẹ́ ká sì sọ̀rọ̀ sí i lálẹ́ ká dàkọ yín lórí ètò ẹ yẹ message mi lórí WhatsApp mi.
1: Àjí ṣe bí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari, Oyo ni se bi ba beni kokan.

0: wà lẹ́nu òsì nǹkan. Fẹ́ràn ayá rẹ fi fẹ́ràn. Eléyìí wà lẹ́nu òsì nǹkan. Nǹkan ti ẹsẹ̀ ra pé ẹ̀rí tèmi. Ọyọ́ wa ní tálẹ́ǹtì.
1: Ìdàníyí ìṣe
0: àpò. Ọyọ́ got talent. Ọyọ́ got talent.
1: Ilé oníyàwó ti yá
0: o. Ọyọ́ got talent yo. No be only America got talent. No be only UK got talent. Ọyọ́ got talent. Oya, eya tun lo lowo ti birthday. In gbara sori akori oro wa o. E mo binu, mo ni kin so case ya awon eyan wa ka so case ara wa die na. Kin wa to pada sori oro akori oro wa. Pe e mo so December lenu. E mo so December lenu. O nbo.

0: kó tó sẹ̀ lémi wẹ́rẹ́wẹ́rẹ́ káàmì ọ̀rọ̀ bá lémi kí n má tún sí sọ ọ́ abala kejì náà látúbọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbà oṣù onímbà ibo onímbà alé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yí kurukuru a máa là lújà a máa là kóká a máa là kóká. Ọ̀ọ̀ni rìnà rí ti ń bẹ ńwájú bọ́yọ̀ kọ̀ọ̀kan ti takú. Tọ́ takú lóru mọ́júmọ́ tó wà ńwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rí tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé Láyọ̀ Kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o.
1: Mo tẹ́wọ́.
0: Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbà. Ẹyin ní kẹ́ ẹ sọ́ra yín. Ká ẹ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ó ṣera rẹ̀ tán yóò wá léèyàn kan ní sòun. Bí o bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ látòkè wá tó jọ.
0: A máa fẹ̀ mí ara ìta káìtì. Fẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Fẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sòun. Tẹ̀yìn ká pẹ́ ń bọ bí awo irin. Ajá lu ọ̀yọ́ tí ègbó lásán bí ò bá rẹ́ran kó a sì rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lémi kọ́rọ̀ ọmọ bà lémi ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun réferéfe ẹ̀fúùfùlẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajó kọ bí ẹni kìlọ̀ wà kásà máa ṣe dáadáa. A ní àwọn èèyàn wa wọ́n máa wá gun ọ̀kadà tí ò níná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kún kùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò níná. Sẹ́yìn mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa. A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ọkàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ti máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ńlẹ́yìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtà ìbá ń délé ẹ wá kọ́ nílé èbó tí ń lo oje. Báyà mi sàmínú adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

ẹmọ sọsù december lẹnu ó ní bàbá bá àwa ní ká kíè sí ìwà ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa bá a ṣe máa ń ṣe lásìkò december owó àwa pin lẹ́mìílẹ̀ lómìn wá lásìkò december ẹ sì sọ́ra kò sówó lóde kò sówó lóde ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa náwó lásìkò tá a wà yìí o àsìkò sọ́wọ́ náà làwà yìí o tọ́lọ́ ọ̀sàánú lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ tó ti jẹ́ lókù ọmọ tó ti yóò sí mọ́ o ọlọ́run ṣàánú ibi tá a jọ ba nàìjíríà jẹ́dẹ́rùn o ẹni tó yẹ mí. Ṣé àwọn táwọn ànípò òṣèlú nìkan o gbogbo wa la jọ ń bàjẹ́ o.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ láti orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic ewo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo mú kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wa ọlọ́run mọ pa wá mọ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí lè èèmọ́ kó ni àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn yìí ti pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́ jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọ ìdè ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sí nílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ìgbògbò ọlọ́run máa pa wá mọ́ ọmọ pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wàlá haúlá wàlá kò wáta ìlà àbílà àlè àti nítorí pé kò sí agbára kankan ní ìkàkà tó tó agbára ọlọ́run ló ti máa rí. Ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn. Ọkàn wọ balẹ̀ karọ́ dẹ̀wá. Ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o. Gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní ń kó jáde. Gbogbo àwọn àjọ wọ 2020-2021 náà lájọ rí òpin rẹ̀. Tátùjọ bọ́ sí 2022. Àtùjọ jù bẹ́ẹ̀ lọ. Lọ́lá ọlọ́run ọba olódùmarè. Ọlọ́run ò ní sọ pé kò ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù ní sọ̀rọ̀. Kò ní jẹ́ pòkù làwọn tán ń gbọ̀. Kò ní ṣe wálòkù o, àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́. Àtùnwá mọ̀ gbèrèrè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀ sí.

Gbadun eto mi lale yi pelu awon ora mo ta ti mu wa.

0: Setan fẹ́ máa lọ lù dárò. Àlùkò setan ó fẹ́ máa lọ lù kó sùn. Lékè ń lèké setan ó fẹ́ máa lọ lù kẹ́kùn. Lẹ́yìn ká pẹ̀mbọ bí àwọ ẹni.
1: Ìrìn ayé ò ṣe dárìn láìṣẹ́.
0: Agbé ló dalẹ̀ o, àlùkò ló dàárọ̀. Onídẹrẹ́ ló dìyàlẹ̀ ta ọ̀la kòkòkò ká ẹ tó ríun. Wọn ò fẹ́ ń kù. Mi nífẹ̀ yìí náà kù, ẹ nífẹ̀ mi náà kù. Ọ̀tá jẹ́ ló kò ó. Adé afúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́pàá. Ọba ọ̀rọ̀ òkúndá àbádé yìí lọ́mọ àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yìn tí a tá ẹ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú ọ̀. Ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tán tán. Adé afún ọ̀pá gan níjọ́ tí ń sanwó lọ ìlú àìmọ́ni àìmọ̀nìyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé. Gbogbo ẹ̀yìn tí a lókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Bá mi ṣàmínú, wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yìn èèyàn wa tẹ́ ẹ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ọ ẹ nísìnyìn. Bá mi ṣàmínú Adépọ̀jù iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Oníyàn ṣe, ọlọ́bẹ̀ ṣe, ọlọ́ka ṣe, gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú o. Mo kì gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀, gbogbo ẹ̀yin tá a mọ̀, tọ́jẹ́ pọ́lọ́ ń mọ̀ yín. Ọlọ́run ọba yóò máa bá wa wà pẹ̀lú yín o. Kí a máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ ti a o. Ìlú ṣe lè rí ilé tó káwọn ọmọ rí ti a ṣe ń bẹ̀. Kọ́lọ́run tiẹ̀ wá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé. Kọ́lọ́run mẹ́dẹ̀ wá kára ọmọ ni a. Kára ọmọ ni a ká má jẹ̀kòrò. Kára ọmọ ni wa o. Inú ẹ̀ dẹ̀ ní kárọ̀ dẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn, ìrọ̀rùn ní kò máa jẹ́ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù. Ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídúró mi ẹ ṣeun o. Torí bójú èèyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Bọ́ bá já wọn kan náà dúró, wọ́n á ti máa ṣèrè gun. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti rọ́gbẹ. Bọ́ bá já wọn kan náà dúró ni wọ́n á ti máa ṣàlàyé. Onídúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè dókè. Níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín, kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀. Iná ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bùrìn bùrìn fẹsẹ̀ kọ́ ẹni. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣíṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́. Ẹ ní kúsọ́nà bí efín. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá hàwùlá wàlá kò wọ́tá yẹ lábìlá àdé ìlàṣẹ. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ọba lójú tọ́ a mọ̀ bẹ ọ̀ torí ọ̀bẹ ní bẹ sùn àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní pé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adé àfún bàbá jẹ ẹ̀rọ mọ́jẹ̀ lé o. Jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwẹ̀rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ ẹ́ tẹ́lọ̀. Kò ní dojúrú o nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ. Tútù tútù náà láàárọ̀ bàbá mo fà yín lé Ọlọ́run ọba lọ́wọ́. Mo fi Ọlọ́run ọba sọ ìsọ Ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wọ̀n rin lọ́kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti.

tí ó doríkodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ́ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: tẹ́ ń gbọ́rọ̀ tẹ́ ń gbẹ́dọ̀ kéde orí ni wa o àwa aláwọ̀ dúdú ọ̀hìn kábà nílé olúwa náà nu aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ ò nílé lóko pẹ̀lẹ́yìn odi tẹ ti ń gbóhùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 a.m. náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

ẹ wá sọ nígbà ọ̀wẹ́ ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí ó sì àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni ó sì tí a lè ṣe gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí ó síbi tí ò gbà wá ọmọ ọlẹ́nìkan náà la àyè ọgbà ibi gbogbo náà lọ́gba lágbára.

0: Ọ̀hìn. Ṣé gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀? Ká tó fi wàásù Amẹ́rùjà tìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yìí, ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá mọ́. Ìhun tá a wẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán, ká tó tẹ pámọ́, ká tẹ pẹlẹmọ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú Bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọlẹ́yìn Jésù Kristì Olúwa wá sọ tó ń sọ fún wọn wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀fún mi lómi. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn. Ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbà ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́, ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí paradísì, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tó ń lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín. Èmi náà lẹ́sẹ̀ fún o. Gbogbo oore tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe é fún o. Ọlọ́run náà là ṣe fún o. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ó wàá dá ẹ̀sán wá padà fún wa. Yóò sàn án lẹ̀sán dáadáa. Ẹnu mi ti ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ já máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya orójú ìyá sọmọ lóore o. Tá a bá sì sore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéètì àmà kọ́mọ́ra.
2: Ìbàdàn ọdún kan.
0: Ó sì ń tàbí sẹ̀tàn dáadáa ju dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa ọ tó wá ń sọ fáwọn tán wà lápò sí. Ó láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú párádísì lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá pò sí ọ dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wá ń sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀yin ò fún mi lómi mú. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Kánsà mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ́tọ́jú. Owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogíò ó lè gbé. Tí ó tún ṣẹ́ a ṣẹ́pò tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ wọn tó àwo mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí ní tó kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà táwọn èèyàn wa tá à yí lọ bẹ̀ wò táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kíni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àwọn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Má ṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Ká sì lọ bẹ̀ yàn wò táwo sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Táyẹn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí ìpalára tó fi ṣe jókòó. Sori mi lọ.
0: Báyìí mo wà nínú àtìmọ́lé ní kugu. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Wọ́n ló ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀ fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́ mí ẹ̀ fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wa ní fi Ramadan ọdún yìí ṣe àṣemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan àyè lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ tí ń bọ̀ ní pàwà lórí ìdòbò lẹ àìsàn ẹ̀sà àmì ẹ̀gbẹ́tọ̀ àjọa mi. Adéyìn ká tó ti dé aláwo ìjánu. Ẹjọ́ rọ̀ ń lọ́rùn púpọ̀ oje. Mo ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wa gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ̀n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé o. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe ń sọ́dọ̀ tiwa làwa náà ń ṣe é síbò mi. Ọlọ́run ó ń sàn ní o. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwa bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà láń fún wọn bí odò kéékèèké. Làwa ṣe máa ń bẹ Ọlọ́run fún yín kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́ máa bù fáwa náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra àwa náà yí pa ká mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run sá ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni tá fi ń fún àló. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn á ràn gba ni.
1: Orí kan tó sun wọn tó ràn gba.
0: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
1: Ìtàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ lónìí ló ṣètì má dá ń fún mi kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò kátọ̀.
0: Ọmọọba ládìgbò lòun ìdí ni Adékunlé Adégòkè iṣẹ́ Àkàrà Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndé. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Bàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ ọlọ́yọ̀ aláàfin òjò pàṣẹ Kẹ̀lẹ́mọ́dé ọmọ àti. Ara Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Ethere Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
0: Afọlábí Nurudeen ni Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi sálẹ̀ gbẹlẹ̀gbẹ.

0: àwa láò jẹ́rí wọn.
1: Bó ṣe wù kọ́ta ó pọ̀ tó àwa láò jẹ́rí wọn o. A tún gbà dúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà èébù dọ́là èébù dọ́là. Adéyinka lamẹ́ríkà ṣàmínú ọmọ adé pọ̀jù. Àwọn èèyàn ọmọ wọn lè rúwọ́ òjòkó agbẹ́dúdú orí òkè lù. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè ru àgbè ní dájọ́. Bami lọmọ Mùsùlùmí olómù àparan ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù ló mú. Sani ẹ̀mọ́ mú lọ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi ò bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù ló mú. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Bàbá lọmọ òjòrà bẹ̀sà èké ò sójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́ àwọn ìyẹn nígbà tákà sí wọ ọkọ̀. Kílẹ̀ lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ òjòrà bẹ̀sà èké ò sójú. Onílùkan ìlú kan ọmọ onílùkan ìlú kan tí ń dúgbò mú gbodò mú lójú di ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adé pọ̀jù ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé òlú sọlá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi tí a ti ń tó kólówó kòwó kí wọ̀ fò fọ gbàálẹ̀. Láti kò lè bá àdìjà kó lè bá àdákan. Ẹyin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn ṣẹ́ńkùlé ẹlẹ́ńkùlé.

0: lókè lẹ́mọ wa ó sóríkò ìlókè náà lọ́wọ́ àfúnni ń gbé òkè téńté lẹ́mọ wa ẹ̀mí jábọ́ láíláí ẹ̀mí jáwálẹ̀ ẹ̀ní rúgbọn àti ìmọ̀ ọ̀ràn ọlọ́run òní jẹ́ ti yín adéyínká ọlásùkàn mi ló kọ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ìmọ̀ ń ta dátà ọlọ́nìkẹ́ graphic designer ló ti image abdulrahman abdulbasit graphic designer náà best icon furniture àwọn èèyàn ti àná plenty fashion home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí àwọn aránsọ wọn agbẹ́sọ fún ni adáàbí ṣé ìpáwọn èèbó náà gbẹ ọ̀rọ̀ mi ò yẹ yín gbogbo àwọn aṣọ tá a máa ń wà àwọn anáà máa ń bá wa rán ṣáró tẹ bá fẹ́ pé plenty fashion home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0876 0032 0076 0032 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 0076 ayi awon ta na ta ma ko rora ta ma ko lo soke eh awon eyan ta na ma ko lo soke eh ta na ba tin lo soke lati ma fa awon tan wa layi ka ti ayida ti ana soke ara mi oye yin ayin mo nbo na e ja ka tun gba ona bi na e ja gba bayi ya tun gba ona bi
1: Sengbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se tengbo ikanni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
0: Alaji commander e bo se bi oro na kan yin aya e ja tun rojo die se

0: àti ṣebí ọyọ láàrí ọyọ ní ṣebí bàbá ẹnì kọọkan.
1: Sọ bó ti jẹ̀dé mí àti ṣebí ọyọ online radio àti tìgì ara.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajíṣebí Ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ọdún dùn ní táà ń retí Ọlọ́run ọba Aláwùrà bí dákun jẹ́ kí ọdún ọ̀hún kí ó yabo. Kó yabo fún èmi pẹ̀lú ẹ̀yin. Atọ́pẹ́ àti ìyìn tọ́lọ́run ní àtìyìn àtògbó Ọlọ́run náà lónìí gbogbo ẹ̀. Mo kí yín o láti United States of America àti ń gbọ́ mi lọ́wọ́. Mo kí yín láti United Kingdom náà. Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpínbalẹ̀ fìlà. Ọlásùnkànmí Adéyinka Kásàmáṣe dáadáa. Ajókọ bí ẹni kìlọ̀ wà. Atogo atope atope atogo atogo atope atope atogo atogo atope atope atogo pa tọlọrun ba na ni nse o atiyan atope atogo atope atogo atopo atogo atiyan atiyan atope atope atiyan atogo tọlọrun ba ni sàmì wìtìwìtìwìtì bọ́dún eléyìí ṣe ń lọ yìí ti ń lodò ti ń lọ rèé mú mi ẹ̀mí mi pẹ̀lú ẹ̀yin pẹ̀lú àwọn èso tó tara yín jáde àti fómílìkì mi àti fámílìkì títí yín náà ọyìn ẹ̀mí gbogbo wa ò ní lọ sí o àtàwọn olólùfẹ́ mi àtàwọn olólùfẹ́ yín àwọn tó ń fẹ́ mi fẹ́re àwọn tó ń fẹ́ yín náà tó ń fẹ́ yín fẹ́re. Ọyìn ẹ̀mí gbogbo wa ò ní lọ sí o ọdún ìta à ń retí láyọ̀ ni ó bá wa ọyìn pẹ̀lú ìdẹ̀ra àti ìdùnnú láàfin sí ọdún náà. A ní àtọ́pẹ́ àtìyìn àtìyìn àtògo àtọ́pẹ́ fún Ọlọ́run ọba mi Aláwùrà bí. Alhamdulillah Rabbi Alamin. Alhamdulillah Ilẹ̀dí Àyá Náwá Àdàmú Àmọ́ Tánáwá Iléyìn Nùzú.
1: Ó fún wa ní jíjẹ pẹ̀lú mímu a ò sí lọ síbi ìtù.
0: Ọba tí ń báyìí ni wá pàdé la fògo fún èyí tí ń báyìí ni wá pàdé la fọpẹ́ fún. Àbá búrúbúrú àpá búrúbúrú àgbà búrúbúrú torí pé tá a bá wo ẹ̀yìn wá ní ògbèwò ẹ̀yìn wò ajáre ò bá àpákún ògbèwò ẹ̀yìn wò ajáre ò bá àpèkùlù ọyẹ́ ẹ̀yìn náà ẹwò ẹ̀yìn wò ẹ̀wò gbà tí ọdún yìí bẹ̀rẹ̀ ọyìn ẹ̀rí pé ọ̀pọ̀ àìmọye òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú.

0: Ẹni tó bá mọ inú rò ó ní ọmọ pẹ́dú o. Ẹni tó bá mọ inú rò nìkan ló lè mọ pẹ́dú. Alájùpọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú. A fi yọ àwọn tán lọ o. À ń fi ń dúpẹ́ orí Ọlọ́run pẹ̀lú àwa tó kù náà ni o. Torí nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí, nínú oṣù yìí gangan, iná ni èèyàn mi ọ̀rẹ́ mi kan. Ẹni tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ni, òun tún wá jọ bí wa ní dèdè ọjọ́ kan náà. Tó jẹ́ pé on the 23rd of April jọ ni ọjọ́ bí èmi àti ẹni tá à ń sọ yìí. A máa ń pè ní Fràyò Jímọ̀ lórúkọ rẹ̀, Àfọlábí Jímọ̀. Ọmọ wọn nílùú Èrúwà. Èrúwà. Ọmọ wọn nílùú Gbóọrà, Igbóọrà.
1: Ti àláwò àjọ́dún àwọn òyàbò.
0: Nínú oṣù tá a wà yìí náà ni o. Lójú ọwọ́ àwà alẹ̀ tó dágbére fún ayé òsì ẹ̀sẹ̀ yìí kó di ìgbà ó ṣe. Nítorí rẹ̀ yín wàá máa pàlùdà láìpẹ́ yìí. Mò ń bọ̀ ná ẹ̀yìn tèmi.

Lọ́kẹ́yìn náà ni ó ní mo fi máa ń fọ̀rọ̀ mi, èdè mi, ètò mi, ọ̀rọ̀ mi, àmọ̀ràn mi, mo fi máa ń fi ń ṣe wà sí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Ni mo fi máa ń sọ pé ọjọ́ ọjọ́ kan ni iná ò dilẹ̀ lẹ́yìn asunsun jẹ tèmi àti tiẹ̀ náà. Ni mo tún fi máa ń ràn wá létí wípé àdúrà tá a máa ń ṣe pálọ́kọ́lọ́ wọn jẹ́ kíkó kásẹ̀ rí máa lọ́wọ́ pé à ń tanra wá jẹ ni o. Títàn là ń tanra wá jẹ. Mímú là ń múra wá ṣeré. Títàn là ń tanra wá jẹ. Eyín ká ilé ẹ̀rín wo. Àtàǹpà kò sí lọ́wọ́ mọ́ ọwọ́ di ìlàgbà. Adéyínká mo tún ti dé aláwí ìjánu. Mo ṣẹ̀ṣẹ̀ tó ń fọ̀rọ̀ mi bá mo kó mo rò bọ̀ wá mò ń bọ̀ ná tí ì dé.

0: gbogbo ẹni tó bá mọ̀ tí sì rántí tí ń sì rántí lójoojúmọ́ wípé wíwà làwa lọ́jọ́ kan náà là á sì lọ àwa làwa á lọ lílọ náà là á lọ kẹ́yìn a lè jù sí àyín o iṣẹ́ ọwọ́ wa ìwà wa ohun agbáyé ṣe nìkan ni ó ṣẹ́kù ní àyín kódà.
1: Àwa ò fẹ́ kó lọ. Àwa ò rò pé a ó kọrin ìdágbére ni wo.
0: Wọ́n àìrò tí pé bóyá kọrin ìdágbére fẹ́nìkankan láwọn àákò kankan kò sí àìrò tì tẹ́lẹ̀.

0: Òrùn wà tá a fi lè sálá fún, ṣùgbọ́n a sálá fún òní símọ́ o, òun àti láfún rẹ̀. Òrùn wà kò ní ṣe aṣá kòkó mọ́, òun àti kòkó rẹ̀. Iṣẹ́ wà tí ó pọ̀ nílẹ̀, níṣẹ́ bá dilẹ̀ lẹ́yìn ṣiṣẹ́ ṣiṣẹ́, gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ ayé yányán. A ní owó ọ̀pọ̀ yanturu lọ́jọ́ kan, ṣùgbọ́n wọ́n dilẹ̀ lẹ́yìn àwọn náwó-náwó. Yóò dilẹ̀ lẹ́yìn náwó-náwó, yóò tún dilẹ̀ lẹ́yìn ahun. Táhun gangan ò gbádùn ara rẹ̀, ara alẹ́ ahun gan ò gbádùn ahun. Ṣùgbọ́n lẹ́yìn ikú ahun, àwọn ará alẹ́ abáwọn èèyàn tán súnmọ́ ahun. Àwọn ni wọ́n wà máa ná owó ahun lẹ́yìn ahun, owó dilẹ̀ lẹ́yìn ahun o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ògbádé tó ní ojú ní kálánlọ́ọ̀dù tó gbọdẹ tí fi ń sọ ilé ara rẹ̀, ó ní ó sọ ilé ara rẹ̀ kan Adéyinka, ó ní ojú ní kálánlọ́ọ̀dù tó ń fowó gbọdẹ o. Òun gangan ti kára rẹ̀ ni ó sọ ilé ara rẹ̀ kan èyí ò tán bá tún sin sílé.
1: Ó ṣe ọ̀pọ̀ mọ́ rògùn rèé fọṣọ.
0: Ìtẹ́ ni wọ́n gbé alọ́jàntì. Wọ́n gbé alọ́jàntò, wọ́n ní ẹmọ balẹ́jẹ́. Ẹ méjì wọ́n balẹ́jẹ́, yóò jẹ́ kílé yìí ó lù sí fálù tẹ́ ẹ bá sin sí ara alẹ́ o. Ẹ gbé ó di tẹ́.
1: I was shocked and sad when I heard the news.
0: Nílé tó lè fi bẹ́ẹ̀ nìkan kan ṣeré, ìwọ bàbá ò nílé. Ó mọ bó ṣe máa ń fara ni gbogbo àwọn láńlọ́ọ̀dù, àwọn tẹ́nàntì rẹ̀ ìwọ láńlọ́ọ̀dù.
1: I was shocked and sad when I heard the news.
0: Ojú ò wá towó, wọn ò ní sin olówó, wọn ò ní sin owó mọ olówó. Nínà ni wọ́n na owó lẹ́yìn olówó. Gbígbé ni wọ́n máa gbé inú ilé lẹ́yìn onílé o. Wọ́n à nítorí pónílé lọ pé ẹja wó ilé rẹ̀ dànù kẹ́nìkankan ọmọ gbé bẹ̀ mọ́.

0: lọ.
1: Báyẹ̀ ṣe ń lọ. Ńlá àwọn èèyàn kú tá ń dágbére fúnlé ayé òṣẹ̀ṣẹ̀ yìí kó di ìgbà ó ṣe. Ìjọ kan ni ó kan ìmẹ àtẹ̀yìn náà yín sún ni o. Ìjọ kan ni ó sún kan wá gẹ́gẹ́ bí orúkọ mi sún kan mí. Ọlásún kan mí yóò sún kan wá lọ́jọ́ kan o. Kìí ṣe pé o. Kìí ṣe pé ṣùgbọ́n tí gbogbo wa bá máa rántí. Bíbá lọ lọ́jọ́ kan. Àbá máa gbìyànjú láti máa ṣe dáadáa. Torí ìta a bá ṣeun gangan náà ni ó jẹ́ àdúrà fún wa o. Wọ́n ní kò sí àwọn kìrìsìtẹ́nì wọ́n ní kò sí àdúrà fún òkú mọ́ o. Àfi kí sí ọwọ́ rẹ̀ kó máa tọ́ lẹ́yìn. Iṣẹ́ ọwọ́ wa ló ń ṣe lọ́wọ́ tí ó máa tọ́ lẹ́yìn. Ṣéṣe ẹbí ni ó máa tọ́ lẹ́yìn. Torí bá a bá ṣe ń gbẹ̀san iṣẹ́ olóore iṣẹ́ ládàtà a bá ṣe. Láwọn iṣẹ́ ẹbí iṣẹ́ ẹbú tá a bá ṣe bọ́ bá ṣe ń gbìnà àyá tó ń gbilẹ̀ láàmọ́ tó gba èrèǹjẹ lórí iṣẹ́ ẹbí wa náà o. Bá a ṣe ń gbèrèǹjẹ lórí iṣẹ́ rẹ. Táwa ló lè wẹ̀ òkun ayé tó lè wẹ òkun ayé já. Afẹ́ni tọ́lọ́run bá tó bá kà yẹ ẹni ọlọ́run bá kà yẹ nìkan ló lè wẹ òkun ayé já o. Ṣùgbọ́n ká máa gbìyànjú ká máa sapá wa ká máa tẹ́ráì ká máa sanná ní ká máa làkàkà. Ká jẹ́ kí dáadáa wa kó pọ̀ ju àìṣe dáadáa wa lọ torí èyí máa ń rìn nílé ayé ń bí kò rí ọmọ mi o. Èmi gan Adéyinka tẹnu mi dùn yìí. Tẹnu mi dùn dáadáa yìí. Èyàn ò lè má ṣe ṣe èèyàn nígbà mí o. Ti ṣe bí èèyàn ẹlẹ́ran ara la pè wá. Ṣùgbọ́n tí dáadáa wa bá ti pọ̀ jà ìdá wa lọ. Ọlọ́ba yóò wá ṣe àfojúfò gbogbo àwọn ìyókù. Ẹ jẹ́ kí dáadáa wa pọ̀. Ká sì má pa ẹnìkankan lẹ́kún. Ká má jẹ́ orísun ìbànújẹ́ àbí ẹkún fún ẹnìkankan o. Orísun ayọ̀ àti ìdùnnú ni ká máa gbìyànjú ká máa jẹ́ lóòrèkóòrè. Bó tilẹ̀ jẹ́ pé àyín máa ń rìn ní àyàn ayé kò rí ọmọ mi.
0: I don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
1: Látàrí ìdí èyí tá fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin alátìlẹ́yìn aláfẹ̀yìntì wa nílé iṣẹ́ wa níbí. Ẹ̀yin èjìká tí ò jẹ́ kọ́run wọ́wọ́ ẹ̀yin oṣù ká tẹ̀ jẹ́ kọ́run ó máa wọ̀ wá. Ẹ̀yin tá a bá ti gbégbá pẹ́ Atúndé o Atúndé o Atúndé o. Tẹ̀ jẹ́ kọ́run ọ̀wọ́ oṣù yín nígbà kankan bó ti ẹ̀ jẹ́ pé most of the time ọ̀rọ̀ mi gangan máa fẹ́ súra mi nígbà mi pèsè wàhálà mi ọ̀wá pọ̀ báyìí. Ṣùgbọ́n ẹ̀yin ti yín ẹ̀yìn wá jẹ́ kọ́run ọ̀wọ́ oṣù yín ọ̀rọ̀ tí yín gangan ti ká lára yín kò ní sú Ọlọ́run ọba o.
0: Àtàpapọ̀ sí ọwọ́ di là.
1: A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tá a jọ ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ opó ọmọ opó ọmọ opó méjì tá a sanwó iléèwé wọn. Kò yẹyin Adéyinka asanwó iléèwé asanwó wa ẹ̀kì asanwó wa ẹ̀kì nítorí ẹgbọn mi bọ̀dá mi Asisi Sarabadin ni ọlá ìyá àtibá mi aláàjì mi bàbá mi dáadáa wọn ìfẹ́ ń dákọ àwọn pẹ̀lú bà mi Sunny Success Odù Ọlá ọmọ Ògúndàre ọmọ wọn nílùú Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn mọ́jà mọ́jà tẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́ kára wájú lẹ́rú. Àwọn náà bá wa dá sí ó jẹ́ àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ máa wò fọ́nẹ́sìn ní pé ọmọ opó ẹyọ kan péré ni ẹni tó jẹ́ olórí àwọn opó mùsùlùmí ló bẹ̀ mí fún. Ẹ máa wá wò fọ́nẹ́sìn ní pé opó tí ìyá yìí ń bẹ̀ mí fún wàláì kìrìsìtẹ́nì ni o. Ṣùgbọ́n opó mùsùlùmí olórí opó mùsùlùmí ni ìyá tó sọ̀rọ̀ ọmọ yìí fún mi. Olórí opó káàbàtà lọ́yọ̀ọ́ táwọn jẹ́ kìrìsìtẹ́nì àwọn ni wọ́n sọ̀rọ̀ ọmọ yìí fún ìyá yìí. Ìyá yìí náà wá sọ̀rọ̀ rẹ̀ fún èmi. Èmi náà mo bá gba ara ta mo bá gbà á lára ta. Mo kọ́ ṣe ní fídíò ní Facebook. Ìrí kọ́mẹ̀ntì kankan àwọn èèyàn kọ́mẹ̀ntì. Àwọn tó ń kọ́mẹ̀ntì kàn ń kí wa ni. Bóyá kọ́ńtẹ̀ntì yẹn ọ̀dẹ̀ yí gbogbo àwọn èèyàn ni. Mo bá tó ń mú fídíò yìí ńgbà tí ń gbọ́jà kankan. Mo bá gé mo bá fi ṣọwọ́ ní broadcast list mi lórí WhatsApp. Wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀kadà níjọ́ tá à ń ti bi òkú Afọlábíjímọ̀ Àyìndé bọ̀ nílùú Gbóọra lórí ọ̀kadà tá a gbé lọ náà ni mo wà tí mo ti ń tẹ tí mo ti ń gé fídíò yìí tí mo fi sẹ́ndì ẹ̀ lórí WhatsApp tí mo fi voice message tí yẹ okòyè tó sẹ́ndì sí mi tí mo fi pẹ̀ kún rẹ̀. Láàrin káàdì yúkáyájú tí fóònù mi ṣẹ̀ ṣe. ni kọlu nwole sori fonu mi ti eti ku pe bawo elo gan lowo yi gan funny enough ni pe wa lie emi go bere yi owo gan lowo eni lowo eni to soro yen fun mi mo ka se video pe eni to ba fe ran won lowo ko lo si lewe bayi bayi ko bere oruko omo bayi bayi tabi ko lo sodo iya opo yi kan lo sibe ka bere pa awon verse kan bayi bayi fun mo bayi bayi
0: o se opo morogun
1: kin la wa se laye kin lọlọrun da wa saye fun ibere re o fun gbogbo eyin te larojinle kin la wa se laye
0: I can't believe you are gone oh
1: Oladumare olojo ni ba mi se aforiji fun afolabi ayinde jimo ba n pa asise re re o ko ba n te safefe re Ambo ni bi oku re lori okada ni mo ti tun send video yi ni WhatsApp lawon eyan ba bere si ni contact mi lotun losi awon tan ba mi tun gba video yi ta to bi sowo sa awon olose oni sa awon le bi sowo sa awon olose lu on every sowo and result end game mu be na ni pe kare ni ba wa sanwo ile ewe omo yi ibi te ba ri e bi sowo si ka sa ti re ni ran wa lowo lori Oh, I hate common.
0: In solitude, oh, I don't know.
1: Ori okada na mo wa ti ba mi kan ta ti pe mi lati America. Number mi o wa available ko lo. Baba to pe lori inu line keji. Pe boya yo lo lori keji. Awon mo pe phone mi ti ku ni. Nina mo dele ti mo ri ko igi ni won mo wa pe won pada. Baba na to sile mo awon na to ti jade lo. Mo wa fi atejise ati voice message ranse.
0: Olufe gbogbo
1: Baba tun bere pe lo ni owo yi lemi na ba ke phone mole. Mo pe ye pe pe lo ni. Iya yen koko nso fun mi pe baya bi 30,000 naira. Ai egberun lona 30 naira.
0: Atan ma wale
2: ofe ko lo.
1: Emi na ba in te okay mo pe iya yi un ri pe in ri pe. Auntie temi gangan na to na je opo oko ti e na ti ku lati bi odun mejo seyin. O nikan ni feyin fun awon omo marun ki

0: lára àwọn ọmọ àǹtí yìí gan. Èyí tọ́ jẹ́ second born rẹ̀, I mean third born rẹ̀. Ọ̀dọ̀ mi gangan ni ń gbé. Òun gangan wà lẹ́sẹ̀ stool lọ́wọ́lọ́wọ́. Èyí tọ́ jẹ́ second born. Kọ́lọ̀ ọ sàánú, kọ́lọ̀ ọmọ da wàhálà àti alágbádá ọ, ẹyin tèmi. Èyí tọ́ jẹ́ second born, ọ̀dọ̀ màámi ni ń gbé, ọ̀dọ̀ grandma. Òun náà ó ṣe wà ẹ̀ẹ́kì tọdún yìí. Funny enough ni pé yìí ti ẹ̀ ronú lọ pé kí n ti ẹ̀ sẹ́ndì ìrànlọ́wọ́ fún kinní yìí lórí WhatsApp nítorí títara tèmi. Bàbá sì fi bájú bá fi fi bámú là ń wá káàkiri tẹ́lẹ̀ tábí rówó yìí san. Ṣùgbọ́n ìgbà tí tó pò yìí tó ń kọ́ńtà tèmi títí ẹ̀ ló gbà mí lára ta tí mo kábíyèsí olódùmarè. Ni mo fi sọwọ́ kíràn lọ́wọ́ tó dìde táàbí rí towó tí etí opó yìí tó sọ yìí san. Mo sì jẹ́ kó yí àwọn èèyàn kówó yìí ti pé ṣùgbọ́n lára pé àwọn èèyàn ṣáà nífẹ̀ẹ́ sí ká máa ṣiṣẹ́ olóore pàláì lẹ́yìn ìgbà tí mo sọ kówó ti pé níbà mi sàn ní success odò ọlá ọmọ òkun dáre lánàá tún fowó tí wọn sọwọ́ láti United Kingdom. Ẹyin ọ̀rẹ́ yìí ni mo tó mọ̀ pé 25,000 ni wọ́n ní ká máa san. Gbogbo owó tó sì wọlé ó sì ka owó wàhẹ́ẹ̀kì ọmọ méjì kábíyèsí olódùmarè. A ní kí làwa sì láyé o, mò ń bi ẹ̀yin náà kí ni tọ́lọ̀ ń ràn wà wáyé fún. A ní kọ́lọ̀ ọmọ da wàhálà sí alágbádá. Ẹyẹ ń tún bẹ̀ kan sí fún yín. Akọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ yìí. Akọ́bí ọmọ àǹtí mi tí mò ń sọ tó ń jóbìnrin. Gbogbo àsìkò yìí níjọ́ tá a lọ síbi òkú Afọlábíjímọ̀ Àyìndéhùn láàárọ̀ ó ní iye tèmi gan tí mo tún lọ dẹ́pọ́sìtì lọ sí bítù. Òun ṣẹ̀ṣẹ̀ bímọ iṣẹ́ abẹ ni wọ́n fi gbé ọmọ jáde 130,000 àbí 20,000 kọ́ ni 20,000 lówó tọ́jọ́ owó operation yàtọ̀ fún pa à ń rọ oògùn à ń rọ oríṣiríṣi. Ó tún lábẹ́rẹ́ kan tí mò ń gbà tó bá ti bímọ. Mo ti gbàgbé nǹkan pé ó kọ abẹ́rẹ́ tí wọ́n fún ní abẹ́rẹ́ báàbí 30,000 àbí 30 kíní kan ni lówó abẹ́rẹ́ náà. Ni mo fi sọ pé kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Nǹkankan o ẹni tó bá kankan ló kan mọ̀ ni. Ṣùgbọ́n mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ máa sọ lórí afẹ́fẹ́. Tọ́rọ̀ òfin ní sùn àwọn èèyàn pé sọ́dọ̀ rẹ nìkan làwọn èèyàn ti ní sòro ni. Kọ́lọ̀ mọ̀ da wàhálà sí alágbádá. Ẹni tó bá wà mọ̀nú rò ni mo fi ń sọ pé yóò mọ orí Ọlọ́run yóò sì mọ ọpẹ́ dú. Ìwọ́ tọ́lọ́run ti ń bọ̀ gbé sí i nírọ̀rùn. Ó fẹ́ náwó kan ò ń rí iná ebi ò pa látàárọ̀ dálẹ́. Àdẹ̀jọ mú ọdún yìí láti January a tó wà ní December ení ní December 21st. Ẹni tó bá mọ̀nú rò nìkan ní òun orí Ọlọ́run ò ní ó sì mọ ọpẹ́ dú. Tábà máa sọ àwọn ọ̀rọ̀ yìí àwọn kan ò ní mọ̀ pé àwọn ò ní problem kankan. Wọ́n ní mọ̀ pé àwọn ò ní sòro pẹ́ẹ̀pẹ́ pínrínpínrín.
1: Ó fojú ṣògbèrè ẹ̀kún. Abẹ́ orí kéke já lórí ìfẹ́ kò lọ.
0: Mo sọ lérèfé níjó ní bíi. Mo ní ọ̀pọ̀ àwọn èèyàn ní ń bẹ lọ́sibítù tó jẹ́ pé owó operation ni wọ́n ń wá káàkiri. Ká tún dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà náà. Tí wọ́n sáré ṣiṣẹ́ náà tán ní ká máa padà wówó lọ. Kọlùkọlù bú àjálù bú kò ní jáwọ́ nù ilé mi pẹ̀lú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́. Ẹ sàmí ẹgbẹ́ tó àdúrà mi ẹ fọwọ́ ẹ kọjú. Bí ayé yìí ṣe ń jẹ́ ayé báyé bá ń jẹ́ ayé tí gbà ń jẹ́ ẹgbà. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ̀nà ilé mi àtẹ̀yìn o a ní rógun àkáwọ́ lórí sọkún o. Ẹrù tábí amú èyí wá tú òun nídìí fún yín o. Aláǹtí mi tí mò ń sọ̀rọ̀ yọ mọ̀ ìyá ọmọ bàbá mi gangan ni ọdún kẹjọ rí tọkọ rẹ̀ tó ti lásídẹ̀ǹtì lórí ọkọ̀ gbégi lódò wọ́n ń bọ̀ látoko ni bírèkì bá fèèlè lọkọ̀ bá di gbígbígbí jì lójú odò ni igi kábíyèsí olódùmarè. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyà. Ẹyin tó bá kankan lọ́kàn mọ̀ ni o kọ́lọ̀ má jẹ́ kí láburú kan èmi pẹ̀lú ẹ̀yin o. Funny enough ni pé wàhálà yìí ń tiẹ̀ wá rántí pé ọmọ tiẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wà ẹ́ẹ̀kì. mo ma pa ve san o wa e ko suba yan ran ti ke ka se ba birin pe ka won yan ran lo se ran lowo e wa wo bi to lo n ti gbe bi se se de e wo bo lo n se gbe bi se se de e wo bo lo n se gbe bi se se de ara ta to ke gba jari wa ba mi ni mo gbara ta lori oro re ko to di pe olorun wa ba wa bu asiri titi wa e ki to mo ti e na pelu owo ta tun fi kun ra run pelu operation ti akobi re to bi mo nile iwosan ni mo se mo nje kasa ma se daada o loruko temi fi nje kasa ma se daada ti mo fun oko ti mo je kilo wa bo to ma n try mo ma n gbianju bo ti aje pe yin e mo rin ni ayan aye ko ri o mo mi mo ma n try lati se daada gege bi oko mi kin bi le ba je apere rere fun awon eyan lati le je awo ko se rere fun awon eyan ta ba gberu eleru nigba mi lona ti olorun ni fe si olorun ba yo si mo bayan na gbe bu kata ti e ara mi oye yin
1: o se opo morogun re.

Bó tún fi àsìkò yìí sọ fún yín o, pé àwọn má sì kú o, ta tún nílò owó wa ẹ̀ kì fún. Ẹni tó bá tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ tó lè ṣe ìrànlọ́wọ́ yìí, wàhálà àwọn ọmọ tó kù. Mo fi Ọlọ́run ọba ṣe ẹ̀rí lẹ́ràn kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa. Ó tún ń sọ fún mi, ó ní yàtọ̀ fún pé ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtáàtì mi náà tún sọ pé àwọn ọmọ kù lọ́dọ̀ àwọn. Ẹnìkan tó náà jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ wa tó bá mi fọ́wọ́ọ̀dù sí àwọn olóṣèlú nígbà, ó wá ń sọ pé báwo la ṣe tún lè ran ọmọ kan lọ́wọ́ nínú níléèwé òkè Ọlọ́lá secondary school Lọ́yọ̀ọ́ Aláàfin wa ń bí náà. Ọlọ́run ọba ń gbọ́, ẹ jẹ́ ń lọ ka àtẹ̀jíṣẹ́ bó ṣe fi ṣọwọ́ sí mi. Yun Comrade Adédokun Sunday Asasa tó máa ń ṣe ètò public matters with Comrade Adédokun Asasa tí máa ń gbé àwọn olóṣèlú wá sórí ìkànnì wa ní gbogbo ọjọ́ jímọ̀ jímọ̀. Òun ló ń kọ́ńtáàtì mi, ṣé níjẹta ni àbánà? Ẹ jẹ́ ń lọ wo àtẹ̀jíṣẹ́. Ọjọ́ Monday ó ní, I met a boy who is an orphan today. He is helpless. He is in SS3 at Oke Olola High School but hasn't registered for WAEC. How can we help him out, sir?

$25,000 náà ni o ẹni tó lọ́n bá ràn lọ́wọ́ tí ń gbọ́ mi lọ́wọ́ tó bá tún lè ṣerú ràn lọ́wọ́ yìí ọmọ pọ̀ ó kù o wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ yàtọ̀ fún àwọn bíi mẹ́ta tí ìyá òpó tó kọ́kọ́ kọ́ńtà tì mí sọ àwọn ọmọ tó ń bẹ o àwọn ọmọ ń bẹ bàbá sì ṣe ń ṣe àwọn ràn lọ́wọ́ yìí náà láàmọ́ post fídíò rẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé èyí máa rìn kórí ọmọ mi but we are trying our best to be as plain as we can be to be as faithful and trustworthy as we can be.

0: tọ́lá wa gangan afẹ́jáwọ̀ afẹ́já afẹ́ mọ̀ jí àwò kọ́ se dáadáa.
1: ṣe la lọ lẹ́niyàn kúrò.
2: ayé ṣe ń lọ.
0: àìmọ ìyàwó èèyàn mi tán rí fídíò yìí tọ́làwọn ní ràn lọ́wọ́ oúnjẹ ni ibi nípa àwọn àláìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba téèyàn bá lè ṣe ń bẹ̀ náà ni wọ́n máa ṣe èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán o. èèyàn lè hẹ́ẹ̀pù gbogbo èèyàn tán èyí tọ́lọ̀ bá fún ìyà ní kápá nìkan náà lẹ́yìn ó ṣe. because in order to help people you have to help yourself first. how can you help people when you yourself is helpless? when you are helpless you can't help anybody.
1: ìbí tòun ní àjà yìí aya ìgódà lò.
0: ní ẹbí máa ń sọ nínú bàálù pé tọkọ bá fẹ́ já kọ́kọ́ ranra rẹ lọ́wọ́ láti fi face kíní oxygen kíní yẹn mask sí imú ara rẹ o kódà kí wà àtìyàwó àtọmọ rẹ wà lójú kan kọ́kọ́ fi símú ara rẹ náà torí ẹni tó bá kọ́kọ́ tó bá wà láàyè ló lè ran ẹni lòmíì lọ́wọ́ tó bá wà láàyè pẹ̀lú kápá rẹ náà níwọ̀ náà lè ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì lọ́wọ́ kò yé yín. bí wọ́n gangan bá wà láàyè ló lè ran àwọn ẹlòmíì lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n náà bá standard ló tó lè ran èèyàn lọ́wọ́ ẹni tí ò bá ní kápá rẹ̀ kì í ṣe àfi tipátipá ṣe ibi tí mò ń lọ nu. ẹni tọ́lọ̀ ń bá fún ní ìkápá rẹ̀ tí agbára bẹ́ẹ̀ tó bá wà náà ni kọ́ máa ran èèyàn lọ́wọ́.
1: I was shocked and sad.
0: kọ́kọ́ ẹ̀pọ̀ ara rẹ̀ náà kò tó ẹ̀pọ̀ ẹlòmíì o torí àwọn helpless people lè wọn lè tán o ṣùgbọ́n wọn àtọ bá lè ṣe náà ni kò ṣe sáàmà ṣe dáadáa fọ̀rọ̀ ẹnu ràn yàn lọ́wọ́. bí wọ́n gan ṣe ń gbọ́ mi tó ọ̀bá ní kápá àti sanwó wà ẹ́ẹ̀kì ó tún lè sọ fẹ́lòmíì tó wò pó ní kápá rẹ̀ ìwọ́n náà ó tún máa gba commission pò sọ fún yàn bí ṣe olóore ṣe wà nu. àìṣe é tán.
1: èmi ọmọ ń bá
3: fẹ́ kọ́lá o.
0: ẹyin tèmi àìṣe é tán o lábàládé.
1: àbí ń pé o wá gbà kàrà kó fi jẹ̀kọ́ àtọmọ wálé.
3: a ò fẹ́ kọ́lá.
0: àsìkò thanksgiving láwa yìí ó nílùú òyìnbó pàápàá jùlọ àsìkò thanksgiving láwa yìí lamẹ́ríkà. táwọn èèyàn àwọn èbó pàṣẹ mọ̀ ń sọ páwọn míì nínú wọn mọ́ lọ́hún àwọn àákò yìí ni wọ́n mọ̀ ń ṣèràn lọ́wọ́. mo ti wo fídíò oríṣiríṣi fídíò tẹ́lòmíì tí ó lọ sínú ọjà pọ́púlà ọjà tán ti máa ń ra nǹkan yóò mọ̀ wá wá wọn tí wọ́n nílò ràn lọ́wọ́ ó lè kọ́kọ́ tẹ̀ sí wọn díẹ̀. mo ti rí àwọn kan tán fún àwọn kan lówó tóbìnrin tó gbẹ́kùn gbàgì tó ní ìrònú tóun wọ́n rà fáwọn ọmọ òun fọdún lọ bá òun báyìí torí oore tí ò lérò ó bá àánú pàdé yún àwọn òyìnbó táwa máa ń sọ pé wọn lẹ́sìn. àwa tá a lẹ́sìn ní àyín ṣà ń gbìyànjú ṣà ń ṣàánú torí ká máa ranra wa lọ́wọ́ ká máa ṣàánú ara wa náà lọ́lọ́run ṣe dá wa sáyé o sáyé pé mo bèrè níbẹ̀rẹ̀ pé kí lọ́lọ́run dá wa sáyé fún kí la wá ṣe láyé àbí kí lọ́lọ́run dá wa wáyé fún.
1: ọ̀rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àtìpó ẹ má gbàgbé báyé ṣe ń lọ.
0: àtìpó la jẹ́ ní àyín o báyé ṣe ń lọ làwọn èèyàn ń dágbére fáyé o.
1: a ò pàdé ibi dùn ní odi péré
3: a ò pàdé
1: ó dojú wa la ó darin náà kò yọ ṣe.
0: bó ṣe wá léwu kọ́ ọmọ òpin nǹkan le tóun tó o bá wọ ẹ̀yìn wò ni mo fi ń sọ níbẹ̀rẹ̀ pé o gbèwò ẹ̀yìn o ajá rẹ ò bá pakún o gbèwò ẹ̀yìn o ajá rẹ ò bá pẹ̀kulù o gbèwò ẹ̀yìn o ajá rẹ mà lè pé horo. ẹ̀yin tó bá wọ ẹ̀yìn wò tó bá mọ̀nú rò ó ní ọmọ pẹ́ dún a dúpẹ́ orí ọlọ́run
1: o
0: a dúpẹ́ o 2022 tó ti ń lo odò tí ń lọ rèé mu mi ení ni 21 nínú oṣù kejìlá ọjọ́ mélòó ló kù sọjọ́ mẹ́wàá kọ́ ni àbí mélòó.
1: gbogbo ìjọ ọlọ́run ẹ̀yàn rẹ̀ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
4: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo ni se biba bẹni kọ̀ọ̀kan.
5: Ajise Bi Oyo laari Oyo ni se biba bẹni kọ̀ọ̀kan.

0: Ọlátọ̀lọ̀ ń da yín, àyín, ọlọ́wọ̀ níjẹ́ ó tán o. Torí pẹ́ dáná, ẹ ń fún wa ń bẹ̀, ẹ ń fi ń ṣèràn lọ́wọ́ ń bẹ̀. Ọlọ́wọ̀ bá ọlọ́jọ́ òní kò ní jẹ́kọ́lá yín ó tán. Ẹ ní fọlápì tàn pa ẹ̀ ti nírí o. Lọ́làwọ̀ láhọ́lọ́wọ̀ kù wáta, ìlàbìlà àlè ìlàzín. Ọ̀nà ọ̀la yín tó ti sì kò ní di láíláí fàbàdà. Lọ́làwọ̀ láhọ́lọ́wọ̀ kù wáta, ìlàbìlà àlè ìlàzín. Ya salam, ya salam, ya salijalali wa likara.
1: Awo shifilade olorin
0: ya. Ya rahman, ya salam.
1: Oba ti o je o ton salawa.
0: Ya rasak, ya salam.
1: Deledun wa pa won pe gan wa. Eni rile mi ra.
0: Ya salam, ya salam. Salijalali wa likara.

sadu a ma je padu egba sadu egba olorun gbadura ke sugbon gba tolorun ti se awon kankan fun wa o na expect ke ta se awon kankan in returns ni. He gave us valuable natural resources. We have minerals, coppers, name it. A ni n ta tun fi le sona bitumen nbe Londo state. A ni epo crude oil. Bi kódà wọn tún ti rí Lékòó, ìgbọ́n tún sọ pé wọ́n rí Lógun state náà. Nbẹ Londo state, nbẹ ni River state, nbẹ ni àwọn Bayelsa nǹkan kan yẹn. Tá a fi le sọ̀rọ̀ Ajé, a ní kòkó láwọn ibòmíì. A ní kí la gbìn tí ó wù torí Ọlọ́run. Kí ni nǹkan tá a ṣe tó ń jẹ́ wá fi wọ́n gógógógó báyìí. Ẹ mọ̀ gbọ́, a tún sọ pé tó bá torí bá àwọn import àwọn kan. Ẹ mọ̀ gbọ́, ẹ mọ̀ gbọ́, wọ́n ń sọ ní ìsìn, wọ́n ń lé sí a. Ti Dangote refinery ti bá ti tún bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ epo wálẹ̀, petrol wálẹ̀. Ẹ mọ̀ tanra yín mo yín mú sí iṣu kẹ̀. Dangote ṣé ọmọ ṣe cimenti ní Nàìjíríà. Njẹ́ ò lẹ̀ ti import cimenti wọ́n ṣe bí Nàìjíríà náà ti ń ṣe cimenti. Kí ló dé tí cimenti fi gbówó lórí gẹ́gẹ́gẹ́? 4,300 naira ní last week ní sojú omi. 4,300 naira ní cimenti tá à ń ṣe ní Nàìjíríà. Ẹ mọ̀ wá yín mo yín mú sí tó máa ní. Dangote refineries ni ó mú kepo wálẹ̀ nígbà táwọn wèrè tán wà ní àwọn wèrè àwọn tí wọn lọpọlọ tán wà ní agbọn ìjánu ìjọba wa tí wọn mọ policy wọn kí checkmate àwọn pipo yìí wọn kálukú ń ṣe tó wù ní kálukú ń ṣe tí wọn ní kónkójábélé ní nítọ́ bá wù kálukú ní ntajà kò sí consumer protection unit kankan bẹẹ bá lòdù káàdì bí ọba wọlé báyẹn lòdù ẹ forí ara yín kò wọlé forí ara yín nù kò sáwọn kankan. Tọ́jẹ́ ka ìjọba tí ó jà fún yín pé nẹ́tíwọ́ọ̀kì yìí o kí ló gbá ẹ mú táìní yìí fi lóòdù káàdì tó sanwó rẹ̀ tí ò wọlé kò sáwọn kankan tán checkmate tí wọn tán bá ti fún wọn lówó báyìí àwọn tán wà ní kíní yìí ẹwà ẹwọn á sọ kíní ọlọ́run sì fún wa ní natural resources tábílẹ̀ better lives to each and every one of us. Nígbà tí nǹkan ojú òtún ti là tó báyìí wọ́n mọ bàbá mi Bashiru bàbá mi Fatah Lamidi a jọ sọ̀rọ̀ atlanti níjò ní nígbà tí bàbá fi lọ ìlú Èbó nígbà tí wọn ti ní bí ọdún táìsẹ̀ ń bí àwa ní 30 years ago tí bàbá fi lọ Amẹ́ríkà tí bàbá ṣàlàyé wípé àti lọ Amẹ́ríkà ò le kankan kan báyìí nígbà ọ̀hún ó sọ yìí sì bá ọbẹ̀ lọ United Kingdom wọ́n mọ̀ ń sù wàrà ní gbogbo ìgbà tí Nàìjíríà ẹsẹ̀ gbòmìnira wọ́n mọ̀ ń fẹ́ kán wá bẹ̀ nítorí owó ń bẹ wọ́n mọ̀ pé owó kòkó ń bẹ owó gbogbo everything is bẹ̀ nígbà yẹn ní ìsìn kọ́ ẹ mọyì millions billions of naira billions of dollars táwọn èèyàn wa tá ń wèsì ní US embassy tán bá tún máa gba kí náà kò fisa wọ́n dé bẹ̀ báyìí wọ́n wó lu.

ẹ mọ̀ bínú jẹ́ network ló disconnect yìí wá ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ wọ́n ń ṣẹ́ náírà ní ìsín sí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ bá calculate ẹ̀ sówó owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ bùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n ta ni sísà rẹ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yà ọ̀jẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n nìkẹ́ tó fún lówó ẹ má wéé sí owó yín o ẹ má jẹ́ kẹ́nìkan blackmail yín. Made in Oyo lèmi o, Adeyinka Pembo bí àwọn erin. Ajálù Ọ̀yọ́ ti gbó lásán, ní ìbáraẹranko máa ṣèrà bà mí èèyàn. Ọ̀hìn ọ̀rọ̀ jẹ́nu ohun. Kásá máa ṣe dáadáa, ajó kọ bí ẹni kìlọ̀ wà. Made in Oyo lèmi o, òkè òrò kí ni mo fi kalẹ̀ sí Lọ́yọ̀ aláàfin wa ní àyín, Adeyinka Pembo.

0: wàhálà ìwọ́n ti jọ ìwọ́ látòrí léde morocco náà ẹ ṣe o látòrí léde morocco a máa rírí yín ẹyin tí a láti united states ẹyin tí a láti canada a máa rírí yín o ẹyin tí a láti orílẹ̀-èdè germany tẹ́ ń gbọ́ wa lójoojúmọ́ ẹyin tí a láti ireland láti united kingdom láti benin láti libya láti ghana káàkiri àgbá ńlá ayé ẹyin tí a lórílẹ̀-èdè nàìjíríà náà a dúpẹ́ lọ́wọ́ yín o adéyin mi ká ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà ọlásùnkànmí kásàmọ̀ọ́sẹ̀ dáadáa ajé ọkọ̀ bí ẹni kìlọ̀ wà ajá ló ọyọ tí gbó lásán pé mi ọba rẹranko má sì lábà mi ọrọ jẹnu ohun mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ wúyẹ wúyẹ.
1: ìwọ ni ẹkọ ńlá ẹkọ ọgbọ ẹkọ agbára ìwọ nìkan.
0: àwa lórílẹ̀-èdè nàìjíríà láwà religious jù tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ nàìjíríà ni yóò máa gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wá ń kọ́ bó ni ìwà ọwọ́ wa bó ni iṣẹ́ àti ìsìn ọwọ́ wa bábá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ẹ dìbò fún ọmọ ìyá yín nínú ẹ̀sìn o ẹ sọpọ́ọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn ẹ dìbò fún ọmọ ìyá yín o ẹ dìbò fún pétérù ẹ dìbò fáísíìkì ẹ dìbò fún ramani abdulrahman isi ni ọmọ ọmọ ẹni tí èjẹ bí èmi náà tí mo ṣe gbé ọkọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mi àbí christian mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rèé mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ti ń gbọ́ odù fálẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tùn mọ́ gbọ́ kùránì lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò yé yín àwọn tó bá mọ̀ mí délé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí ṣùgbọ́n mẹ́ta lọ́kan lè mí aláàjì páìtó olúwo kékeré yín rèé adéyinka kásàmọ̀ọ́sẹ̀ dáadáa tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà àwọn èèyàn jù àwọn ẹni máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò ó pé ọ̀lẹ́lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run ọmọ tí ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn kéde wa kọ́mọ́jọra wọn lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n lé ọlọ́run ọmọ tí ń ṣe àbí kí gbogbo àwọn ẹni wọ́n fẹ́ correct notion yẹn ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹ́lẹ́sìn kan

kan eyo ki si ba be ni ko kan eyi lo mu wa gbe awon eto nla nla to ka ya bayi wa lati le mo ko awon eyan nipa awon nkan to se wi pe o se se ki won mo ni mo nipa re to si je wi pe won ni eto si o si se se ko se wi pe latara aini mo nipa re yen o yo mo fe fi bi igba ti o n fi ya je eyan lona ti o to ṣùgbọ́n sẹ mọ̀ kẹ́ni tó bá mọ ẹ̀tọ́ tó sì mọ in tí ó túmọ̀ sí ni yóò ṣe kí ni yóò béèrè fún ẹ̀tọ́ rẹ̀ ẹyin kí n tó di pé máa wọ inú àkòrí tí a fi bára wa sọ̀rọ̀ lénìí mo ní kí n kéde fún gbogbo ẹ̀yin aráalé wípé a ti ní orí ẹ̀rọ ayélujára wa ẹ lè darapọ̀ mọ́ wa láti mọ ka àwọn nkan tí a ń kọ síbẹ̀ látara yí pé àwọn nkan yìí ó èdè gẹ̀ẹ́sì la fi kọ́ ṣùgbọ́n tí a bá kà á yóò tún jẹ́ kí a mọ̀ sí nípa àwọn ẹ̀tọ́ wa nípa àwọn nkan kankan lábẹ́ òfin tí ẹ bá fẹ́ kàn sí wa tí ẹ sì fẹ́ jàǹfààní àwọn nkan yìí ẹ lè lọ sí orí ẹ̀rọ ayélujára wa www.ajisebioyoradio.com/author/aaabrouf/ ẹ jẹ́ ń pèlè ẹ̀kan sí www.ajisebioyoradio.com/author/aaabrouf/ tí ẹ bá ti wọ orí ẹ̀rọ ayélujára wa pẹ̀lú àdírẹ́sì yìí gbogbo tí a ti kọ síbẹ̀ ni lẹ́ láǹfààní láti rí tí ẹ sì mọ jẹ̀gbádùn rẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan a gbé wá nígbèwá eré bí eré orí ìtàgé tó sì jẹ́ pé tí ẹ bá ti ń kà á da eré orí ìtàgé ni a dà papọ̀ mọ́ àwọn ẹsẹ̀ òfin ẹ rò pé bóyá ẹ ń ka ní bígbà tí ẹ ń ka eré ìdárayá ni ṣùgbọ́n ẹ ní mọ̀ pé ẹ̀yin náà ti ń di amòfin díẹ̀díẹ̀ bí ẹ bá ṣe ń ka àwọn nǹkan ìtorí akó papọ̀ ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àti ojú tí òfin fi wò so by the time tí ẹ bá fi kà á tán tẹ́ fi kà á tán ẹ sì rí pé ẹ̀yin gan fúnra yín ẹ ti di amòfin ẹ kàn sí wa lórí ẹ̀kẹ́ ẹ lọ yẹ̀ wò mo ṣe ládéhùn wípé ẹ ní kábàámọ̀ wípé ẹ ṣe lọ àkòrí fún ètò wa tòní ni debt recovery ní èdè Yorùbá ó túmọ̀ sí gbígba owó gbèsè padà lọ́wọ́ onígbèsè gbígba owó gbèsè padà ní ọwọ́ onígbèsè ó kó nǹkan mẹ́ta sínú nǹkan alákọ̀ọ́kọ́ ni wípé a gbọ́dọ̀ rí ẹni tó yáàyàn lówó ẹni tó yáwó àti èèló ni wọ́n yá àwọn mẹ́ta yìí gbọ́dọ̀ parapọ̀ sójú kan tí mẹ́ta yìí bá ti parapọ̀ sójú kan nígbà tí ẹni tó yáwó tó bá kọ̀ jálẹ̀ láti san owó tó yá padà ojú wo ni òfin fi wò àti wípé àwọn nǹkan wo ni ló bí ká yáyàn lówó àbí kí wọ́n yá kí kéèyàn yá owó àbí owó tí a fẹ́ yá gangan lábẹ́ òfin tí a bá ní ká wò kò fẹ́ sí nǹkan kan tí ó ń lọ láyé lénìí tí òfin ọ̀dá sí àbí tó ṣe wípé òfin gan ló gbé nǹkan ọ̀hún kalẹ̀ in tó bá ti le jẹ́ wípé òfin lòdì sí nǹkan náà kò ń ṣe tí a lè sọ pé kí ọmọ lúàbí láwùjọ kó ṣe nítorí pé ẹni tí ó bá ṣe tí òfin ọ̀ lọ́wọ́ sí ìjìyà ń bẹ níwọ̀n ìgbà tí nǹkan yẹn bá ṣe tó bá ti ta ko òfin tẹ́ bá sì gbàgbé mo sọ lórí ètò yìí rí wípé ẹ̀sùn tí wọn ò bá tí kọ sínú ìwé òfin tí wọn ò sì tí sọ ìjìyà rẹ̀ wọn lè fi jẹ ẹnìkankan ní orílẹ̀ èdè Nàìjíríà gẹ́gẹ́ bí section 36 subsection 12 ìwé òfin constitution Nàìjíríà èyí tán ṣe ní ọdún 1999 bóyá gbó ṣe gbé wá fún wa
sababu.

0: A ti ń rí àwọn àtẹ̀jíṣẹ́ ní àti orí Facebook wa, ẹ̀rọ ìbánidọ́rẹ̀ Facebook wa. Ẹni tó kọ́kọ́ kọ́mẹ̀ntì tó jẹ́ ni àkọ́kọ́ náà ni Isaac Wasiu Ayinla. Ó ní well done my brother, my padi during Equed then, all the way from Igbo, Oyo State. Wọ́n wò wá láti Igbo.
1: Mr. Wasiu.
0: Ó ní well done my brother, ó ń kí ẹ. Ẹlẹ́ẹ̀kejì náà ni Abdulrahman Ọláyímíkà Ibrahim. O ni omo Yoruba atata, you are doing great, the sky shall be your starting point. Ami o ase eseun o e ma be se wo na ni ke ma se re. Abdulrahman Olayinmika Ibrahim lo wa so pe ngba ta ba oro de bi pe ile ejo ni ki eni ti won ba je lowo gba lo awa ni ta ba wa le lo olopa o so pe ngba to so ni pe ninu ofin pe ka ma lo olopa ma fi gba kini pa awa ni ta ba wa le lo olopa se a le ma lo awon togi. Oye la le lo togi oya
1: ngba ko bi se a ti salaye se ri kiyen mo lo togi kiyen mo lo togi e mo lo togi se gbo tori te ba lo togi te so pe e be fi gba owo yin pada o da bi igba ti eyan bu iyo si oju egbo ni bi igba te eyan bu iyo soju egbo ni tori owo togi age to ti mu igboyo to ba te eyan to ba lu lukulu se be ke yo di ero ile iwosan
0: o tun daran nu
1: o tun wa di oran si eni ti o ran togi si eyan lorun ati togi ti won ran gan fun ra e tori pe ki olorun ko dakun ko saanu ni kukuru le lo togi o tori te ba le lu olopa ta mo pa gbofiru se togi ni lawa lo
0: abi o olopa gan to ja fo gbofiru gan ke ko si ninu kaase ti won lati ma ba yan gbagbese igban bi ti Nigeria de to ye pe awon to ye kan ma gbe ofinro gan gan na je ogbo ntarigi ninu awon aru ninu arufin ofin tan gbe rogan
1: abi ki olorun
0: to ra awon eloye kan ma so fun awon tan gbe wa sodo awon pe wa lo ba awon gbagbese o pe eleyi ise wa ko de sugbon gbo je pe ijekuje ti won je nibe na ko ni je ki won le so fun irufe ni be pe ke ise ise wa leleyi o
1: according to yin ti mo se pe gan won ni pe o ni ye percent ti
0: won ma nyo ta e ba e lo fi olopa gbagbese e ma reti owo owo nti accident owo nti ni accident ara won to tun wa nbi ke tun fi olopa gbagbese nu owo te ba gba ti tru olopa o ti ni accident nu kole pe mo ekun ikekun ni o ti di ekun ikekun ni eleyin lo wa gbe mi gangan debi awon bere mo ti ko le ngba to nse to nlo wa pe mo fe bere lowo re mo nbo na
2: ki se pa run lora lo gbogbo ero constitution ara ele
0: eto yi ni gbogbo ojo mejo na ni mo nwaye ni dede ojo osimi gbogbo ojo osimi lati ago mewa aro lo si oke lo sohun debi ti olorun ba ran wa lowo de debi owa ago mokanla ina ni eto yi a si nfe onigbowo eto an fi nbaju bamu na la fi n gbe wa lo ojo mejo pe ko le mo je eko ati anfani fun awon eyan wa ti won wa nile eleyi o je ki ofin amofin akeko ofin amofin Abdullah Abdulrauf o ti ba wa simplify re to ti je pe ko ni rara te bi gbo lagboye deyin no bi ma awon eto teyin na ni abe ofin akeko ofin amofin Abdullah Abdulrauf amo ki okuse lataro
1: o si ale share link det ko fun yen gan tonda lecture ti o ba tin wo ta.
0: Okay, ama se na ko ni episode 1 ni bi
1: episode 3
0: ni death recovery ta se to ko bi ere idaraya n pe ko le ba tun yi awon eyan a tun fi se abe post yi a fi link re sibe te ba tin ta tan te tun lo gbo ele. Okay, a tun fi link video yi si abe ti page abi a re fi ti page na si abe ti video ti won wo lowo ni ori lona meyeji to ba ti ka bi kan ti o ba yi lo wo ko lo wo video re tabi kan aye tun se pe gugu awon episode yi audio episode yi na o wa ni ori bi te ti mo tun gbo ti o mo je anfani gbo mo nbo ka wa lo si bi ibere temi gangan ti sajo
2: ko si privacy conversation nile imo government in ta phone wa kon le ri wa gbo oro ikoko ta
0: akoko lo si bi owo ta awon eyan wa n gba nsin awon elomi a pe ni owo gurumi àwọn mi a pè ní ògbọ́múlé lanta. O kò oríṣiríṣi náà fún o kò oríṣiríṣi kọ́lọ̀ sàánú ibi tí ìlú lédè náà ní ti àwọn èèyàn síbi kíní àwọn owó yìí ibi tí ìlú lédè ni kódà ń bẹ nínú ẹ̀sìn mùsùlùmí pé ká mọ̀ gba owó èlé o ká mọ̀ lọ́mọ ya gbogbo owó tó bá ti ní èlé nínú ṣùgbọ́n tá a bá lọ wo àti mùsùlùmí àti gbogbo èèyàn náà ni ń gba kíní nígbà jẹ́ pé ìlú lé náà ló sì ń ti ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ kí ọlọ́run kó sàánú wa ní tí mo wá fẹ́ lọ pẹ̀lú béèrè náà ni wípé owó gbọ́múlé lẹ́ńtà owó gbọ́múlé lẹ́ńtà a ti gbọ́ dáadáa pé wọ́n a máa ti kódà ìkan ṣẹlẹ̀ tí ò tí ì pẹ́ tó yẹ pé àáfà lọ lọ gba owó àáfà tọmọ kí ó tàbí ó sì lè mọ̀mọ́ kí ó lọ dójú àmì ṣùgbọ́n tá a ṣe a máa fi ojú àáfà wò tó yẹ pé ìyàwó rẹ̀ gan ẹlẹ́hà ni lọ lọ gba owó gbọ́múlé lẹ́ńtà tá à ń sọ yìí nígbò di àsìkò pé kí ló kọ rẹ̀ bá àáfà ṣe na pápá borọrun ẹlẹ́hà ló fi ṣe gàràńtọ̀ wọ́n bá náwó mú ẹlẹ́hà wọ́n bá wọ lọ sí ọ̀dọ̀ wọn ibi iṣẹ́ ṣọ́ọ̀bù tiwọn wọ́n ṣáà ti wá di pé wọ́n fi báwọn ẹgbẹ́ pé wọ́n fi ojú ẹlẹ́hà rí ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ wọ́n fi wọ́lẹ̀ bákanbákan bí à ń ti ni mọ́nú ilé ìyàgbẹ́ nǹkan nǹkan ṣé ọ̀rọ̀ mi ń yí ọ so láti ń gbọ́ pé lábẹ́ òfin yìí a ti sọ lórí ètò náà mi pé forceful imprisonment àdúgbò ló ti pé force imprisonment pé ṣé òfin fi ààyè gba irú eléyìí ni àbí nígbà tí a rí ẹni tó yáwó tá a mú gàràńtọ̀ pé bẹ́ẹ̀ náà àwọn yorùbá sì mọ̀ sọ pé ara òun ní ìwọ̀fà bí onígbọ̀wọ́ ẹni tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ náà ni abánikówó lára ni pé ṣé kinní yìí bí mo bá gbọ́ àgbọ́yé tó kálẹ̀ kan ni pé kò sí pé a wá rí ẹnìkan ṣẹ̀ a wà máa mú ẹnì kejì lábẹ́ òfin pé ní ìsìnbáyà ọmọ ṣẹ̀ a wà sọ pé nígbà tá a rí ọmọ tó sá lọ káhe bàbá àbí ìyá rẹ̀ ṣé eléyìí náà ṣé a lè sọ pé ó wà àplikébù níbi ibi irú onídùúró pé nígbà tá a rẹ ẹni tó jẹ gbèsè mọ́ tá a wá ná gan onídùúró pé kọ́ máa tì mọ́nú ilé yàtọ̀ fún force imprisonment ni ó.
1: Yàtọ̀ sí force imprisonment ojúṣe mẹ́ta àbí tó sọ pé méjì àbí etí mo bá mọ̀ àwọn ọ̀gá mi tó lè bá mi fi kún gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ bí ojúṣe méjì ẹni tó bá dúró fún yàn ni ó ní alákọ̀ọ́kọ́ ni wípé láti mọ tẹ̀ mọ́ ẹni tó dúró fún létí pé ihun tó o ṣe níjọba bàbá tó o ti ń dá owó ní lágbájá padà fún ìkejì ni wípé tí kò bá rí owó òun nìsan ẹ mú mi fún ìyẹn lábẹ́ títí onídùúró ṣùgbọ́n kí wọ́n wá mú yàn tẹ́lẹ̀ kí mo sọ ń jò ní yìí pé kódà ọlọ́pàá gan ò lè mú yàn
0: tìmọ́lé
1: látara wípé èèyàn jẹ gbèsè
0: ká tó wá sọ pé àwọn aráàlú tán jẹ́ bíi kọ́mpínì tán yáyàn lówó
1: aráàlú ọlọ́pàá gan ò ní ẹ̀tọ́ ni lábẹ́ òfin láti tìyàn mọ́lé kí n tó tẹ̀ mọ́lé sí section 32 sẹ̀ subsection 2 of the police act àti section 80 subsection 2 of the administration of criminal justice act 2015 ó ní ọlọ́pàá ò lẹ́tọ̀ kankan láti arrest èèyàn láti tìyàn mọ́lé látara wípé èèyàn ní dúnàdúrà bóyá èèyàn jẹ bóyá onígbèsè àbí nǹkan kan míì tó papọ̀ mọ́ sífù mata káwá tó sọ pé aráàlú gan tí òun ṣe
0: agbófinró tí òun ṣe agbófinró
1: ìníyàn wà mú yàn tí yóò ṣe ṣé ẹ rí lágbọn títọ ọlọpàá ká lọpàá ló bá mú yàn tán tí yàn mọlé unlawful detention nìyẹn bọ̀ ká ní pé aráàlú ló bá mú yàn false imprisonment nìyẹn ṣùgbọ́n ṣé ẹ rí kọ́ lọ́wọ́ sànù wa ní ayé lóde òní kíní yìí ní tòótọ́ púpọ̀ nínú èèyàn ni ọ̀mọ́ wípé látara pé wọ́n ti mú gàràńtọ̀ yẹn gan wọ́n ti tẹ òfin lójúmọ́lẹ̀ wọ́n ti tẹ ẹ̀tọ́ títí ẹ̀ gangan lójúmọ́lẹ̀ àkọ́kọ́ ìkejì ni wípé ẹlòmíì gan náà nígbà míì kò mọ iṣẹ́ tí ó gbà látara pé ó dúró fún yàn àbí ó ṣe onídùúró fún yàn kò mọ iṣẹ́ tí ó gbà àwọn tí wọ́n sì ń ṣe kinní yìí wọ́n exploit àwọn èèyàn ni torí ibi tó
0: bá ti
1: exploitation ni because nígbà tó ti mọ̀ pé wọ́n ó mú yàn definitely nígbà tí ó ti mọ̀ pé wọn ò lẹ́tọ̀ọ́ láti wá mú
0: òun lábẹ́ òfin
1: òun ṣe irú nǹkan báwọn nígbà tí a ń sọ̀rọ̀ ní jóni human dignity lábẹ́ òfin section 34 ó ní pé ẹnìkan kan gbọ́dọ̀ wà subjected to the inhuman treatment or degradation nítí wàá mọ̀ fẹ́ẹ́ dàgbà ká ní pé ẹ fìyàn ṣe yẹ̀yẹ́ àbẹ́ rídíkù èèyàn tẹ bá dẹ̀ wò for example nsìn yàtọ̀ sí pé wáyà wọ́n mú yẹn wọ́n tí yẹn mọ́lé wọ́n a tún máa gba ó ń lùfẹ́ lómi ń bá mi kọ́ máa jó pé ó ní gbèsè ni irú eléyìí náà kò lọ
0: wọ́n a tún máa ń sèyún náà
1: kò lọ bẹ́ẹ̀ lábẹ́
0: nílùú tọ́lọ́ba tó níjọ́
1: nílùú tọ́lọ́ba tó níjọ́ tó lófin tó sì níjọba kò irú eléyìí náà kò bá lọ ṣùgbọ́n látara yìí pé ẹni tí ó náà jẹ gbèsè tẹ́lẹ̀ kò mọ̀ nípa ẹ̀tọ́ ẹ̀ ẹni tí ó sì jẹ tí wọ́n jẹ ní gbèsè òun fẹ́ lo gbogbo ọ̀nà láti rí pé òun gba owó òun kódà kò bá bófin mu o kò bá wọn bófin mu o so kọ́lọ́run dáhùn kó sàánú lágbọ́n ọbẹ̀ yẹn pé wọ́n mú yàn ó jẹ tó wá jẹ garantọ kódà kò jẹni tí ó jáwó
0: gan àbí
1: ẹni tó tún jẹ garantọ gan n ò rẹtọ̀ràn kan láti mú un lọ tì mọ́lé the only thing tó lè ṣe ni pé tó bá délé ẹjọ́ tí ó ń tì bá ti sá lọ wọ́n lè hold the responsible nílé ẹjọ́ ilé ẹjọ́ sì ti mọ irú ìdájọ́ tí
0: wọ́n dà òní ọ̀sán owó nítawọn mi náà máa ń sọ láwọn míì máa ń ṣe náà ni pé tá bá ti mú garantọ pé àwọ tó yẹ kó dá padà lónìí ìwọ ló dá padà tí irú rẹ ọba wa dá padà náà ni máa ń fa bí wọn ṣe máa ń tì wọn lé máa fi tá bá ti ọkọ mu owó dà náà ni wọn kọkọ béèrè lọwọ rẹ tó bá ti rí kólẹ kò sí wàhálà ní ọjọ mọ ìgbà tí ò bá ti rí kólẹ náà ni wọn máa ń subject wọn ti to military àbí
1: about human treatment
0: human treatment
1: degradation
0: tá máa fi fi wọn ṣe
1: harassment assault ngbà míì
0: ṣùgbọ́n èyí tí mo wá fẹ́ mú béèrè rèé torí àkókò wa púpọ̀ ní púpọ̀ pé irú báyìí nísinsìnyí mò ń wò pé n tí máa ń fa púpọ̀ àwọn kinní náà ni pé ẹlòmíì gbogbo wa náà irú ní ìsìn yaba fẹ́ open facebook account wọ́n máa fún wa ní terms and conditions ṣé mi àti ẹ mọ̀ ń kà sọ kárí.
1: Mo ti open facebook àti ọmọ ti fẹ́ ẹ̀kọ́ tó mẹ́wàá
0: sọ wá kà á
1: ọkọ̀ díẹ̀
0: tọ́ba tó wá pé àwọn tó gbé pọ́lísì kan wá kíní kan pé kíní kan if you want to keep using our services you need to accept this thing and if you don't accept it wọ́n lè léyìn ẹ̀kọ́ ní kíní wọ́n kọ́ ẹlòmíì ò ní kà gbé àti accept it ìdí mo wá ń gbé léyìn ìdí mo ń gbé léyìn lọ ni wípé ṣé wọ́n máa ń ṣe é ṣe kó jẹ́ pé níbi ìgbà tí onígbọ̀wọ́ àti onídùúró pẹ̀lú ẹni tó fẹ́ yáwó níbi àwọn agreement tí máa ń bẹ láàrin irú wọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé gbọ́múláńtà àti iléeṣẹ́ gbọ́múlé tán yáyàn lówó eléyìí owó gbọ́múléláńtà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ṣe í máa ń ṣeéṣe kí wọ́n ti dọ́gbọ́n include àwọn nǹkan kan tó yẹ pé wọ́n sì lè mọ́ ṣàlàyé rẹ̀ ní kíkún tàbí kí wọ́n kọ́ ní Yorùbá fún àwọn bàbá mọ̀mọ́ tán wà nílé tí wọn mọ
1: tí wọn kẹ́kọ̀ọ́
0: yàtọ̀ fún àwa tá a ti ẹ̀kẹ́kọ̀ọ́ tẹ́ pé àti ka àwọn agreement yẹn máa ń ro wá lójú ni lẹ́yìn kákan buwọ́ lẹ́ sábà mi kó owó nígbà bá wá di pé ọgbowó tán ní ọ̀wá di wàhálà sí lọ́rùn níbi tá according to section kíní kan tá a sì fi sínú ìwé yìí ìwọ lọ sáyìn pé gbogbo ìyìn woman treatment ayé yìí o níta ẹ bá rí ẹ fi ojú mi nítorí ìbàdílé torí ń da padà tí wọn kan ń fọwọ́ sọyà pé ń da owó yìí padà ni ká gbé ní abala méjì pé bóyá wọn àjẹkẹni ò mọ̀ dá ìtumọ̀ rẹ̀ ní Yorùbá tàbí ó tún wá mọ̀ tán òun gangan náà tún fọwọ́ sọyà pé èèyàn mi mo gbọdọ̀ dá owó yìí padà tí wọn mọ̀ pé nǹkan míì lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ kó ń rí ká pé kó mọ̀ ojú wo ni òfin fi wò pé ọkọ̀ ọ̀bọ̀ wé kó mọ̀ pé irú terms and conditions báyẹn wà ń bẹ̀ tàbí lẹ́lẹ́kejì pé ó kọ́ ọ̀bọ̀ wé ó mọ implication nǹkan tí òun kọ́ ọ̀bọ̀ wọ́n jẹ́ òye torí mọ́ ń bẹ́ ń bi agreement bóyá ara ọ̀kadà àtọ̀kadà fúnra wa nísìn òyìnbó náà máa sábà fi ń kọ́ tẹ́ bá wá kọ́ lóyìnbó wọn ò ní àti kà sí àti ẹni tó tẹ kíní àti kíní sí wọn létí ní Yorùbá tá a túmọ̀ rẹ̀ fún wọn tó sì yé wọn
1: jurati la mọ̀ n pè lábẹ́ lábẹ́
0: òkè tó sì jọ yé wọn dá
1: tó sì yé wọn pé
0: n ta fẹ́ karabọ̀ rẹ o ọ̀nà àkàọ̀nà ojú o ni òfin fi wá wo méjèèjì etí ò mọ̀ tọkàn sáyìn tó wù pé ẹ tì mí mọ́ kódà ẹ fún mi lómi tọ́lẹ́ẹ̀tì mú wọn kọ́ bẹ́ẹ̀ ó sì kọ́ bọ̀ pé ẹ fún mi ní omi tọ́lẹ́ẹ̀tì mú tèmi bá ti san owó yìí àti ẹnìkejì náà sọ pé ó mú omi tọ́lẹ́ẹ̀tì o tí ò bá rí owó san lónìí wọ́n sì sọ fún ní Yorùbá tó yé tó understand ẹ̀ ojú wo ni kó tó kọ́ bọ̀ méjèèjì àwọn méjèèjì náà kọ́ bọ̀ wé láti mọ yàtọ̀ bẹ̀.
1: Lákọ̀ọ́kọ́ ná gbogbo èèyàn ní kíní yìí kó sínú kọ́lọ́wọ́ sànù ni à ń sábà ka mo sì ń kà wọn láàrin bíi wọn náà òkè kílé ogun táwọn kà gan lẹ́yìn
0: lẹ́yìn bí àgàgà àtàwọn wẹ́bsáìtì
1: ṣé wọn ókè mo nídìí nǹkan yìí ṣé wọn sọ pé mi ìfẹ́ tó ní pé sáyẹn kì í lọ jà ẹgẹ lábàá àgírí ṣe rí
0: kò sí tó pọ̀ fún gbàlejò
1: ó làkọ́ mọ́ jẹ́ pé à ń yára lówó nìkan gbà mí mi lé pé contract mọ́ wáyé láàrin èèyàn ṣe rí àwọn tó bá wọn kọ àgírímẹ́ntì yẹn awon ko lati fi protect
0: interest ani to gbe se fun
1: to fe gbe kini fun yin ni kun se interest to ro titi yin kun se interest titi kini o to ro titi yin meanwhile element because even go elomin to ba fe ko agreement ni bi to ya kini de lawyer ni o ba ko
0: of course
1: lawyer o si ni fi lọ́yọ̀ ní fi
0: yóò sì tí owó tó gbà
1: kò ní fi tóhùn tí yóò gbádùn kọ
0: tí ò ní àwọn
1: kò tó lè understand
0: àwọn náà ń se cooperative tí wọ́n yẹ pé tọba ń rí àwọn agreement tọba ń gbàtà mọ́ ń se tẹ́lọ̀ tí fi ọwọ́ lọ́yà bọ̀ lẹ́yìn pé ìfọ́ọ̀mù tàbẹ́ fi kíní wọ́n ti fún wa pé èmi sósósósó mo fẹ́ yáyé báyìí báyìí báyìí ìlọ́kù mẹ́ta onídùú mi aláwọ̀kọ́ rè onídùú mi ẹlẹ́ẹ̀kejì rè ó sì kọ́ bọ̀ wé mo ti gbọdọ̀ dá padà tí n bá dá padà kíní kan ṣe kíní kan táwọn onídùú náà pé àwọn gbọ́ngbà tá padà wá kí ọwọ́ lọ́yà bọ̀ tí a ti ní lọ́yà ní
1: yàkulè
0: odidi abalẹyọ kan iwájú àtẹyìn làwa máa ń lò tẹ́lẹ̀ nígbà tá a fi ṣe kíní
1: okay tẹ́yẹ lò agbára bí àrò
0: ọwá lẹ́yìn abala aláàkọ́kọ́ tá a máa ń lò lọ́yà wa gbé tiẹ̀ dé bí abala mẹ́ta tinútẹ́yìn
1: tọ́tún
0: wa fi ń kun wọ́n wà máa rí àwọn èbó burúkú kan tó yẹ pé pẹ̀lú bẹ́mi gan ṣe tún ní òye gẹ̀ẹ́sì àti yorùbá tó tí n bá tún àwọn kan
1: yóò tún
0: máa dàrú ó tún máa tuntun ká
1: yóò tún
0: dàrú ó
1: tuntun ká bẹ́yìn ó sì apply ọ̀rọ̀ yẹn sí inú context yẹn kò tún lè bá lọ so àárín yẹn ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ sign agreement yóò dáa jù kóun náà ni agbẹjọ́rò ti tiẹ̀ tí wọ́n bá wò fínífíní bí òun ọba tiẹ̀ lè wò fúnra ẹ̀ sórí ẹyin mo gba owó pé mo fẹ́ báyàn review agreement màá farabalẹ̀ wò torí màá ṣiṣẹ́ owó mi níṣẹ́ tí yọ́ bà mí ní orúkọ jẹ́ màá dẹ́ ṣàlàyé nǹkan tó wà mẹ́fọ̀ọ́ ṣé n tó wà mbẹ́ sókè ọ àbí òkè ọ àkọ́kọ́ nù wọ́n ti wá ṣe bí òun náà kàn sáìn látara pé ara àpọ́njú pé bóyá ẹlòmíì ó fẹ́ ṣe bísínẹ́sì warawara àbí ẹ̀kan fẹ́ bọ́mọ lọ́wọ́ kó sáré gba owó kọ́mọ wulẹ̀ wo agreement ó ti wá lọ wọ́n wá ń tì í bọ̀ wípé ẹ a fún olómi gọ́tà mú o
0: so pa a
1: fún olómi tọ́lẹ̀tì mú o
0: so pa a ti
1: ọmọlé o
0: so pa
1: a ṣe báyìí fún ọ o
0: so pa àwọn pé agbára méjì ni pé èyí tí ó mọ̀ àti èyí tó mọ̀ tí wọ́n jẹ́ òye pé omi gọ́tà ló mú o tó sì kọ́ bọ̀ pé mú lóòótọ́ ni àti ẹni tí ó mọ̀ abala méjì tí mo pin sínú nígbà mo fi bèrè
1: bẹ́ẹ̀ so ti ẹni tí ó mọ̀ a ti mọ̀ pé kó mọ̀ ló fi ṣe sẹ́dẹ̀ mọ̀ lábẹ́ òfin
0: tí wọ́n ṣàlàyé wọn yànnàná rẹ̀ fún pé
1: tí wọn ò ṣàlàyé fún torí nǹkan pé agreement àkọ́kọ́ understand
0: ẹ̀kejì náà understand wọ́n lè jọ agree ló fi agreement
1: tí wọn bá ti lè ọjọ́ understand tó bá padà dé dispute wọn ó kwashi agreement yẹn ni wọn dànù ni so wọn wà ẹsẹ̀ wá dó lórí position mi ṣe rí gẹ́gẹ́ bí n tẹ̀mí lè sọ sáàrin yẹn ni wípé àwọn tí wọ́n sọ pé àwọn ò ṣe nǹkan fún yàn èyí tó bá bá òfin mú ń bẹ̀ kò sírú ibi tán rí kán gbéde èyí tó bá bá òfin mú ń bẹ̀ yóò dúró èyí tí ò bá bá òfin mú ń bẹ̀ wọ́n ó gbà dànù ẹ̀rí tó rí yìí pé èèyàn ti àgírí yìí pé tí kinní kan ò bá ti ṣe níjọ́ kan bóyá bí nísìnyí ẹnìkan jọ ń sọ̀rọ̀ pé ó dá òun lójú ni pé sẹ́ àlọ́dọ̀ òun lójú ni pé sẹ́ anthony joshua òun ènìyàn sẹ́ tí ọba àwọn ènìyàn pa mí kápá ẹ pa mí wọn wá wín tán ọkọ̀ wá wín bí ó ṣe wín lálẹ́ àná kán wá mú tí nǹkan lọ́pàá àwọn fẹ́ pa ìyẹn ò bá òfin mu báyọ̀ wò kó ní agreement
0: kán jọ
1: kọ́bọ̀ wé tó ìyẹn ò bá òfin mu
0: kò bá òfin mu
1: ṣùgbọ́n àwọn ètò bá òfin mu ń bẹ̀ wọ́n jọ wò àwọn ni ó dùn àwọn ètò ò bá òfin mu wọ́n ṣe kí ni kò ní dúró ìyẹn báwọn tí ẹni tó wá mọ̀ ó yẹ pé mo ti dáhùn méjèèjì báwọn tẹni tó mọ̀
0: àtẹni tí ó mọ̀
1: bó ṣe lọ náà nù èyí tó bá bófin mu yóò dùn èyí tí ò bá òfin mu kò ní dúró tó bá ti di pé
0: wọ́n irú omi gọ́tà nísìnyí kò lè dúró torí ẹfún lómi tọ́lẹ́ẹ̀tì mu ẹ tì mí mọ́ tọ́lẹ́ẹ̀tì o
1: wọn ò lè tì yẹn mọ́ tọ́lẹ́ẹ̀tì wọn ò sì lè fún yàn ní omi gọ́tà mu
0: látara kò bá òfin mu
1: kò bá òfin mu
0: mo ń bọ̀ náà ó tún ní ìbéèrè míì

0: ẹ̀kejì náà ni àjọmọ àwọgbò wa náà la mọ́ ń sí owó èmi gan ti ṣe rí tó ti bú ń lọ irú owó cooperative tẹ́mi ń sọ pé mo gbà lẹ́ẹ̀kan owó ọ̀kadà tá a mọ́ ń sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ ńlá bí ṣe instrumental tá a mọ́ ń pè ní instrumental
1: higher purchase
0: ìyẹn ni mo fi ṣe ní ìgbà ó bú ń lọ́wọ́ kirikiri kódà.

well.

bá bí nse serious tó tí n bá tó fẹ́ serious ẹ mọ̀ pé n serious kan lẹ ni. Sejọ́ Sunday kọ́ ni mo wá láàárọ̀ tá à ń ṣètò tí mò ń bá yín sọ̀rọ̀ tá à ń jọ ní gbólóhùn tí mò ń fi àtàmọ̀ mi má ta mọ̀ bí mo ṣe mọ̀ ń ṣe yín. Ti mọ̀ bí mo ṣe mọ̀ ń ṣe yín. Tọ́lọ́run sì máa ń yí ojọ́ra wọn bí ìgbà àtẹ̀yàn fowó kan kéèjì. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí o ẹ̀yin tèmi. Ọpẹlẹ lóyún tán lọ́dàkùn délẹ̀ adíá fún perégedé yèyé ojúmọ́ mọ́ ojúmọ́ tó mọ́ èmi Dẹ́yìnká Ọlásùnkàn mi kásẹ̀ máa ṣe dáadáa lónìí o ojúmọ́ rẹ ni ojúmọ́ tó mọ́ ẹ̀yìn náà tẹ́ ń gbọ́ mi ní US ní UK ní Nàìjíríà ní Bangladesh àti káàkiri àgbà ńlá ayé o ojúmọ́ rẹ ni o. Ọ̀gẹ̀dẹ̀ wá gbọ́dọ̀ kó yàgàn láyé tá a jọ wà yìí àníyàn gan rere o. Ire owó ire ọlá kọ́ máa sọ ẹ̀dẹ̀ wa.

Ọlọ́run ọba alára, alára àgbà yìí dá adára tó wú. Ní gbogbo ìgbà tó wú láì ní gba. Go ahead lọ́wọ́ ẹnì kẹ́ni. Ọlọ́run ní dára. Ani tó bá pa wọ́n lẹ́kún nílẹ̀ ẹbì kan, mo ti sọ́rí. A tó pa wọ́n lẹ́rìn nílẹ̀ ẹbò mi, Adéyinka. Ara lọ́lọ́run fi ń dá o. A sì yóò wúlò wọn Ọlọ́run o. Nínú ìdílé Mọ́fì Àfọlábí. Ní ọjọ́ Sunday tí mo wá láàárọ̀, ìgúnkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbi kan tí mo fi ń sọ̀rọ̀, tí mo fi ń pa wá lẹ́sẹ̀, tí mo fi ń gbà wá.

ẹyin tèmi ọlọjọ ń kájọ ẹdá ń gbà gbé o gbogbo ohun tá a bá ṣe lénìí ni ó di ìtàn lẹyìn wa ọlá o ká mọ ṣe dáadáa gẹgẹ bí o kọ mi ni o ẹ jẹ kó kọ mi ó mọ yín lẹnu kẹ ẹ mọ mi ń pè kẹsẹ máa ṣe dáadáa kẹsẹ máa ṣe dáadáa tẹ ẹ bá ti ń pè é yóò sì máa ran yín létí wípé dáadáa náà ló dáa kéèyàn ọmọ ṣe o mo tún máa ń sọ tí n bá ń gba àwọn èèyàn níyànjú tí mò ń gba àwọn nímọ̀ràn tí wọ́n máa pàdúrà pé ọlọ́run jẹ́ kíkú ó kásẹ̀ rí máa lọ́wọ́ mo máa ń sọ pé ń tanra yín jẹ à ń tanra wá jẹ pẹ̀lú àwọn àdúrà yìí torí èyí tó o bá ń ṣe lọ́jọ́ gangan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ gangan náà ni kú ọ kà mọ́ ọ lọ́wọ́ o bó lè jẹ́ pé bí mo ti ń rọjọ́ yìí náà ní ti já ní ti jọwọ́ àwọ̀ àálẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ o yàsìn ó ṣeé ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo lè jọwọ́ àwọ̀ àálẹ̀ sọ̀rọ̀ tí mò ń sọ yìí tí ni ó kà mọ́ mi.

ti dágbére fún ayé òṣẹ̀ṣẹ̀ yìí wípé ó di ìgbà ó ṣe o. Ẹ jẹ́ ń sáré padà kí n lọ hùwà re díẹ̀ sí òsí mọ́ o. Ẹ sáré fún mi ní chance, mo fẹ́ padà, mo fẹ́ lọ ṣiṣẹ́ re díẹ̀ sí, kò sí mọ́ o. Ni mo ṣe máa ń sọ lóòrèkóòrè tí n bá ti láǹfààní. Tẹ́lẹ̀dùà bá fún mi láǹfààní ni mo fi máa ń sọ ní gbogbo ìgbà o. Fi ẹ mọ́ sàdúà yìí mọ́ Ọlọ́run jẹ́ kíkú kásẹ̀ re mọ́ alọ́ àdúà tí ò lè gbà ni o. Àbí kọ́ máa ṣiṣẹ́ re ni o. Máa ṣiṣẹ́ re ni mọ́ sàdúà yìí mọ́ mọ́tanra rẹ jẹ́. Don't deceive yourself. Don't be deceived. Má tanra rẹ jẹ́. Lójoojúmọ́ àkílà ayé láwọn èèyàn ń jáde fún wa nínú ayé yìí o. Ẹni tó kànkàn lọ́mọ ni o, mẹ́wàá ń kan o, nǹkan ṣẹlẹ̀ nínú dúníyàn tá a wà yìí. Adéyinka Ọlásùnkàn mi kásámàṣe dáadáa. Ajókọ̀ bí ẹni kìlọ̀ wà náà ní ń gbà.

0: on the side. Tribute to my Afolabi. Ẹnì kan náà tún gbẹ̀mí mi tó jẹ́ bíi ìkànkan ọ̀dọ́ ni nílùú Ọ̀yọ́ wa yìí náà lánàá lánàá ni wọn làwọn èèyàn ń pò sí kinní rẹ̀. Mo lọ́n wo ọmọ kan ní sáìdì ibìkan tó ń pè lélégbo nílùú Ọ̀yọ́ lánàá. Mo tún dé sẹ́dẹ̀ bí ìtẹ́ ìsìn òkú ìgbé òkú sí ìsìn òkú sí ibojì òkú sàárè títà àwọn mùsùlùmí kan tó wà ní ojú ọ̀nà lọ́nà elégbo nírọ̀lẹ́ àná lọ́kadà lọ bí rẹ́rẹ́ láwọn èèyàn lọ bí bàbá ìṣùà Adéyinka ẹnìkan tó ti ju ó ti jọwọ́ àwàálẹ̀ aláwọn náà wọ́n sọ pé àwọn ọba wa ṣe mọ́ o ikú ń lo yọwọ́ wọn láàrin wa agbá oṣù gbó ọ̀dọ̀ owó oṣù lélẹ̀. Ẹ̀mí èdè tuntun fẹ́ máa gùn mí ẹ̀mí èdè ti fẹ́ máa bà lé mi Adéyinka Aláwẹ̀ Ìjànà.
1: Ibi tún ní Ajayi Aya Ìgódà lò a ó pàdé gbogbo ẹbí.
0: Gbogbo àwọn tí wọ́n ti jọ wá wà yìí lẹ̀ á padà pàdé o lọ́jọ́ kan ṣùgbọ́n ní àyíngbà táwa wà láyé ó tún di bẹ́ẹ̀ ni ń jọ nínú o ó di bí èèyàn ń jọ èèyàn ó tún di ìpàdé dojú àlá o ó dàrìnà kò ó dojú àlá ó tún dọjọ́ àgbéǹde ẹ máa ṣe dáadáa o ẹ máa rántí ó kọ mi ẹ máa pè mí ló kọ mi ẹ pè mí kásá máa ṣe dáadáa ẹ pè mí lájó kọ bí ẹni kìlọ̀ wà kó lè bá àmọ́ ràn yín létí ẹ pè mí o ànábì kan lèmi náà o elédùà ló fi mí ta kàngbọ̀n sínú sáà tá a jọ wà yìí o kẹ lè bá àmọ́ rẹ́kọ̀ọ́ kan àbí kejì kọ́ lára mi ni o elédùà lọ́ràn mi irinṣẹ́ elédùà ni mí o èmi kọ́ ni mo gbọ́n báyìí o ìmọ̀rọ̀ sọ o ìmọ̀èdè pè o Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin.
1: Softly within me, oh, I don't know.
0: Agbára mi kọ́ mo fi ń yẹnu tòkè mọ́ tí mo fi ń jàn mọ́ tìsàlẹ̀ tọ́rọ̀ yìí fi ń jáde o. Ọlọ́run ló ní kọ́ máa ṣe sáà yìí o. Yàsin ẹ̀yin náà kọsẹ̀ bá mi nínú sáà yìí láti lè bá gbọ́ èdè ọ̀rọ̀ yìí ẹ̀dọ̀ kí ọ̀rọ̀ yìí ni o. N ò ṣàdédé wá o. Ẹ̀ẹ̀kan tán bá rán mi ń ṣe báyìí lẹ̀ jíìtì ni o. Ìní òbí sáṣà dànù nínú gbogbo àwọn ètò mi tẹ́ máa ń gbọ́ lórí ìkànnì wa. Ẹ̀ẹ̀kan péré tán bá ti rán mi báyìí kìí ṣe gbogbo ògbà ni mo máa ń ṣètò. Ẹ̀ẹ̀kan tán bá rán mi báyìí lẹ̀ jíìtì ni o. Wọ́n rán mi ni wọ́n fi rán mi ni o. Iṣẹ́ tá a bá rán àdá kì í padà o tọkọ kì í ọkọ lẹ́nu. Iṣẹ́ tá a rán kọ̀ sí ni kọ̀ jẹ́ wọ́n fi rán mi ni ń sì jẹ́ mo ti ń jẹ́ tí mo ń làágùn. Báwọn èèyàn fẹ́ràn wa jù bẹ́ẹ̀ lọ wàhálà ẹ̀ a lè jù sáyé o ìṣẹ̀ṣẹ̀ máa sọ o a lè jù sáyé o a lọ kàn ní o wíwá la wá a lọ kàn ní torí pọ́jọ́ ọjọ́ kan là á joyin ẹ̀yin tèmi ijọ́ ọjọ́ kan là á jàdò ijọ́ ọjọ́ kan là sùn tá a ní jí mọ́ tá a filẹ̀ ṣàṣọbora bí a sọ abẹ́gbé ńlá dà níkẹyìn ẹ̀yin tèmi. Ọjọ́ ọjọ́ kan ni nóòtún á dilẹ̀ lẹ́yìn asunsun jẹ́ ọjọ́ ọjọ́ kan lówó dilẹ̀ lẹ́yìn gbogbo olówólówó ayé. Ọjọ́ ọjọ́ kan ni pò dilẹ̀ lẹ́yìn gbogbo onípò ayé o. Ọjọ́ ọjọ́ kan lágbára tẹ́ ẹ ní láyé yìí ò ní wúlò mọ́ o ẹ̀yin alágbára ayé.
1: You had to leave us.
0: Mo n sọ ni jẹrin abijọ wo nijọ Sunday bọ sise jẹta abi jẹrin. Mo lowo Dangote lẹlomi nle tọ fẹ ni ni ojo gbadun aye mo o. Iniji ọmọ wa ori oku kaakiri o. Iniji ọmọ wa apa ọmọ tuntun ki. Iniji ọmọ wa ọlẹ ẹnu alaboyun kaakiri tori owo Dangote to fẹ ni ni o.
1: Gbogbo wa jẹ ẹni ati po ẹ ma.
0: Ṣé Abiola kọ́ ni Richest Black Mind ó wọ̀ nígbà àṣà àti ẹ̀. Àìmọye Richest ìdájí tún jáde lẹ́yìn Abiola. Bíbélì sọ ó ní àwọn así èrè yìí wọ́n ń kó ọ̀rọ̀ ọjọ́ wọn kò sì mẹ́ni tí ó na. Àwọn así èrè àwọn dẹ̀dẹ̀rìn yìí wọ́n sì ń kó ọ̀rọ̀ ọjọ́ wọn kò sì mẹ́ni tí ó na.

0: ẹyin tẹ mi kí la wá se láyé o kí lọlọrun dá wa sáyé fún ná ìbéèrè rẹ o fún gbogbo ẹyin tẹ lárò jinlẹ kí la wá se láyé
1: ó ní àjà yìí àyà
0: kí la wá se láyé mọ fi àfọlábí ló kú níjẹta oníjẹta yìí lọjọ sunday ni wọn announce rẹ wọn lọkàn yọ ṣubú nínú ilé rẹ lórí táìsí rẹ nínú ilé rẹ ni o ó yọ ṣubú ni o kò lóhun ò bá wa ṣe mọ ó yọ ṣubú ni o yíyọ ló yọ gẹrẹrẹ yíyọ nílẹ̀ yọ gẹrẹrẹ ilẹ̀ ẹnu ilé rẹ tí ó ṣàṣẹ mọ kọjá ńbẹ ló yọ gẹrẹrẹ ló sì gbá bẹ ló ṣe bẹẹ ló rọrùn alákejì. Ẹyin tèmi àìsùn nínú ilé ẹni àfọrùn rọ òwe òfúùtù fẹ́ tẹ̀ ni o.

gbọ́ná ẹ̀yin èèyàn mi yìí kí lẹ gbójú lé gan. Mo ń bí yín o. I am asking you. Mo ń bí yín léèrè. Mo ń bí yín o. Kí lẹ gbójú lé gan-an. Tẹ́ẹ̀ fi wá ń ṣe bí ayé bí àwa lọ. Tẹ́ẹ̀ sọ ayé dà wá lọ. Kí lẹ gbójú lé tẹ́ẹ̀ fi

mọ. Ẹyin tèmi, ẹ jẹ́ ń ja yín tán o. Tá a bá lọ, tá a da gbogbo àwọn nǹkan ní wa lẹ̀ tán. Ẹlòmíì ò fọmọ ayé lọ, kódà ẹlòmíì ò ní fọmọ lẹ̀, kò ní rọmọ fi ilẹ̀ sáyé lọ. Ẹ mọ̀ wá gbọ́ àwọn àlérí òsì, àwọn àlérí tán ní múṣẹ. Ojú ayé ẹni tó kú gan-an, ṣe é rántí rẹ̀ ṣe ṣe dáadáa sọ́dọ̀ rẹ̀. Ẹ mọ̀ wá gbọ́ adé ikú kádẹyìn ẹnu. N ṣe bí ìyá fún ọ, wọ́n ń parọ́ ni o. N ṣe bí ìyá ò lè jọ̀yá o. N ṣe bàbá fún ọ, n ṣe bí bàbá ò lè dá.

0: Wọ́n sùn kún wọ́n pariwo àòfẹ́ ó lọ, àfẹ́ ó lọ, àfẹ́ ó lọ. Àtẹni tó nífẹ̀ẹ́ mọ́ fi àfọ̀lábí dénú. Àtẹni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ dénú, wọn ò fi ó lọ o. Ṣùgbọ́n mò ń já yín tán ẹ̀yin tèmi.
1: Ìwọ́ ti gba ẹ̀kẹ́ lọ.
0: Ń ṣe bí ìyá ò lè dàbí ìyá o. Gbogbo àwọn ọmọ àti ìyàwó tó fi ilẹ̀ ń ṣe bí bàbá ò lè dàbí bàbá. Adé ikú ká dẹyin ẹnu.
1: Àfi bí ìwúrà lọ́kàn àfi bí ègbò.
0: Mo yin yín nímú, ṣé kò sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí tiyín gan, fọ́mílì kiyín gan níbẹ̀ tó jẹ́ pé ó ti já láìsí tó sì ní fámílì àbọ́mọ àbíyàwó ńlẹ̀. Ìjọ wo gan lẹ̀yìn gan gan tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí lẹ́ti kàn sí wọn gbẹ̀yìn. A mọ̀ gbọ́ tèmi tó mi rù lẹ́rù ẹ mọ́ di kan. Ẹ mọ́ gbà lẹ́sìn ni lọ́wọ́ kú o. Ìjọ wo lẹ ti sálámọ̀ lẹ́ti bèrè ìyàn yín tó ti lọ́hun. Tó kó fámílì ilẹ̀ àwọn fámílì kí rẹ̀ ìjọwò lẹ ti sálámọ̀ lẹ ti bèrè wọn lẹ ti yẹ̀ wọ́n wò. Ìjọwò lẹ ti fi nǹkan ránṣẹ́ sí wọn ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ yìí gangan. I am talking to you o. Àwọn àgbà tó wá bọ̀ wọ́n ní ìpín àápé sòkú bàbá dáríjọ bẹ́ẹ̀ ta ṣètọ́jú aláìsàn ó ṣeéṣe káláìsàn ọmọ mọ̀rọ̀ ọ̀run aláìsàn.

0: pẹ̀kí ni wọ́n ń kè mọ̀ lọ́nà. Ẹ̀sìn a máa kan ti ẹ̀ lórí eré o.
1: Ẹ ti bẹ́ lọ́kàn aya rẹ̀, àfi bí ìwúrà
2: lọ́kàn, àfi bí ègbè
1: tó jẹ́ better on the other side.
0: Níbi ọ̀sẹ̀ kan àbí méjì sẹ́yìn ní àdúgbò wa Lọ́yọ̀ọ́ ń bí, níbi òpópónà márosẹ̀ Ọ̀yọ́ sí Ìbàdàn sọ́gbọ́mọ̀sọ́ tí wọ́n ń se lọ́wọ́ lọ́nà ibi táwọn tirẹ́là ń gbà. Mazda 18 passenger tó kó èèyàn bámúbámú, wọ́n kọjá lọ tirẹ́là ń bọ̀. Ọ̀nà ọ̀dá láìlà ìlànlá Muhammad Rasulillah sallallahu alaihi wasallam. Bí tirẹ́là ṣe wónu ló wó lu 18 passenger yìí mọ́lẹ̀. Bóyá tún gbọ́mọ kékeré lọ́wọ́, bóyá àwọn kan gbéra àwọn lẹ́sẹ̀, kò sí orò ẹnìkan báyìí ṣoṣo tó yè nínú wọn. Alẹ́sìn a máa kó tiẹ̀ lórí aré. Bóyá tò tèmi gan ṣe kan ilé tí mo ń ṣe yìí, ta ló mọ̀, ta ló lè sọ? Bóyá èyí tẹ̀yìn náà ó gbọ́ kan ẹnu kọ́ lọ́mọ jà fi eléyìí ṣàṣe mọ́, ṣùgbọ́n kìí ṣe pé kìí ṣe ṣàdúà. Níjọ́ tó bá yá báyìí kò sí nǹkan kan tá a lè fi dira wa mọ́lẹ̀ tá a fi ní lọ. Tásìkò bá ti tó ẹ mọ̀ gbọ́ ọmọ ènìyàn lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé rẹ̀ lẹ̀. Bọ́lọ̀ ń bá sì fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Bí Elédùá bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a lè wà ní àyín tí ní ọgọ́rùn-ún ọdún tókè ó tún máa wà gbẹ́ngbẹ́ng, tókè ó tún máa jẹ́ gbẹ́ngbẹ́ng tòkè tòkè gbẹ́ngbẹ́ng tó bá wo Elédùá bẹ́ẹ̀. Ṣùgbọ́n àní ju síbí o ni mo fẹ́ jẹ́ kó yé yín. Ẹ mọ̀ wá ṣe dáadáa torí pé ẹ ti mọ̀ pé a lè ju sí àyín ayé.
1: Ó ṣe ọ̀pọ̀ mo rògùn rèé fọṣọ, mo délé mi ò rí bí dùn ni.
0: Kìí ṣe púpọ̀ èèyàn ló fẹ́ràn ètò mi, kìí ṣe púpọ̀ èèyàn ni mo ń rí làákà ìmú ń bẹ̀, torí mi ò ní fi ẹ̀kọ́ taná fún yín, ìǹsì ní fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú fún yín. Bó bá ṣe rí láṣẹ sọ ọ sàn báyìí láàrin Adéyinka Ajé ni mo ní pẹkọrọ. Torí ẹ̀tàn ti kúrún ayé lọ ṣùà, àwọn èèyàn fẹ́ràn ẹ̀tàn. Èmi ò sì ní tàn yín, ì ní wà ìníyìn o. Èmi ò ní wà ìníyìn, ì ní tàn yín. Ṣé torí owó tẹ́ fún mi lẹ́yìn làwọn kan ti fẹ́ kí n máa tàn? Èmi ò ní tàn ọ́ o, di owó rẹ mú, ì ní tàn ọ́.
1: Don't know what to do. Èmi ọmọ ń bá ṣe o.
0: Èmi ò jà yín tán ni, màá jà yín tán on a country level. Hee hee hee hee.

0: ṣàn.
1: Olùfẹ́.
2: Ẹ jẹ́ ìwọ ajá yín tán fúlì yányán fáínálì. Ìwọ tó máa ní bí ò sí mi ọ̀rẹ́ ò lè jẹ, bí ò sí mi ọ̀rẹ́ mi ò lè mú. Èmi ni mò ń gbọ́ bùkátà fómílìkì wa, bí ò sí mi àwọn fámílìkì mi ó ṣe dààmú, ó wàhálà. Yàsin ògún gbọ́ wà láì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Mo já yín tán o, wọ́n lè ṣe wàhálà kán dààmú díẹ̀ o, wọ́n survive o, they will survive without you o. Mo ń já ẹ tán nìyẹn o. Bí wọn ò gbé èèyàn kan wá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, bó o bá rí ràn lọ́wọ́ tó sì jẹ́ pọ́ gbọ́ mi, ó kẹ́ mi lé ọ, wà láì bó o bá rí ràn lọ́wọ́, yóò survive o, yóò survive o. Tó o bá ràn lọ́wọ́, Ọlọ́run lò ẹ́ ń sábàbí ni o, ó lò ẹ́ ní sábàbí láti alleviate ìṣòro tó níyẹn ni o. Bí o bá fi ara rẹ lẹ̀ kí elédùn ò rí ọ lò, yàsín Ọlọ́run ó lo àwọn ẹlòmíì o. Ògún gbọ́ Jésù Kristì Olúwa wa ń gbọ́ o, yóò lo ẹlòmíì ayé rẹ̀. Ó le kó ṣòfò díẹ̀, Ọlọ́run ó padà di o, yóò di o. Ní tó o bá ní ní kápá báwọn èèyàn bá bá ràn lọ́wọ́ dọ́dọ̀ rẹ, ṣé o ẹlòmíì ó ti lọ fi read receipt rẹ lórí WhatsApp, ó ti lọ hide rẹ, yóò ti ka mẹ́sẹ̀jì yín láti bí ìjẹ ẹ̀ẹ́dógún. Ẹ mọ̀ wọ́n pé kì í tí ì rí.
0: Sọ́rọ̀ ni gbogbo wa jẹ́ ẹni àti kó ẹ má gbàgbé.
2: Wọ́n máa survive o, they will survive, they are gonna survive without you, with or without you, they are still going to survive. Be family mi ni, ìyàwó mi ni, ọmọ mi ni, wọ́n survive o. Ìyàwó rẹ gan lọkọ mi, bí o fẹ́ lọkọ mi gan, àwọn èèyàn gbà lámọ̀ràn pé ó ti tó lọkọ mi o. Wọ́n na kute ìyàwó yín o, wọ́n na kute ìyàwó yín, ọkọ yín ó sì fẹ́ ìyàwó mi. Èmi ò ní tan ẹkúkú mọ̀ pé ní tan yín. I will never deceive you. Wọ́n na kute rẹ̀ dáadáa, tí wọ́n na kute ìyàwó yín, ọkọ yín ò fẹ́ ìyàwó mi o. Ewé ń bẹ lára aṣu, ni là ń bọ̀wọ̀ kàìnkàìn o.
0: Pàdé gbogbo ẹbí gbogbo ìjọ Ọlọ́run ẹ̀yàn rẹ.
2: Ìyàwó Murphy Afọlábí kì í sọ̀rọ̀ àsangbanu, kì í sọ̀rọ̀ àsọrégé pẹ́ẹ̀pẹ́ẹ̀. Yóò ti láwọn tí wọ́n tún máa ti yíjú pé ayé wa gbà mí báyìí, ayé gbà mí báyìí.

0: ẹni tí ò kówó jẹ nínú wa híhù àbàjẹ́ mi níbò mi mo níbi ètò mi tí mo ṣe lọ pé ìgbẹ̀yìn lójú mo ń sọ mo ní ìwọ kan àwọn mi fóònù ẹnjiníà ni orí ní ọmọ fọ kínní ẹ̀dọ̀ ni ó ní ń dùn látàrí kó lè ba ààrẹ jẹ kó lè rí owó ń bẹ àwọn owó yìí náà làwa ń tò mọ́ra wọn tá a tò jọ tá a kò lọ mẹ́kà saudi aláàjì kan yín mọ́kà mẹ́nu iná là á kò lọ jerusalemu irú owó yìí náà látùjọ tá là ń wọgbó fá owó jìbìtì owó yahoo plus akó gbogbo ẹjọ ató gbogbo ẹjọ iná làbí lọ mẹ́kà lọ wúmúrá lọ saudi lọ jerusalemu jp yìí náà ni too religious but ungodly. Àwọn ìlú èbó tó dá ó kọ lásán nílùú ti ọ̀nà o ọpọlọ àti ròrí tiwọn ni pé báwọn ó ṣe tún lu àwọn ṣe ní jẹ́ kí ìlú wọn ó dá òpópó mọ́kà ó má roro òpópó amẹ́ríkà ó má roro òpópó jerúsálẹ̀mù ó má roro òpópó rọ́ṣíà ó má roro òpópó bangladesh tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́làárọ̀ yìí ó má roro òpópó united kingdom ó má roro òpópó united states mọ roro òpópó ivory coast ghana gambia gbogbo country mi yòókù tán dá tẹ mọ ń sá lọ ó mọ roro singapore òpópó ibẹ mọ roro àwọn ọmọ ìlú ibẹ ni wọn pàmọpọ ni wọn sì rọrí wọn bí wọn ṣe fẹ tún ṣe. sọ̀rọ̀ mi ń yé yín ṣé mò ń já yín tán ṣe ń píìkì rẹ. ṣùgbọ́n tá a bá máa ń rántí pé gbogbo ohun tá a bá ṣe lé ní yóò dìtàn lẹ́yìn wọ́ọ̀lá a mọ̀ ṣe dáadáa tá a tún rántí pé bá a bá ṣe gbogbo ohun tá a bá ṣe láyé àyín a give account a jábọ̀ rẹ̀ a mọ̀ ṣe dáadáa ẹ mọ́ gbàgbé ókọ mi o adéyinka ọlásùnkànmí kásá máa ṣe dáadáa kí ni mo pè adéyinka ọlásùnkànmí kásá máa ṣe dáadáa ajá ọkọ bí ẹni kìlọ̀ wà pẹ́ńbọ́ bí awo irin ajá àlú ọ̀yọ́ tì í gbó lásán nítorí ìgbémi ọ̀rẹ́ ẹranko mo rá bá mi èèyàn ni o wọn è dédé rán mi ń sẹ́ o wọn è ṣètò lójoojúmọ́ lóòrèkóòrè ẹ̀kọ́ kan tí èmi sì bá wá ànábì déyinka tí èmi sì ọ̀rọ̀ yìí bá wá náà lẹ máa ń rí mi o ní àwọn ètò wa ni ò sí sásàdànù níbẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ máa ń gbọ́ tá a fi sí tí máa ń rìpíìtì ara rẹ o èmi sí ni èmi kọ́ o yàásín bẹ́ẹ̀ bá tún ní ń jókòó kí n tún wá máa tòjọ mo lè má rí tòjọ bẹ́ẹ̀ mọ́ èmi sí ni èmi kọ́ o.
1: gbogbo ìjọ ọlọ́run ẹ̀yin ọ̀rẹ́ àtojúlùmọ̀ á kó àtẹ̀mọ́ra o.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo Ajise Bi Babe nikankan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajise Bi Oyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajise Bi Oyo làárí Oyo ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Ajise Bi Oyo online television and radio. We wanna take this time out to